0: Olúwa, mo fi gbogbo ẹnu mi sọ tẹ́lẹ̀. Mẹ́ra dúlíza, ẹ̀gẹ́bẹ̀dú alẹ́jì ẹ̀rú àdáza. Ó lẹ́rì àyàbálẹ̀ kádàza. Pẹpẹ tó gbàbọ̀dé tí n bá sọ tẹ́lẹ̀
1: kò
0: fòókè
1: lẹ́ẹ̀kan.
0: Pẹpẹ yẹn jù ọ́ lẹ̀. Ẹyin pẹpẹ amúnimọ́lẹ̀ lọ́kọjọ́ ẹ yẹlu lẹ̀ nínú ìdè pẹpẹ
1: àtú
0: ọ lẹ̀ lórí rẹ lórí ọmọ pẹpẹ ò tún sọ̀rọ̀ gbogbo pẹpẹ tí ìjẹ́yìn ò dókè pẹpẹ tó ń tú márẹ̀jì ká iná jò gbà ẹ̀rí. Bàbá mi wípé kí n wo márẹ̀jì pẹpẹ ìdílé ló fẹ́ túká. Ẹ sọ fún àwọn ọkọ àtìyàwó kí n wo múra. Sórí ẹ̀ ní gbogbo ibi tí àwọn ibi àdúrà wà wà
1: èyí
0: tí ẹ wà ládùú Èkìtì orí òkè lẹ̀ ń lọ ní our ladies of Fatima bus
1: stop
0: àfàọ́rò
1: àfàọ́rò
0: ní Èkìtì
1: Èkìtì
0: à ń múra Èkìtì yẹn bí mi ò bá wọ Èkìtì wíìkì ma wọ bẹ
1: nẹsì
0: à ń ṣètò ńlá kan lọwọ torí ọtí mo fẹ lọ pàdé Lẹ́kìtì èèyàn bí 100,000 mo múra ẹ gan so ẹ lọ sí orí òkè láàárọ yìí mo pàṣẹ mẹ yẹ gẹdẹ

0: gẹ́gẹ́dú ti adayasa ẹ̀dàgbọ́ ìjákulọ̀ ojoojúmọ́ olúwa dàdú o jésù olúwa wa gbé òróró ẹ sọdọ̀ gbé omi ẹ sọdọ̀ ẹ jẹ́ ń gbọ́ àwọn tó bọ́ lọ́wọ́ ìjákulẹ̀
1: mọ̀.
2: Orúkọ mi ni Ọlọ́run fẹ́ lórúkẹ́ ojú Ọlọ́run lókè ọ̀tọ́rìtì ìyá láìsí ẹ̀ta wá síbi láìsí gbàdúrà ní ọlọ́run mo fẹ́ ní ọjọ́ ayọ̀ mo ti bá yàn yọ tí màmá yàn máa kó ẹ̀kọ́ pèmí náà máa kó tó mo ti wá délé lọ́jọ́ yẹn nígbàdí tó parí ní láìsí ẹ̀ ọ̀gọ́mọ́nà pé wá pè mí ó ní alẹ́ ṣe rẹ́dì fún lọ́dún yìí mo ní ọlọ́run tọ́ yìí ti à ṣe ní màlúmọ́ àwọn ọ̀nà àṣe bí gbogbo fún ọlọ́run December 14 la ṣe rẹ́dì dédé
1: ọkọ wa ṣe wẹdi
3: congratulations ẹ dẹ
1: ti
3: bí gbogbo ọmọ tán
1: a ti bí mọ tán
3: gbogbo ẹyin tẹ ẹ ṣayẹyẹ rí ẹ bá ṣayẹyẹ
1: àmì jésù
0: dáadé ni kò wọ aṣọ ayẹyẹ sẹ
1: ṣáàlì ìmọ̀tútọ́ dákẹ́mẹ́tọ̀ celebration
0: gbogbo tí ò ní jẹ́ kó ṣayẹyẹ lórúkọ jésù náà jò mo rí ẹ kó ṣayẹyẹ mo rí ẹ kó
1: rẹrin
0: mo rí ẹpọ yọ
1: as you rejoice
0: on congratulations
1: voice of congratulations
0: o bẹrẹ sí fọsí
1: na begin to come out to
0: you gbogbo ẹyin tẹ wáyé
1: all of it that came to the world
0: ti ẹ lọ́jọ́ ayọ̀
1: rẹ I remember the day of joy
0: ẹ máa lọ́jọ́ ayọ̀
1: you will have the day of joy
0: adu eléyìí
1: this prayer
0: ó ṣe pàtàkì
1: is very important
0: wọ́n pè ní adu àókù díẹ̀ kó bọ́ sí kó bọ́ sí
1: the prayer of almost there but never there
0: near success syndrome power
1: ẹ̀mí okùn ẹ̀mí àkùdé
0: èèyàn máa dé ìkórìtà àti gbáre
1: you get a junction of the civil
0: and the
1: business suddenly you don get it again
0: ti yẹ wipe
1: wòlíì
0: ẹ gbà mí ó dẹ mẹta
1: tó
0: tẹ n fitation wedding wedding ò dẹ
1: wáyé
0: mo wá ń sọ fún
1: un
0: ojú àlá rẹ ni
1: ọkùnrin
0: wo ló máa ń yọ sí
1: ọ
0: ó ní sàmì òkè ń rọjú
1: ẹ
0: yóò bójú
1: ṣùgbọ́n
0: máa fíìlì pé
1: bẹ́ẹ̀
0: ni pọ́n àjọ wà ní lẹ́yìn
1: deliverance
0: ẹni tó ṣiṣẹ́ yàsírí ẹ̀
1: tún
0: lọ torí wedding ṣe
1: ẹ̀yìn
0: agbára ìkórìtà ṣe yọrí ẹ ṣubú kẹ
1: kó
0: ẹ̀yìn agbára ìkórìtà
1: làjà.
0: Ọlọ́run ní kí mo ṣe góró ke
1: pisga
0: ó ní máa wọlé lérí tó lọ ṣùgbọ́n ò lọ bẹ̀ gbogbo agbára tó lọ́wọ́ máa rí òní rí
1: gbà
0: kò là í náà sọ pé ẹ̀yin agbára oríta ṣe yọrí ẹ wọ ibojú.

0: Habba capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀ ohun gangan ni wọ́n yàn láàyò níbí lọ́hùn-ún níbẹ̀ yẹn ariwo Figocap Habba capsule ló gbàgbóró kankan tewétegbò ilé wa ńlá fi gbé e jáde láǹfẹ́ bàbá aṣọ iyùn bàbá àlẹ̀kẹ̀ àkókò ọba gbédógbédó Figocap Habba capsule ló ń jẹ́ bẹ́ẹ̀ iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà ẹ pè wọ́n sórí 080-3860-6858 Vigocap Herbal Capsule ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.
1: Ìròyìn ní kùtù àìrè láti iléeṣẹ́ àdàbà 88.9 FM Àkúrẹ́ ṣáájú ẹgbọ́n àkókò tó wà nínú ìròyìn ọ̀hún. Tinubu rán àjọ tó ń bójútó ọ̀rọ̀ pàjáwìrì láti ṣèrànlọ́wọ́ fún àwọn akẹ́kọ̀ọ́ àtolùkọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ torí kò yọ. Ìjọba àpapọ̀ fojú sun kíkẹnú ìtọ́jú àrùn jẹjẹrẹ. Ìròyìn rí lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ Bọ́lá Tinubu ti ní kí àjọ tó ń bójútó ọ̀rọ̀ pàjáwìrì nílẹ̀ yìí NEMA àjọ tó ń bójútó ọ̀rọ̀ àwọn tó ń ṣàtìpó àtàwọn àjọ mìíràn tọ́rọ̀ kan láti ṣiṣẹ́ bọwọ́ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ láti fún àwọn ṣẹ̀ṣẹ̀dé torí ṣẹ̀ṣẹ̀ kó yọ lákòlò àwọn ajínigbé ní ìlera tó tọ́ pẹ̀lú ìrànlọ́wọ́ eléyìí tó yẹ. Ààrẹ jẹ́ kó di mímọ̀ wípé àwọn ṣẹ̀ṣẹ̀dé ọ̀hún tí wọ́n ti lo ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ lákòlò àwọn ajínigbé ló ní kí wọ́n gba ìtọ́jú tó nítumọ̀ àti ọ̀rọ̀ ìtọ́nisọ́nà eléyìí tí yóò mú kí wọ́n lè dúró déédéé kí wọ́n sì lè wà ní ìbámu láti lè bójú wo àwùjọ. Ó jẹ́ kó di mímọ̀ wípé ó ṣe pàtàkì láti ṣe ìrànlọ́wọ́ fún ìpadà sáwùjọ wọn nípa kíkọ́ wọn ní ọ̀nà àtọ̀ eléyìí tí yóò ní mú kí wọ́n mọ̀ rò èrò kúrò lóòrèkóòrè. Ẹ̀wẹ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn akẹ́kọ̀ọ́ àtolùkọ́ ìjọba ìbílẹ̀ oríire torí ṣẹ̀ṣẹ̀ kó yọ ò ní wọn yóò lo bí ọjọ́ méjì ní ọwọ́ àwọn ológun kó tó di wípé wọn yóò fà wọ́n lé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́. Gómìnà ló fọ̀rọ̀ náà léde lákòókò àbẹ̀wò rẹ̀ sí àwọn torí kó yọ ọ̀hún tí wọ́n ń gba ìtọ́jú lọ́wọ́ ní ilé ìwòsàn àwọn ológun tó wà ní ìlú Ìbàdàn. Mákindé ṣàlàyé dídòòlà wọn gẹ́gẹ́ bí àkókò ìtura fún àwọn ènìyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìjọba àpapọ̀ pẹ̀lú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó jẹ́ kó di mímọ̀ wípé àwọn akẹ́kọ̀ọ́ 39 àti àwọn olùkọ́ 5 tó wà láàrin wọn ó ní wọ́n ti gba ìtúsílẹ̀ tó sì jẹ́ wípé ìdùnnú ńláńlá òun ló mú báwùjọ. Gómìnà jẹ́ kó di mímọ̀ wípé bó tilẹ̀ jẹ́ pé inú àwọn ènìyàn náà dùn wípé àwọn gba ìtúsílẹ̀ ṣùgbọ́n ó rẹ̀ wọ́n gidigidi bó ṣe jẹ́ wípé wọ́n nílò ìtọ́jú tó nítumọ̀ lákòókò yìí kí wọ́n tó fà wọ́n lé mọ̀lẹ́bí wọn lọ́wọ́. Ìjọba àpapọ̀ ti ní àwọn ń kẹnu ìrànwọ́ owó fún àtìlẹ́yìn àwọn alárùn jẹjẹrẹ nígbàtí wọ́n mú àlékún bá ìnáwó sí ètò ìwádìí ìpèsè oògùn kí ìtọ́jú kó lè rọgbọ fáwọn aláìsàn jẹjẹrẹ ọ̀hún. Olùdarí gbogbogbò fún iléeṣẹ́ tó ń ṣe ìwádìí láàrin àrùn jẹjẹrẹ àti ìtọ́jú rẹ̀ yẹn ní CRAT Ọ̀jọ̀gbọ́n Usman Malami ló fọ̀rọ̀ náà léde nílùú Àbújá. Ó jẹ́ kó di mímọ̀ wípé ìrànlọ́wọ́ àwùjọ ń ló ti ń mú àdínkù bá iye owó táwọn ènìyàn tí wọ́n fi ń tọ́jú ara wọn pẹ̀lú wípé àwọn aláìsàn jẹjẹrẹ ọ̀hún ni wọ́n ti ń gba ìtọ́jú tó nítumọ̀ síwájú sí i. Ó fi kún wípé ìgbìyànjú ló ń lọ lọ́wọ́ báyìí láti lè mú àlékún bá pípèsè oògùn àrùn jẹjẹrẹ ọ̀hún lábẹ́nu àti láti lè mú àdínkù bá kíkó wọlé látòkè òkun. Ìjọba àpapọ̀ ní àwọn ti ṣetán o láti ṣẹ̀dá ìlànà ìdánimọ̀ kan dondo fún nǹkan bí 80 million àwọn akẹ́kọ̀ọ́ lẹ̀ yìí. Mínísítà tó ń sọ̀rọ̀ ètò ẹ̀kọ́ ọ̀mọ̀wé Tújà Láùsà ló fọ̀rọ̀ náà léde nínú ìpàdé kan pẹ̀lú olùdarí gbogbogbò fún àjọ tó ń bójútó nọ́mbà ìdánimọ̀ lórílẹ̀‐èdè yìí Abisoye Kuka Odusote pẹ̀lú àwọn ikọ̀ rẹ̀ tí wọ́n ṣe àbẹ̀wò sí. Mínísítà ọ̀hún jẹ́ kó di mímọ̀ wípé erongba lo ti wa ni ta bayi lati le so number idanimo awon akeko mo number idanimo gege bi tomole yi ati ilana to nsakoso akosile eto eko orilede yi o fi kun wi pe igbese ohun ni yo mu alekun ba koyawo pelu pelu ilana ti won gba lati fi seto eto eko lati le je ki ore ofe nlanla ko kari le kari oko awon akeko le yi. Gómìnà ìpínlẹ̀ Niger Umaru Bago ló ti rawọ́ ẹ̀bẹ̀ sí ilé-iṣẹ́ tó ń pẹ́wọ́ káàkiri síbi tó yẹ lórílẹ̀-èdè yìí láti yọ̀ǹda ìdá mẹ́tàlá iye owó tó ń wọlé nípínlẹ̀ náà ń pa fún ilẹ̀ yìí fún òun látàrí ipa tó ń kó lórí ìpèsè iná mọ̀nàmọ́ná àti ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn àlùmọ́nì eléyìí tó ń kó ṣọ̀la. Bago fi ẹ̀bẹ̀ náà léde lákòókò tó ń gbàlejò ìgbìmọ̀ àjọ náà nílé ìjọba tó wà ní Minna. Gómìnà Jakudi Mímọ wípé ìpínlẹ̀ Niger ń ló ń kó ìdá 60% nínú iná eléyìí tó ń pèsè fórílẹ̀-èdè Nàìjíríà àti wípé ilẹ̀ tó ní láti lè fi sọ̀gbìn fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti mọ oúnjẹ ń ló jẹ eléyìí tó jẹ́ ohun ìwúrí. Ó rọ àjọ tó ń pínwó síbi tó bá yẹ ọ̀hún láti rí wípé wọ́n bójú wo ìpínlẹ̀ ọ̀hún fún ìdá tó nítumọ̀ nínú ìpínwó yẹn lákòókò tí wọ́n bá padà jókòó lórí ọ̀rọ̀ ìpínwó sáwọn àgbọ̀n tó bá yẹ nígbà tó bá yá. Ilé-iṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Yobe ló ti fi páńpẹ́ fi mú àwọn afurasí mẹ́rìnlá ọ̀tọ̀ọ̀tọ̀ kan báyìí tí wọ́n ń jẹ́ oògùn olóró pẹ̀lú ìkọlù eléyìí tí wọ́n ṣe sí ibùba àwọn mọ̀dàlúrù kan àti ibùba àwọn agbóògùn olóró tó wà ní ìjọba ìbílẹ̀ Jakusko ìyẹn ní ìpínlẹ̀ náà. Iṣẹ́ ọ̀hún tí wọ́n ṣe lọ́jọ́ ẹtì ó ní wọ́n ti rí ọ̀pọ̀lọpọ̀ gbìnrín oògùn olóró gbà lọ́wọ́ àwọn onítọ̀hún. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Dungus Abdulkarim Jakudi Mímọ wípé bí wọ́n ti ṣe ṣe iṣẹ́ ọ̀hún ní ọjà Buduwa ni wọ́n ṣe ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn iléeṣẹ́ ọlọ́pàá káàkiri ìpínpín.

wọn létí. Irú àwọn kò ṣe kò gbóyúnrè ṣe wọn yìí fẹ́ máa dí iṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ondo lọ́wọ́ ni láti fààyè gba iṣẹ́ ọ̀gbìn láwọn apá kan igbó ọba wa. Wíwọ̀n àti pípàlà oko fáwọn àgbẹ̀ ti jẹ́ dandan. Àgbẹ̀ ò ní lè ṣọ̀gbìn láì tẹ̀lé ìlànà yìí o. Kẹ̀sì má jẹ́ kí àwọn tí ò fẹ́ yín fúnre fọ̀rọ̀ hẹ́rẹ́ rẹ ba iṣẹ́ àtàárọ̀ yín jẹ́ lóko. Ìjọba ìpínlẹ̀ Ondo dúró wám láti máa múnú àwọn àgbẹ̀ dùn bí wọ́n bá ṣe ń tẹ̀lé ìlànà tó bófin mu. Kí gbogbo àwọn tó máa fi rọ ẹnu bojú ìjọba jẹ́ lọ́dún àgbẹ̀ lọ jáwọ́ kọ́ má bàa fi mú kó ata òfin. Engineer Lẹ́yẹ Akínọlá, Kọmíṣánná fọ̀rọ̀ ọ̀gbìn àti gbọ́ ọba nípínlẹ̀ Ondo ló ń kéde ẹ̀.

0: 88.9 FM. Awolu Solu Dero Pese.
1: Please listen to this announcement. In loving memory, Mrs. Fumilayo Veronica Ikumuilu, today marks 5 years since you left us, July 22, 2022. Our loving, caring mother, a true warrior, a mother of a woman of valor, the head of the Dero royal family, a lover of children. Your kindness, strength, and selflessness still echo in the lives you touched, though you have gone to the world beyond. Your good works and the legacy you left behind continue to speak for you. We miss you dearly, and the tears still fall, but we hold on to this blessed hope that we shall meet again at the resurrection, where there will be no more parting. Rest on our dear mother until we meet to part no more. Fondly remembered by your children, Bidemi, Temitope, Abisola, and Kende, announced by your first fruit, Bidemi.
2: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
3: Ètò ìgbéyàwó láyé.
4: Ẹ jọ̀wọ́, ẹ dúró ná jàre.
5: Kí ló ṣẹlẹ̀?
4: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé òṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì nǹkan, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwá máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
2: Ní tòótọ́.
4: Ká ṣáà sọ pé ò tí ì rà wọ́n àbí?
2: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ìlẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
5: Èmo ló tún jẹ́ CDK báyìí.
2: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
4: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
2: Láti oṣù tó kọjá ni mo ti rà wọn.
4: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
2: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ẹ pè CDK sórí 0707-454-3005.
5: CDK, sanwó díẹ̀ díẹ̀, gbé ìgbé ayé ìrọ̀rùn.

0: aje ki a ma ki gbogbo eyin ololufe wa nibi kibi te wa te tinan fani ati ma gbo wa yala nile yi tabi nile okere oloyinbo ma so nkan kan wi pe agbara ni afin toni je iyen ni pe information is power ti eyan ba mo nipa awon nkan tin lo eyan kan ma padanu awon anfani loloko ojo kan tin lo kaakiri ni sugbon lasiko yo pon se to ti sun iyala o fe ra nkan ilonule tabi phone aborisirisi nkan wa so pe ami lowo lowo mi o le ri kini ira anfani alailegbe kan ni o tun de bayi lati le je ki wono di en ti o ni awon dukia ta ma si properties daada lai se yipo lagun ile ise kan wa ti an pe ni city care kini won ki e fun gan kini won duro le lori jo e la fi ni asoju city care ni inu yara agbara pelu mi ogbeni Abdulhakim Okunla e ba mi ki gbogbo awon ara le
1: eku dede woyi o eyin ara le oruko mi ni Abdulhakim Okunla gege bi olotu se daruko application asiriola oni agbo abayin ti a mo si CDCARE application ni je pe ti e ba ti ni ori phone yin ni anfani lati wo ati ra ati san die die gbogbo nkan elo nu le phone ni o laptop ni o mattress ni o kettle pot ni o
0: gas
1: be fe ra aga o wa nbe be fe ra moto o wa nbe dede mo sanwo die die lai ni ele kankan ninu ati wa mo fun awon onibara wa ni daniju wi pe ki won lo si oju oja ti won lo wo pe elo ni won ta
0: kini o ko ma se pe fe gbe won mara o
1: ni ti won lo wo ko to di pe won wa ni anfani pe o da je mo sanwo kini ni odo wa anfani si wa fun won lati sanwo lati osu meji ti de osu meji la so awon kan to wa ta ri pe osose ni won fe lanfani lati mo sanwo anfani na wa fun won lati sanwo lati ose meji titi di 40 weeks ogoji ose lati mo sanwo
0: mo be bi n pe se won kokoko so iye kan le ni won wa gbe oja won a mo sanwo ku die die bawo won se se
1: e seun olotu se ri bi a se gbe kale ni wipe anfani osu meji titi di osu meji la ta gbe kale ti won ba tin ra ta ba tin sanwo de idaji osu tan ba mu la mo gbe oja yi fun won ti won si mo fi ni anfani lati mo san yoku fun apere ti won ba mu osu meji ta ma ti sanwo alakoko kale o tun mo si wipe a gbe oja yen fun won won sanwo yoku ni osu mi ta bo si ta ba mu osu merin anfani won fa lati san ikini keji ta ma ti san tan a wa gbe oja yen fun won won a mo san iketa ikerin leyin gba ti won ba tin lo ikini lowo ati osu mefa ati osu mejo ati bebe lo bo se wa niyan sa
0: ikini idi ti e fi se ba n pe kawon yen kokoko san wule die de to di pe e gbe oja fun won
1: e se won olotu se ri nkan ta se ni wipe a wo pe gbogbo en to ba tin se ise o ye ko ni anfani lati ra awon kan to si le mo sanwo die die so eni ti o mu osu merin to sanwo kini keji fun won kan wa ti bale lori pe
0: eleyi
1: yo le mo sanwo lo to ti olotu en ti o si fe pe mo fe sanwo kini tan le kan na ni anfani wa ko san ko si mo gbe nkan re lo a si gbe wa si ile re bayi ni lai ni da alamu rara rara sa
0: se awon ni won lo na kini oni won lo ra nkan ti ba fe ni abi eyin le ra fun
1: se ri gbogbo nkan ti won fe ra patapata bi phone ati ero nu la pe ti gbogbo e patapata awa ti ni gbogbo eleyi nile se wa ri toni moto de a mo fun won lanfani ki won lo woru moto tan ba fe color tan ba fe iye tan ba nta kan so fun awa wa lo sanwo re idi ni pe olotu a ti ri orisisi pe moto ti awon people ra fun mi ko da nkan kan ko ni je pe moto ti a ra fun ya je pe moto te lo wa fun ara yin gege bo se je niyan te fi lanfani lati mo sanwo re lai ni da yin laamu rara rara
0: nibo ni office yin
2: office wa wa ni Exodus filling station formerly Total opposite Factory Pharmacy Oluwatuyi Quarters Akure Ondo State
1: oluleṣe wa si wa ni number 6 Ike Asogua Anthony Leku ni ilu Eko be ni olotu
3: e pe CDK sori number yi 070-7454-2995 lekan si 070-7454-2995
1: e ṣeun olotu
0: oro le ti gbọ lati yenu ogbeni Abdulhakim Okunla te je asoju CDK iwa na magore loni ko le ba de tun ni dukia
4: ọrẹ wa kí ló dé tó rojú kókó báyìí.
5: Wo ọrẹ ó sún mi ó jẹ ìyá ìṣẹ̀ṣẹ̀ pẹ̀tàn lórí fóònù ni ó ní gbogbo abọ́ ọ̀dà náà wa ní jò gáà sìlíńdà wa náà ti fẹ́ẹ̀ jẹ tán gbogbo ẹlẹtírónìkì wa ló ti dẹnu kọlẹ̀ owó ni ò sì ṣarajọ yìí.
4: ara ń tà ń wúnu ṣọ́pọ̀ ọ̀gbọ́ nípa CDCARE ni.
5: CDCARE kí ni ń jẹ́ bẹ́ẹ̀.
4: CDCARE CDCARE application àṣírí ọ̀la ni níbi tó ti ra gbogbo tó fẹ́ tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget electronics tó fi dórí ká ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kò sì lélẹ̀ lórí o iye ọjà tó bára lọ́mọ dáwọ́ ẹ̀ padà o lè sanwó èlò tó bára fódìdì oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀.
5: Irọ́ ni o.
4: Òótọ́ tọ́ hàn ni. Gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí CD Kia ni mo ti ra wọn. Kódà iPhone tó wù lọ́wọ́ mi yìí ni ìsanwó rẹ̀ tán.
5: O sì rírú èyí o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
4: Ìwọ ló béèrè. Ṣùgbọ́n ní báyìí tètè download CD Kia lórí Google Play Store àti iOS App Store. Kí wọ́n náà máa jáyé CD Kia ní wẹ̀lẹ̀mù. Ràǹtò nílò kó máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí. Ẹ kàn sí wẹ́bsáìtì wa cdcare.app.
6: CD Kia, making life easier.
7: Ó mà ti dé o, ó ti kó wọ̀lú. Part and part, oríṣiríṣi sọ́là ló kóde. Part and part.
8: Bẹ́ẹ̀ni, part and part tún ti dé pẹ̀lú the best solar energy supplier. 201,999 naira.
9: Ẹ̀wọ́ ara solar tó máa gbé gbogbo ilé yín.
8: Àti TV àti fan àti iná táwọn ọmọ máa fi kàwé pẹ̀lú gbogbo èròjà alẹ́ tó kù bẹ́ẹ̀.
9: Bẹ́ẹ̀ni, o ní 310,999
8: tún bẹ́ẹ̀.
9: Ó máa dá àwọn èròjà yín fún wákàtí tó pọ̀.
8: Bẹ́ẹ̀ sì lèyí tó ń gbé freezer bẹ pẹ̀lú just 1,000,000 naira and above.
9: Bákan náà ni part and part tún dé pẹ̀lú CCTV.
8: Léyìí tẹ́ bá máa fi wo ilé wo ọ́fíìsì wo ibi iṣẹ́ tàbí gbogbo àdúgbò.
9: Lórí fóònù yín for security purpose.
8: Ẹ wò ó.
9: Promo ń lọ lọ́wọ́ báyìí o.
8: With just 53,999.
9: Fóònù ní 2 cameras.
8: Ṣùgbọ́n just 32,999.
9: Fóònù ní kámẹ́rà kan.
8: Ẹ máa bọ̀ ní new ọ́fíìsì part and part.
9: Tó kalẹ̀ sáàrin Yellow House, Rekabi
8: àti Weber Bank Global Adesina Road Àkúrẹ́.
9: Telephone 070-6642-3064.
8: Tó ẹ kú dédé àsìkò yìí. Ibi fí o fí o là ti bá igi ọ̀gán wó. Ibi ṣàkátá pàrà láti bá àwọn ọ̀rọ̀ àgbàṣanko.
9: Gbogbo àwọn nǹkan tó ṣe pàtàkì tọ́mọ ènìyàn ń lò ní sáà tá wáyé. Ní pàtàkì ọ̀rọ̀ sólà àti fóònù àti frísà àtàwọn nǹkan míì tó ṣe pàtàkì. Torí ẹ̀ la ṣe wá gbé part and part tó jẹ́ olóòtú fún gbogbo nǹkan wọ̀nyí wá sórí ètò láti wá sọ àwọn nǹkan tí wọ́n tún kó dé fara ìlú.
10: Ilé tí a kó dé ni pé tí a bá ṣe ń ra laptop àti fóònù bíi Samsung, bíi Itel, bíi Tecno, Infinix, lẹ́wọ̀ máa gba fans lọ́fẹ̀ẹ́. Laptop tó bẹ̀rẹ̀ látorí bíi 80,000 naira, that is 79,999, sí 120,999, sókè sókè bẹ́yẹn. Àtàwọn brand new phone tó bẹ̀rẹ̀ látorí 85,999, sí 101,999, sókè. Ẹ̀wọ̀n máa gba fans sí ní ọ̀fẹ́.
9: Ọbẹ̀ máa ní.
10: A ní laptop, a ní printers, a ní gbogbo computer materials. Tẹ bá fẹ́ látòrí accessory phones dé gbogbo ẹ̀ ló wà. Ẹ máa bọ̀ ní part and part. Lákún street light dé láti enhance security materials. Láyèká ilé yín, àwọn street light yẹn bẹ̀ látòrí 27,999 sí àwọn bíi 30,000, 40,000 gbogbo ẹ̀ ló wà lọ́dọ̀ wa. Ìyẹn ò tún wá tán sí ibẹ̀ o. A ní solar CCTV cameras látòrí 25,999. Àwọn solar CCTV cameras and single lens, double lens, triple lens, four lens, gbogbo ẹ̀ ló wà. Àgbẹ̀ solar ice block machine wa. Gbogbo package ẹ̀ tó máa lo battery. Kí a tó máa fi sọ bí ó ní bí 1,999,000. Tó máa máa ṣe bí 50 blocks, 80 blocks, 100 blocks tó ń lo oòrùn directly. Ẹ ní èdè NEPA. Lórí àwọn solar systems wa, a ní ilé alábọ́dé tó jẹ́ fáwọn student tó jẹ́ pé a ní 150,000 naira tí wọ́n lè lò fi gbé laptop wọn, tó fi lè gbé fan wọn. A tún wá ní tó yẹ pé ó tún ní bulb, kò sí pé ọmọ ń lọ ilé ìwé, kò ní ná. Wọ́n tún lè yọ lọ library, wọ́n lè gbé kiri. So kò sí essence pé mi ì rí ná kàwé mi. Ìyẹn 150,000 naira. A tún wá ní ilé tó yẹ pé myself and my family oní 250 wà, oní 300,000 wà, oní 500,000 wà ní solar. Ẹ ní láti dúró de ná mọ́. Part and part multipurpose, multipurpose lórí laptop, lórí solar, lórí phone.
9: Ẹ jẹ́ kí àwọn èèyàn mọ ibi tẹ́ ẹ kalẹ̀ sí.
10: A wà ní number 49 Ọba Adesina Road ní part and part complex. A wà láàrin Weber Bank Ọba Adesina àti Yellow Upstairs tó ń jẹ́ Rika Beam tó jẹ́ Formal Laco. Ẹ ti rí wa mẹ́.
9: Kí làwọn nǹkan míì tẹ tún ní báyìí?
10: Photocopier machine, printers, freezers.
9: Ó wá dàbí Leventis dàbí Shelerance Lékòó nìyẹn.
10: Kì í ṣe ìyẹn nìkan o. Gbogbo ẹni tí tó lè létí mọ solar materials látòrí controller, látòrí ion tó jẹ́ ti solar tó tún lo NEPA, láti orí fluorescent light tó máa máa lo iná kékeré. Ẹlẹ́ tó wá yà mí lẹ́nu jù. Wọ́n á lọ foye bí iye gba mítà. Ẹlẹ́mìí àti oníhùn dọ́ra jẹnẹrétọ̀ nígbà tó yẹ pé.
9: Tó jẹ́ pé owó tí ó fi ra mítà tàbí máa ná lórí ẹ̀ tàbí repo jẹnẹrétọ̀ yóò ju ìlọ́po ìlọ́po owó tí ó fi ra sólà.
10: Ilé tó wá jẹ bàbá rẹ̀ pé tí a bá tún wá lọ ní freezer, ó wà. Ó depend lórí site freezer yẹn. Ìyàn tó bá ń lo freezer méjì, ó lè lo ṣe ilé ìtagbé freezer kan. Ẹ̀rí o ní 1,000,000 naira. Ẹ̀rí o ní 800,000 tó máa gbé freezer yín. Even ẹ máa ẹ̀rí o ní 600,000 tó máa gbé freezer yín. Tí a bá dọ̀dọ̀ wa, a ó sọ fún yín better. Tí a bá ní ìṣù pẹ̀lú sólà yín, ẹ lè kàn sí wa. A wá bá yín wò ó. A mọ àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe. A tún máa ń ṣe swapping and ṣe upgrading. gbe to ba pe wa a wo a ba upgrade a do wo kekere mo a fi gbe nla gbogbo ko tan soro yin atori laptop atori solar atori phone even ta ba fe se repair phone yin laptops yin e ma bo to ara won ba yin se ni number 49 Parts and Part Complex to wa laarin Wema Bank Branch ati Rikabi Mouse o je yellow upstairs obade sida
11: to ko ni ju bayi lo fo ti akoko yi tomogun olupomi lo ko temi e se people
12: oh no.

0: àìná mọ̀ ni bí o bá jí gbogbo ara máa romí tí sara yóò máa fà mí so láti bàrá ìdí dé ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó kódà ìrorun sùn dédé o ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ ayé ọ̀hún tiẹ̀ wá sú mi.
1: Agbórí ìṣelóṣè ń jẹ lọ́bẹ̀ ṣé wo gbọ́ nípa bàbá òkè ògo ni ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹgò ń ṣọmọ aráyé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògo lónìí ẹ máa pe 0706460649 0706460649 bàbá òkè ògo àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹgò ṣèwòsàn.

0: Adaba 88.9 FM Atuti Fufere
1: Adaba yo.
2: Yìí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
3: Ètò ìgbéyàwó láyé.
4: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
5: Kí ló ṣẹlẹ̀?
4: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
2: Ní tòótọ́.
4: Káṣá sọ pé o ti rà wọ́n àbí?
2: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
5: Èmo ló tún jẹ́ CDK báyìí?
2: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
4: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá a ti ń sọ̀rọ̀ yìí àbí?
2: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
4: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
2: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ẹ pè CDK sórí 0707-454-3005.
5: CDK, sanwó díẹ̀díẹ̀, gbé ìgbé ayé ìrọ̀rùn.

0: Lo sọbẹ́ẹ̀.
1: Ogójì péré ni wọ́n. Wọn ò jogójì lọ àwọn ṣẹ̀ṣẹ̀dé láti ilẹ̀ South Africa tí wọ́n lọ ń gbóná mọ́ wọn àwọn bọ̀ lé o. A ti kó wọn dé, a sì kó wọn gba Murtala Muhammed wọlé lọ́jọ́ Ẹtì. Àrọ̀ ni ò wálé oní kò yí wa náà ní sinmi ogún o. Ọ̀rọ̀ rèé, bẹ́gbẹ́ àwọn olùkọ́ nílé ẹ̀kọ́ gíga Fásitì Tìpínlẹ̀ Ondo bí wọ́n ṣe ní àwọn ò ní padà sẹ́nu iṣẹ́ o àfi bíjọba bó bá sanwó oṣù àwọn. Ṣé ẹ wá rí i? Gbogbo àwọn ọmọ òye wa pátápátá láti forúkọ wọn sọwọ́ sójú òpó ayélujára INEC o. Àti yanyọ a ti parí gbogbo ẹ̀ pátápátá. Ẹgbẹ́ òṣèlú olóṣùṣù ọ̀wọ̀ ló sọ bẹ́ẹ̀. Ohun tẹ́ ẹ ṣe nípínlẹ̀ Ọ̀yọ́, ìgbésẹ̀ tẹ́ ẹ gbé tẹ́ ẹ fi káwọn ọmọ àtolùkọ́ àtàkẹ́kọ̀ọ́ wálé. Ẹ gbérú àwọn ìgbésẹ̀ báyìí náà nípínlẹ̀ Bọ̀rọ̀nù àtàwọn ìpínlẹ̀ tó kú ẹdẹ́kun ẹ sàánú wa o. Èmi kọ́ mo fọ̀rọ̀ náà léde àwọn ẹgbẹ́ kan lókè ọ̀yà ni wọ́n ké gbàjarè síjọba àpapọ̀ bẹ́ẹ̀. Ṣé ẹ ríbi tọ́rọ̀ orílẹ̀-èdè dé lọ́wọ́ tá a wà yìí báyìí? Ó ti tó àkókò tó yá ṣètò ìkànìyàn. Ìjọba àpapọ̀ ẹ ṣètò ìkànìyàn látojúlé dójúlé o. Olóṣèlú kan tó lóko ńlẹ̀ yìí ló ké gbàjarè síjọba àpapọ̀ bẹ́ẹ̀.

wọn yìí àtàwọn kọkọ mi ló wà nínú ìwé ìròyìn láàárọ tò ní ibẹ báwo dáadáa a mọ tún kẹkẹ lẹ lọkọọkan ejeje bó ti ṣe ń gbóná ní yàjóyàjó bó ti ṣe ń jáde láàárọ tò ní adégbòye ga àlàní ló kọ tèmi ń jẹ etí yín mélòó ńlá pètò yìí nìkan ní àdàbà 88.9 FM àkúrẹ ẹgẹ tún kẹkẹ ìròyìn ọ̀nlẹ̀ ní rẹgẹjẹ fìhìn ò ń bọ̀ wá ẹgẹ ń sẹ́mi mọ́ ẹ kú ojúmọ́

Koko, àwọn ẹgbẹ́ kan lókè ọ̀yà bíi ẹgbẹ́ Árèwá, ẹgbẹ́ àwọn àgbààgbà lókè ọ̀yà àti àwọn ẹlẹ́sìn ìjẹ̀sìn míì, pẹ̀lúpẹ̀lú àwọn ẹgbẹ́ òṣèlú alátakò ni wọ́n ti ké sí ìjọba àpapọ̀ wípé ìgbésẹ̀ tí wọ́n gbé láti lè rí wípé wọ́n dóòlà àwọn olùkọ́ àtakẹ́kọ̀ọ́ ìjọba ìbílẹ̀ Oríire nípínlẹ̀ Ọ̀yọ́ kúrò lákọlò àwọn ajínigbé, kí wọ́n tún ṣe bẹ́ẹ̀, kí wọ́n gbé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ láti lè dóòlà àwọn tó wà lákọlò ajínigbé nípínlẹ̀ Borno, ìpínlẹ̀ Kwara, ìpínlẹ̀ Kaduna àti àwọn ìpínlẹ̀ míì bẹ́ẹ̀ lórílẹ̀-èdè yìí. Ìpè ọ̀hún ń lọ tẹ̀lé ìkéde kan eléyìí tí àjọ ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n fi léde wípé àwọn ti dóòlà àwọn akẹ́kọ̀ọ́ àtolùkọ́ ìjọba ìbílẹ̀ Oríire kúrò lákọlò àwọn ajínigbé náà lẹ́yìn ọjọ́ 67 tí wọ́n ti wà lákọlò àwọn onítọ̀hún. Ń ṣe ni àwọn ẹgbẹgbẹ tó ké sí ìjọba àpapọ̀ ọ̀hún jẹ́ kó di mímọ̀ wípé àwọn mọ̀ pé ìjọba ń ṣe iṣẹ́ takuntakun, àwọn sì rí wípé ohunkóhun tí ìjọba bá ti tì lẹ́yìn ìgbésẹ̀ àwọn ológun tí ìjọba bá ti lọ́wọ́ sí a mọ̀ sì sóre lóòrèkóòrè. Wọ́n wá ké sí ìjọba àpapọ̀ láti rí wípé ó ṣe àtìlẹ́yìn fún àwọn ẹ̀ṣọ́ aláàbò kí wọ́n tún gbé irú ìgbésẹ̀, kí wọ́n lo ìlànà tí wọ́n fi ṣe iṣẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ láti fi ṣiṣẹ́ láwọn ìpínlẹ̀ tó kù láti lè dóòlà àwọn tí wọ́n wà lákọlò àwọn ajínigbé nípínlẹ̀ Borno. Àwọn akẹ́kọ̀ọ́ tí ò dín ní 78 níye, ni 78 níye ni wọ́n wà ní akọlò àwọn ajínigbé o, ìyẹn ti tàwọn Boko Haram, lẹ́yìn tí àwọn onítọ̀hún ṣe ìkọlù sí ilé ẹ̀kọ́ wọn tó wà ní ìjọba ìbílẹ̀ Askrauba, pẹ̀lúpẹ̀lú bí wọ́n ti ṣe ń ké wípé ṣe ni kí ìjọba kó dóòlà wọn. Lẹ́yìn ọjọ́ belenjanikọ̀ alákatakí ti Boko Haram ọ̀hún tún ṣe ìkọlù sí ilé ẹ̀kọ́ pàyàmọ́rí Musa, eléyìí tí ó wà ní ìpínlẹ̀ kan náà, nínú èyí tí wọ́n ti jí àwọn akẹ́kọ̀ọ́ tí kò dín ní 42 níye. Ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ṣì wà ní akọlò àwọn ajínigbé ọ̀hún títí di ọ̀la ọlọ́la. Ẹ̀kúnrẹ́ ìròyìn ọ̀hún ó wà nínú ìwé Punch, eléyìí tó jáde láàárọ̀ tòní. Ẹ lọ kà ń bẹ́ẹ̀.

Ẹgbẹ́ òṣèlú olóṣùṣọ́wọ̀ APC ló ti kéde rẹ̀ wípé àwọn ti forúkọ gbogbo àwọn olùdíje wọn sọwọ́ sójú òpó ayélujára. Àjọ elétò ìdìbò bẹ̀rẹ̀ látorí ẹni tí ó díje fúnpọ̀ ààrẹ àtọmọye rẹ̀, àwọn tí yóò díje fún ilé aṣòfin àgbà, àwọn tí yóò díje fún ilé aṣojúṣòfin, ni wọ́n ti fi sọwọ́ sójú òpó ṣáájú gbèdéke ọjọ́ tájọ elétò ìdìbò ti fi lélẹ̀ wípé ìforúkọsọwọ́ sójú òpó ọ̀hún yóò dópin nínú àwọn tí wọ́n fi léde sójú òpó ọ̀hún láti rí ọmọye fúnpọ̀ ààrẹ àti igbákejì ààrẹ pẹ̀lú àwọn aṣòfin àgbà, eléyìí tí wọn ò dín ní 180 níye, pẹ̀lú àwọn ọmọlé aṣojúṣòfin táwọn jẹ́ 300 níye ni wọ́n ti fi sọwọ́ sójú òpó ayélujára ọ̀hún. Ìkéde ọ̀hún wáyé látẹnu ẹni tó jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú APC ọ̀jọ̀gbọ́n Nẹ́tàwòye Wádàó nínú àtẹ̀jáde rẹ̀ kan lọ́jọ́ ìsinmi lẹ́yìn ọjọ́ kan tí àjọ elétò ìdìbò ní àwọn yóò ti ojú òpó ọ̀hún. Ìwádà ló wá kí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC àtàwọn adarí kú oríire àṣeyọrí irú ìgbésẹ̀ náà. Nínú ohun tí wọ́n fi sọwọ́ sójú òpó ayélujára ọ̀hún ló jẹ́rìí ẹ̀ wípé Shettima òun ni yóò sì tún wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ láti bá ààrẹ Bọ́lá Tinubu díje gẹ́gẹ́ bí igbákejì ọmọye fúnpọ̀ ààrẹ ọ̀hún, eléyìí tó fòpin sí èròǹgbà ọlọ́jọ́ pípẹ́ wípé bóyá ẹgbẹ́ òṣèlú ọ̀hún yóò sì tẹ̀lé ìlànà tó ń lò lọ́wọ́ fún ipò ààrẹ àtọmọye àti igbákejì, àbí yóò ṣe àyípadà sí. Ẹ̀kọ́ ìròyìn ọ̀hún ó wà nínú ìwé Punch eléyìí tó jáde láàárọ̀ tòní. Ẹ lọ wò bẹ́ẹ̀.

àwọn agbébọ̀dà lóró kì í ṣe mùsùlùmí ẹ mọ́ pé wọ́n ní mùsùlùmí mọ́ tó rọ́pọ̀ lóòjọ́ kọ̀ọ̀kan o olówó tilẹ̀ wo ọba Abdulrasheed Akànbí ló mọ̀ bẹnu àtẹlubá àwọn ènìyàn kan ti ṣe ń fi ẹ̀sìn mùsùlùmí pé àwọn agbébọ̀dà lóró tí wọ́n pọnmi òkèrú tòdò lórílẹ̀‐èdè yìí ó ní ìsọwọ́wùwà wọn kò tiẹ̀ ní nǹkan kan ṣe pẹ̀lú ẹlẹ́sìn ìsìláàmù bó ti wò kórí o nínú àtẹ̀jáde kan lọ́jọ́ ìsinmi látẹnu akọ̀wé ìròyìn rẹ̀ àgbà Ibrahim Ali orí adé ọjọ́ kò di mímọ̀ wípé àwọn agbébọ̀dà lóró náà ó ní wọn kò ní àmúyẹ tó tó láti fi pè wọ́n ní mùsùlùmí ó jẹ́ kò di mímọ̀ wípé bí wọ́n ti ṣe ń wọ tọ̀bán pẹ̀lú bí wọ́n ti ṣe ń jẹ orúkọ lárúbáwá kò túmọ̀ sí wípé wọ́n jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí gẹ́gẹ́ bí orí adé ọ̀hún ti sọ ó ní àwọn agbébọ̀dà lóró náà ni wọn kì í gba àdúrà wákàtí márùn-ún wọn pé lójoojúmọ́ ó ní wọn ò ní mọ́sálásí nígbà wọn eléyìí tí wọn ò fi ṣe mùsùlùmí o ọba Àkànbí ló tún wá jẹ́ kó di mímọ́ wípé àwọn ènìyàn tí wọ́n ń gbé ní aṣálẹ̀ gan wọ́n tiẹ̀ mọ́ ń wọ tọ̀bán náà o pẹ̀lú àwọn èèyàn míì ní orílẹ̀-èdè míì tó jẹ́ wípé wọn ì sí ṣe mùsùlùmí ó tako ìròyìn kan wípé bí wọ́n ti ṣe ń sọ èdè lárúbáwá àti bí wọ́n ti ṣe ń jẹ́ orúkọ lárúbáwá kì í ṣe àmúyẹ tó láti lè fi pè wọ́n ní mùsùlùmí ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ń jẹ́ bẹ́ẹ̀ tí wọ́n sì bá ẹ̀sìn ìsìláàmù tan orí ọdún ọ̀hún wá ṣàlàyé bí àwọn ènìyàn bí wọ́n ti ṣe ń pe àwọn agbébọ̀dà lóró náà ní mùsùlùmí gẹ́gẹ́ bí ohun tí ò tọ́ ó jẹ́ kó di mímọ̀ wípé ìwà àwọn mọ̀dàlúrú ọ̀hún ń ló yẹ kí àwọn ènìyàn mọ́ so mọ́ ìgbésẹ̀ ìjọba eléyìí tí ò barasọgba tó bó ti ṣe pé ó ra àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà láti jami lórí sísun àwọn agbébọ̀dà lóró ọ̀hún papọ̀ mọ́ ẹ̀sìn mùsùlùmí torí wípé àkèrè wọn ò jọ kọ̀ọ̀kan bá a bá sì má pèrè tí ò jọ kọ̀ọ̀kan àájù lẹ́ni o bẹ́ẹ̀ bá fẹ́ ẹ̀kọ́ ìròyìn ọ̀hún ó wà nínú ìwé punch eléyìí tó jáde láàárọ̀ tòní.

ẹjẹ́ ẹ sáré padà wálé bẹ́lẹ́njá bí àwọn ẹgbẹ́ àwọn ẹgbẹ́ àwọn olùkọ́ nílé ẹ̀kọ́ gíga fásitì Adékúnlé Ajásìn tó wà nílùú Àkùngbà ti ṣe kéde rẹ̀ wípé ìyanṣẹ́lódì àwọn eléyìí táwọn gùn lé lọ́jọ́ etì látàrí wípé ìjọba ò sanwó oṣù àwọn fún oṣù méjì ló jẹ́ eléyìí tí yóò jẹ́ ọlọ́jọ́ pípẹ́ o wọ́n ní àárọ̀ ni ò wáyé o ní kò yí àwọn òsinmi ogun làwọn fọ̀rọ̀ náà ṣe ẹgbẹ́ ọ̀hún jẹ́ kó di mímọ̀ wípé ìjọba ìpínlẹ̀ Ondo ló ń jẹ wọ́n lówó oṣù karùn-ún àtowó oṣù kẹfà o eléyìí tó ṣokùnfà ìdí táwọn fi gboko ìyanṣẹ́lódì lọ lọ́jọ́ etì ọ̀rọ̀ ń lò di fífi léde nínú àtẹ̀jáde kan látẹnu alága fún ẹgbẹ́ ASUU ní Adékúnlé Ajásìn ọ̀hún ọ̀gbẹ́ni Bólú Oshòdì eléyìí tó fi léde fún àwọn oníròyìn ìyẹn lọ́jọ́ Sátidé nínú àtẹ̀jáde ọ̀hún ó jákò di mímọ̀ wípé afẹnukò ẹgbẹ́ àwọn ní ọjọ́ kẹwàá oṣù kejì ọdún 2026 ń lò fi hàn wípé ìgbésí àwọn eléyìí táwọn ti ń gbèrú rẹ̀ láti inú oṣù kẹrin ni ó jẹ́ eléyìí táwọn yóò gùn lé tó sì jẹ́ wípé àwọn ò ní padà lórí ọ̀rọ̀ náà bí ìjọba ìpínlẹ̀ Ondo bí ò bá mú ìbéèrè àwọn ṣe wọ́n jẹ́ kó di mímọ̀ wípé àwọn ti kọ̀yìn síṣẹ́ tí ó sì sí júpítà ọlọ́run kan tó lè ní káwọn padà sẹ́nu iṣẹ́ àwọn bí ìjọba ò bá dá wọn lóhùn ẹgbẹ́ ọ̀hún ń lo wá ní àwọn aṣojú àwọn yóò ṣe àbẹ̀wò sí àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ gíga fásitì Adékúnlé ìyẹn bó bá di ọ̀la ọjọ́ ajé o láti lè jọ fọ̀rọ̀ jomi tóru ọ̀rọ̀ lórí irú ọ̀rọ̀ náà ẹ̀kọ́ ìròyìn ọ̀hún ó wà nínú ìwé punch ilé tó jáde láàárọ̀ tòní ẹ lọ wò bẹ́ẹ̀. Gómìnà ìpínlẹ̀ Kánò tẹ́lẹ̀ rí Rabi Kwakwanso ló ti ké sí ìjọba àpapọ̀ láti ṣètò ìkànìyàn lójúlé dojúlé eléyìí tí yóò jẹ́ àkóyawọ́ tí wọn yóò sì lo ìmọ̀-ẹ̀rọ tó nítumọ̀ láti lè rí wípé wọ́n ṣe ètò náà ní ẹ̀kúnrẹ́rẹ́ àti àkúnwọ́sílẹ̀ láìsí ìdádúró báyìí Kwakwanso ẹni tó jẹ́ olùbádíje papọ̀ fún ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú oníka méjì eléyìí tí yóò mọ̀ ṣe gẹ́gẹ́ bí igbákejì fún Peter Obi ń ló pe ìpè náà lọ́jọ́ Sátidé nínú àtẹ̀jáde kan lójú òpó alágbélébù rẹ̀ láti lè fi sàmì ayẹyẹ àyájọ́ ọjọ́ oyè àwọn ènìyàn lágbàáyé ìṣirẹ̀ tọdún 2026 ẹni tó jẹ́ igbákejì olùdíje fúnpọ̀ ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú oníka méjì ọ̀hún ń ló wá jẹ́kọ̀ di mímọ̀ wípé orílẹ̀-èdè Nàìjíríà kò lè tẹ̀síwájú láti mọ rọ̀gbọ̀kúlé ètò ìkànìyàn eléyìí tó ti ṣe ní bí ọdún méjì sẹ́yìn o bó ṣe jẹ́ wípé ọdún 2006 ni wọ́n ṣe ètò ìkànìyàn dojúlé gbẹ̀yìn gẹ́gẹ́ bó ti ṣe sọ ó ní bí ìjọba ilẹ̀ yìí ti ṣe ń tẹ̀síwájú láti mọ rọ̀gbọ̀kúlé irú ètò ìkànìyàn tọdún 2006 ń ló ṣokùnfà ìdí tí wọn ò fi ní àgbọ́yé lórí àwọn ìgbésẹ̀ eléyìí tí wọ́n ń gbé láti lè jẹ́ ká yí ọ̀rọ̀ gbọ́ fáwọn ènìyàn wọ́n ní oyè àwọn ènìyàn lọ́dún 2006 lórílẹ̀‐èdè yìí ń lókéré jọjọ sí oyè àwọn ènìyàn tó wà lórílẹ̀‐èdè yìí lọ́wọ́lọ́wọ́ eléyìí tó sì yẹ kí ìjọba àpapọ̀ kó gbé ìgbésẹ̀ lé lórí kíákíá ó jẹ́ kó di mímọ̀ wípé ẹ̀kúnrẹ́rẹ́ òǹkà àti àkọọ́lẹ̀ àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà yóò ṣe ìrànlọ́wọ́ fún ìjọba láti lè mọ irú ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé fún ìgbáyégbádùn àwọn ọmọ orílẹ̀‐èdè yìí ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún ó wà nínú ìwé punch tó jáde láàárọ̀ tòní ẹ lọ wò bẹ́ẹ̀.

0: ìṣe tó gbẹ̀yìn fún àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó wà ní south africa láti wálé ìní wọn mọ̀ tí gúnlẹ̀ báyìí ṣe pápákọ̀ òfurufú muritala muhammed eléyìí tó wà nípìnlẹ̀ èkó láṣáálẹ̀ ọjọ́ ẹtì o eléyìí tó mú òǹkà àwọn ènìyàn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dé ọ̀hún sí 1174 níye àwọn tó ṣẹ̀ṣẹ̀ dé ọ̀hún o ni wọ́n kó gba inú ọkọ̀ bàálù airpeace eléyìí tó jẹ́ ìṣí kẹfà bí wọ́n ti ṣe ń kó àwọn onítọ̀hún padà wá sórílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bí àtẹ̀jáde kan lọ́jọ́ sátidé látẹnu olùdarí ìròyìn fún àjọ tí ó ń bójútó ọ̀rọ̀ àwọn ọmọlẹ̀ yìí tó wà lókè òkun abdulrahman balogun ó jẹ́ kò dì mímọ̀ wípé àwọn tí wọ́n kọ́kọ́ kó wálé fún iṣẹ́ àkọ́kọ́ jẹ́ 258 níye 266 làwọn iṣẹ́ kejì 262 làwọn iṣẹ́ kẹta 282 ń làwọn ìṣí kẹrin o 66 làwọn ìṣí karùn-ún nígbàtí àwọn ìṣí kẹfà tó gbẹ̀yìn báyìí tí wọ́n jẹ́ 40 níye àwọn ènìyàn ni wọ́n dúpẹ́ gidigidi lọ́wọ́ ìjọba àpapọ̀ fún ìrànlọ́wọ́ eléyìí tí ó ṣe fún wọn wọ́n kan sára sí ààrẹ bọ́lá tinubu fún bíbuwọ́lu ètò dídá wọn padà wálé láti south africa bákan náà ni wọ́n gbóríyìn fún mínísítà tó rí sọ́rọ̀ ilẹ̀ òkèèrè bianca odumegu ojukwu àti ẹni tó jẹ́ adelé aṣojú orílẹ̀-èdè yìí ní south africa tèmítọ́pẹ́ alexander ajayi àti alága fún ẹgbẹ́ àwọn ọmọlẹ̀ yìí tó wà lókè òkun abikedabiri erewa fún ṣíṣe ìrànlọ́wọ́ lórí ìdápadà wálé àwọn nínú àtẹ̀jáde kan àwọn ènìyàn tí àjọ netcom tó tẹ́wọ́ gbà òun ni wọ́n kéde àtìlẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ fún wọn gẹ́gẹ́ bí àjọ ọ̀hún ti ṣe sọ àwọn ènìyàn tí wọ́n jẹ́ ọmọ ìpínlẹ̀ imo ó ní ìjọba ìpínlẹ̀ imo lábẹ́ ìdarí gómìnà hope uzodinma ń lo fún wọn ní mílíọ̀nù kọ̀ọ̀kan owó náírà nígbàtí iléeṣẹ́ mtn náà tó náà ṣe ìrànlọ́wọ́ títí rẹ̀ fún wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ń lo ti ṣe ìrànlọ́wọ́ ńláńlá ló ti jẹ́jẹ́ tí wọ́n sì ń ṣe ìrànlọ́wọ́ fún àwọn ṣẹ̀ṣẹ̀dé tó ṣẹ̀ padà dé tó gúnlédé láti south africa ọ̀hún ẹ̀kọ́ ìròyìn ọ̀hún ó wà nínú ìwé punch eléyìí tó ga tòní ẹ̀já fún ẹ̀yà ara lé ní orí ọ̀fẹ́ láti pè wọlé fún àkókò belenja ẹ̀já ká sọ̀rọ̀ pọ́n belé bí ọmọlúàbí ká mọ́ sì tako èrò ẹnikẹ́ni ìṣẹ́jú kan fún ẹnìkan ní ojú òpó tó wọlé rèé 0816-251-9991 ẹ̀lọ́ ẹ kú ojúmọ́ o ẹ̀lọ́ ẹ káàárọ̀ o.
1: Àbáyọ̀mí Oyèlésì látòlókan àgìdà àkókò lágbá ọlọ́run àbọ̀ ọlọ́run á wà lórí wa.
0: Àmì.
1: Ọ̀rọ̀ nípa tẹ́sọ̀ yẹn bákọ̀ ní kíjọba ìgbésẹ̀ ẹgbẹ́ kan náà kán bá gbójú sọ ètò ààbò yẹn. Tẹ́sọ̀ ààbò bá ti wà tó sọ́lìdì dáadáa á jáde á kàwá lóṣìíríṣìí lágbá ọlọ́run Nàìjíríà níbàjẹ́ o.
0: Àmì ẹ ṣe o 0816-251-9991
2: orúkọ mi ni wòlíì dèmí solomon ẹmí bẹ láti ilé ọkà kókó mo kí kábíyèsí fún ọba olúwo wípé àwọn tí ajínigbé wọnyẹn pé wọn sọ wípé wọn jẹ muslim ohun tí a rí náà là ń sọ fún tó àbọ̀ wọn ṣe ń ṣe mi ò rò pé kristian lè máa ṣe bẹẹ tó a bá lọ sínú igbó wọn máa ń búra àwọn gan ò lè fúnra wọn pé kì í ṣe muslim ṣùgbọ́n kọ́ lọ kó sàfihàn àbọ̀ ẹ̀bùn wá wọn má dìfẹ́ dẹni kankan orúkọ jésù nàìjíríà ní bàjẹ́ pé.
0: 0816-251-9991 ẹ̀lọ́ ẹ kojúmọ́ o.
3: ẹ kú ètò o.
0: ẹ ṣe o.
3: babaláyé pé ló ń pè láti rọ rẹ.
0: ẹ sùn lẹ.
3: mo lẹ́kì gómìnà imo yẹn tó fọná 1 million ó fi ṣèrànlọ́wọ́ fún wọn ọmọ ọ̀dọ́ máa rò pé o kíjọba àpapọ̀ náà ṣèrànlọ́wọ́ fún ọ náà o kí wọ́n mọ jìyà jẹgbẹ́ o ọlọ́mọ dáàbò bò wá o ẹ kú ètò o.
0: 0816-251-9991 ẹ̀lọ́ ẹ kojúmọ́ o.
4: hello.
0: ẹ ṣe orúkọ yín láti bọ̀. Hello, Oda. Hello, somebody a car roll. 0816-251-9991. Lujo potowale. La roy. Hello, somebody a kojuma. Hello, eti wale o. Oda. Ojo pono lo nshe baka. 0816-251-9991. Olujo po towale la roy. Hello, somebody. Hello. Hello. Oda,

Alors, wọ́n bá nẹ́bí ló gbà máa dáríkà wọ́n rà nẹ́bí wọ́n rà ún nẹ́bí yẹ sọ́lá àrẹ́sọ́lá wọ́n rà nẹ́bí tó ń ti bẹ́ẹ̀ náà wọ́n gbàgbọ́ nù ànẹ́bí muhammad sọ́lá àrẹ́sọ́lá àwọn tọ́lọ́wọ́ bá fọ́nàmà lónìí kò sí ń ta lè ṣe àfiká dúpẹ́ fọ́lọ́wọ́n bá àfiká fi ẹ̀mí ìmúre hàn sọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala àwọn tọ́ àlékún ìkẹ́ àlékún ìgẹ̀fà ànẹ́bí muhammad sọ́lọ́wọ́ àrẹ́hì wasallam ẹni tọ́lọ̀ ọba ṣe ní rahmatan lil alamin ìkẹ́ ìgẹ̀ fún gbogbo ayé ọba tó hàn níṣẹ́ ọba kan ṣoṣo ni láṣẹrí kàdàhú fi múlìkì kò lákẹgbẹ́ kò lẹ́ni tí ń bá compete ó wá fi ọwá gbé àwọn àmì oríran rẹ kalẹ̀ àlẹ́tì ìtẹ́dùlù aláwàdàníyẹ̀tì tí ó mọ tọ́ka ìjọ kan ṣoṣo ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba sọ ní súrọ́tù rúùm ọlọ́run wà mí áyàtì ìkọlùkù sàmáwàtì wọ̀lọ́rùn ọlọ́run nínú àwọn àrísà mìíní ọlọ́run nínú àwọn àmì tẹ́fì mọ̀ ní pé ọlọ́run ọba ọba àkásọ́sọ́ ní kọlùkù sàmáwàtì wọ̀lọ́rùn dídá sámà ṣíṣẹ́ dá sámà tilẹ̀ wọ́ọ̀tì láfù alìsínà ti kún mú alùwánìkún gbogbo àwọn èèyàn ni wá ṣùgbọ́n nígbà míì àwọn wa ó máa ń yàtọ̀ síra wọn àwọn kan aláwọ̀ funfun àwọn kan aláwọ̀ dúdú a máa ṣe ìyàtọ̀ láàrin ara wa pẹ̀lú àwọ̀ ànábì muhammad sọ́ọ́ sẹ́lẹ̀m ànábì já wa mọ̀ pé n tá a fi lọ́lájú ara wa lọ kúfù kan ò lọ́lájú dúdú lọ n tá a fi lọ́lájú ara wa lọ náà ni àtẹ́kùwà ò náà ní bẹ̀rù ọlọ́run ọba subhanahu wa ta'ala ànábì láfáwọ̀k bẹ́yìn àrọ̀bí yú wọ́lá àjẹmí yú ilá bìtúkọ̀ ọ́ ilá bìtọ́kùwà kò sí ń tàá fi lọ́lájúra wa lọ àfẹ́ ni ó bá níbẹ̀ wọ ọlọ́run ọba ni tó ṣe déédéé àyà ọlọ́run ọba pé ìnà àkọ́rọ́mọ̀kùn indallahi atukọ̀kùn the best among you òun náà ni the pious ones àwọn náà ni àwọn tó já sí wípé wọ́n páyà ọlọ́run ọba subhanahu wa ta'ala kíkẹ́ náà ó ṣọ̀dọ́ àwọn sahaba àwọn tábìrín ilá yomidi amabad n ta fi túmọ bára wa sọrọ lọsẹ yìí òun náà ni tí wọn pè ní our nerves ìfẹnu táwọn olóyìnbó pè ní self desire ká máa tẹ̀lé tinú wa ká máa ṣe fẹnu àyè pé tó bá àwùjọ wa lónìí mélòómélòó ẹbí tó ti túká mélòómélòó àwùjọ mélòómélòó societies tó já sí wípé ó ti forí ṣẹpẹ lónìí látara àfẹnu látara pé n tọ́ka mi sọ náà ni mo fẹ́ ṣe àìmọ tẹlẹ advice ẹmọ iye ẹbí kódà àwọn ọjọ bí yẹn bá jẹ olórí bí yẹn ò bá tẹtí gbọ àwọn tí yẹn ń ṣe olórí lérí yẹn ni our nerves self desire mi fẹ́ mọ tẹlẹ yóò mọ bí wàhálà ó ṣeé ṣe kí wàhálà ó mọ wáyé ní àwùjọ bẹ́ẹ̀ lóòrèkóòrè kí wàá ni wọ́n ń pè ní our nerves mílù nerves ìlàmà tẹ́ṣẹ̀ yìí wàtà rúbò sàwá àwọn afakọlhak wàṣọra amkọọlẹfà nítorí wọn ń pè ní self desire òun náà ni kọkàn yóò máa ṣẹ́rí lọ síbi ìlàmà tẹ́ṣẹ̀ yìí síbi tó fẹ́ ọ̀tọ̀ gúbù àbí tó já sí pé ní tres inú tọ́ka rẹ̀ ti ń fà sí sàwá yálà nǹkan yìí wà afakọlhak yálà ó ṣe déédéé òótọ́ ni yálà dáadáa ni tọ́ka rẹ̀ ń pè ọ́ sí yìí amkọọlẹfà àbí tó ń lòdì sófin ọlọrun ni àbí tó já sí wípé ìbàjẹ ni ó padà kẹyìn rẹ ni èyí tí wọn ń pè ní our nerves nu ọlọrun ọba wọn sọ fún ànábì wa dáúd àlẹyìn sọláàtù wasalaam ní sọláàtù sọọd ọlọrun ni yáda bàdàl istiaadat walbasmala ọlọrun ni yáda uud inna jacalna ka khalifatan fil ard fahkum bayna annaasi bilxaq wala tattabihi lawa ọlọrun ni ya dáúd mo pe ara ànábì wa dáúd alayhi salatu wa salam mo pe ara dáúd inna jacalna ka khalifatan fil ard ọlọrun ni mo fi ọṣà òun lé sérílẹ mo fi ọṣà dájọ sérílẹ

0: anabi olorun oba ni wa hakimun adajo si ni olorun ni fahkum bainan nasi bil haq wa adajo la ya we bil haq pelu dudu pelu awe ri to kuna wala tattabihi al hawa matale ifenu re matori pe to kan mi fe nti mo kan mi fe na ni mo fe fi ma dajo bo ma ja si pe opolopo awon olori wa loni won tele nkan won tele ododo ni won dajo laarin wa pelu ododo ni gbogbo ya pe yan ki tin sele yo ba ma sele loni olorun ni fahkum bainan nasi bil haq ya garahu dajo laarin awe ya bil haq pelu ododo wala tattabihi al hawa matale fenu ewoye societies ewoye awujo to ti baje loni latara afenu olorun fa yudillaka fa yudilluka an sabilillah titele fenu yi yo so enu ko nbi agbenrin olorun ba subhanahu wa ta'ala yo so ko yo so enu ko nbi siratal mustaqim ko nbi ona to to ale kaiye lomi loni to ja si pe self desire ifenu ti sonu o ti sonu ko nbi ona tolorun ba fe ka wa siratal mustaqim onto won ti ese re ti ye ko nbe lata pe itibau la hawa lata pe tele ifenu ngba tolorun ba ba so fa nabi olorun ba subhanahu wa ta'ala ba ibe o la tattabi al hawa o tumo si pe wo ta fi jolori na lo po fi po to to wa won fi wayo nu olorun ba la tattabi al hawa matele ifenu matele self desire to ba ti ja si o ba ti pe self desire yi it in lead to destruction it in lead to pawon o tun tele mo pe ah en tokan mi munu ale ti mo fe se nu yin se kodà ke ojo titi ni tele nte so yi in tokan mi fe se yin na ni mo fe se olorun inna alladhina yadulluna an sabilillah olorun gbogbo awon ti won ti sonu ko nbi ojupona olorun oba ojupona to se pa fe se yin le olorun lahum ma'adhabun shadid yalla na la pese kale fawon to anabi muhammad sallallahu alaihi wasallam en tolorun ba si wa rahmatan lil alamin anabi e tele fenu koda justice dede al adl anabi se la gbogbo awon muslimi anabi lausa qatil fatima ti fatima ba jale ni lakata'tu yadayha koda in ba gi owo re to ba gbo fatima ba jale fatima omo anabi muhammad sallallahu alaihi wasallam to ba jasi pe fatima na ba jale ni nitori pe ninu shara islam eni ba jale asayiqu wasayiqatu faqta'u aydiyahuma gbogbo eni o ba jale a ge owo won ni ori ba ge eni o ba nso ba bayi a yi pe justice lo wa ngba na anabi muhammad sallallahu alaihi wasallam ko tele fenu ko to yi pe omo won ni fatima ko ari akoda awon eleyi won wa exempted ku nbi ya tin se lawujo wa loni àwọn olórí wa wọn tẹlé ìfẹnu wọn tẹlé ń tọrọ wọn bá wí wọn tẹlé ń tàn náà muhammad sallallahu alaihi wasallam sọ ọlọ́ni wọn máa ń làmì yaḥkum bímá anzalallah gbogbo ẹni bá ti ní òfin tọrọ wọn bá òtóhun òfin tí islamu gbé kalẹ̀ òtóhun òun fẹ́ lọ́mọ nàgàwó tẹlómìn ọlọ́ni fẹ́ wọn bẹ́ẹ̀ wọn ti tasẹ̀ gẹ̀rẹ̀ kó o ń bi ojú pọ̀nà tọrọ wọn bá tàn náà muhammad sallallahu alaihi wasallam tàn náà bí fi wáyé ọlọ́ wa dhallahu Allahu ala ilm ala ni a ala alifu yi lo da wa fa won won pe ta'ajjub o ri awon to ja so pe won okan won wa mu desire won in to kan won fe o wa mu lolohun gbogbo nti desire ba ti ni ma hasanahu gbogbo to ba ti se lato won na no mo se aya yi won no so kale fa won ti won wa won to rasul jai to ja so pe baba won le ma si okuta loni يعبدون الحجر طوا ان طوا طوا احسن من الحجر تاك اله الهولا او افيو لو اني تي وان جوسي فون تيلي او ما فوري بالي فون كان نكان دادا مي تي واي الله ني وان مو كان ولا لو وان با وان مو مو بي اوني او ما تومي اوني او ما تومي اوني او ما تومي سونا اوني او غما غايد مي اما فا وان انواع هوا النفس self desire wa ni orisirisi awon classifications oni orisirisi ona inu wa na hawa al mahmud ore self desire to just ipo da kini ore ni menu nafsi lal khair ona ni ko ma pe yen lo sibi dada wa ta'a ati bi ati ti tele ase olorun ba ila wa ma yughdi allah wa ma yughdi allah ati n tolo ba o yonu si yun la n pe ni hawal mahmud ka hubbi salat ke ga bi ki yen ni fe won ko da bo ba ti kin wa re oni bale lo to tele ase olorun ba ni sugbon kan re na o ni ti okan re o ni ti bale bo ba ti kin انا محمد صلى الله عليه وسلم انا ابن جويلت قرة عيني في الصلاة وفي النومي اي جومي سبي كيما كيو والاحسان قالو مي ما تي سي دادا نجو كان ايو ري تي بالي يو ما وا ما وا يرا ريو بي ها الاحسنت اليوم جا مو سي دادا لوني تبا يبي ها سي او با وا ري دادا كان تو سي تو لي ناوا سي yóò tún wá wá wá yóò wá ní interest láti ṣe dáadáa yóò náà pè lẹ́hàwá al-mahmud àtúwá ní al-hawa al-mazmoum self desire tó jásí pé a máa lead sí destruction kí ló dé kí ló dé ó sọ pé wọ́n advice pé ṣe tẹ̀lé tọ́lọ́run ní àárín ọkàn mi ò kí wọn ní ta lọ́kàn rẹ̀ gbogbo àwọn self desire bẹ́ẹ̀ a máa lead sí parun ni a máa lead sí destruction أقول الميل النفس إلى الشهوات هو المذموم سيف ديساير تعمل لي ديستركشن ميل النفس إلى الشهوات أوكي يوم لود سيبياد والمعاصي ديسوبيدينس يوم لي كي شي باجي والتقديم الرأي كي ما واغبي اوبينيون تي لي عاشو الله سبحانه وتعالى الله ما انصر سورة الأحزاب الله هو ما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم الله نبلو بلو عتنى محمد صلى الله عليه وسلم بباتي ينا نو كفوي أشين كباي كنت طافو مسلمك أو ليسوكو بجو النبي لو طبعا النبي ما ينطق عن الهوى النبي يسوكو فينو en to lo ba ran si wa leleyi ma en de kwani la wa ke so ran fe nu wa je be olorun ni ni a se nkan bayi ke wa ni taqdim an tuqaddima rayaka ala hukmi llah ko wa to wa qaddama re o wa ti opinion ti e wa ju pe olorun ni a ke on zuri lasiko bayi emi na le ki lasiko bayi na mo le ki lagun ma hun ti mo se ma mo ki be labi ala wal mazmum ila ti al hawa shahawat ki desire yen ko fe nkan adun pupo ke awon adun ti mo lead alati to addi ila almasiya ti o ma lead si bi ese inu ba re ni almailu ila alladhat almuharrama oka yo ma eni eru ba fe ran sina bi o ba ti se sina njo ka re o ti bale iyun wa hawa shahawati ni ma tele fe nu re la ta tabi ila hawa gbogbo muslimi àbíkálọ̀ ọmọ ìpínlẹ̀ àtẹ̀láàtẹ̀ tẹ́bìrún làwà ẹ mọ́ tẹ̀lé ìfẹ́nu yóò gbogbo ìfẹ́ self desire tí ń bá ti ń lò dì sí tọ́lọ́run àṣẹ ọlọ́run ọba àfi kọ́mọ́ tẹ̀lé kọ́mọ́ bá wa kó mọ́ di jálì kìyàmà kọ́mọ́ bá wa kábà mọ́ jálì kìyàmà. ìwọ náà ní rí bá kódà nílé ní kìí ṣe lápò nìkan kódà àwọn loan apps tá à ń rí lórí fóònù wa lónìí tó jásí pé interest wà ló wà nínú rẹ lónìí bẹẹ a lè ka iye lómi tó ti sọnù látara bẹẹ ọlọrun tí wàá ṣe gbogbo ẹ nírọrùn fún wa lónìí àti láwọn islamic cooperatives societies wọn pé wọn wà dáadáa káàkiri gbogbo òlu kí ló tó fi lọ yáwó ń bẹ ó ṣe wáá jẹ owó tẹlẹ léhun gángan ló wà lẹmí rẹ ló mọ wùwọ láti yá ó ṣe jẹ owó eléle ló mọ wùwọ láti yá ní gbogbo ìgbà inú rẹ náà ni hawa shubuhat kẹ́mi èèyàn máa lọ síbi kíyàn máa tẹ̀lé nǹkan rújú àdẹ́bí ni máa ń wàkọ́ àfi ṣùgbọ́há àti fàkọ́dù wàkọ́ àfi haram ara àdẹ́bí ni alhàlálù bẹ́yìn wàl haram bẹ́yìn ẹ̀rín tí wọ́n ń pè ní lawful things in tó clear ni tó wà obvious ni tó ṣẹ́sí pé kò rújú ara wàl haláàlù bẹ́yìn àwọn lawful things náà tọ́lọ́ wọn bá ṣe léèwọ̀ in tó clear sí wa ni tó wà obvious sí gbogbo wa ni àdábìrì wà bẹ́ẹ̀ nínú ma umurum mushtabiha ẹ wá rí láàrin méjèèjì àwọn kan wà tó wá rújú ń bẹ̀ ó ṣe jẹ́ pé gbogbo nǹkan tó bá rújú náà ni wọ́n náà máa ń ṣe òun máa ń tẹ̀lé eléyìí tó hàn ń bẹ náà ìwọ náà ṣe dáa máa yẹrí ibùk máa yẹrí ibùk ilà máa là yẹrí ibùk. Ẹlẹ́dùnwà bẹ̀rẹ̀ iná mo máa mú mùsùlùmí hàd láàrin wọn yìí àwọn àlámà yìí kan àtọ́já sí pé wọ́n rújú ambiguities ni wọ́n. Fàmọ́ wà káàfin ṣùgbọ́n fàkọ́dù wà káàfin àárọ̀ gbogbo ẹni ó bá wá tẹ̀rì sínú àwọn ambiguity wọ̀n yìí. Fàkọ́dù wà káàfin àárọ̀ ohun tọ̀hún ti wà pọ̀ ti wá ó ti tẹ̀rì sínú nǹkan àwọn ọlọ́fù ti sínú nǹkan àrámù. Òun náà ni àlùmẹ́rìnlẹ̀ àárọ̀ ìfásídà kọ́kàn yóò máa lọ síbi àwọn opinions tó já sí pé àwọn bad opinions. Wàtàwíl kí ẹ máa yí ọ̀rọ̀ ọlọ́run wọn bá padà. Ẹlẹ́kùn fanzuru inna hadha ilmu dinun imamu wa maliki rahimahullah àwọn olùsọ bẹ́ẹ̀ wọ́n ní ẹ̀rín tí wọ́n ń pè nímọ̀ yìí dinun ẹ̀sìn ni fanzuru amma ta'khudhuna dinakum amma ta'khudhuna dinakum. Ẹdákun ẹ ṣàṣà ẹni tẹ́gbà mọ̀rẹ̀ ẹ̀sìn lọ́wọ́ ẹ̀ ẹ ṣàṣà àfáà tẹ́ ẹ bá ń gbọ́ nítorí pé àwọn àfáà lónìí wọ́n ti ń yí ọ̀rọ̀ ọlọ́run wọn àwọn àfáà kan wọ́n máa yí ọ̀rọ̀ ọlọ́run wọn bá padà látara pé kán ba lè ṣe kí wọ́n lè yí sí tó pè wọn ní tí wọ́n nífẹ̀ẹ́ sí. Inú ẹ̀rọ ni tìbá olùbẹ́dà bí ẹ bá ti nífẹ̀ẹ́ lójú bídí àmọ́ wù yẹn ṣe ń gbogbo ìgbà bídí àwa rọ̀ yẹn lọ́rùn láti ṣe. Gbogbo wa jẹ́ bẹ́ẹ̀ ìwọ́n máa yára tó ń gbọ́ mi a ní àlàáfíà lọ́kọ́dọ̀ wọ̀l intercom ká ní ìfẹ́nu pé kíyẹn mọ bínú ìwọ ti bínú púpọ̀ jù kí nǹkan bàjẹ́ kí nǹkan dàrú. Wọ̀l intercom bí ẹ bá ṣe ọ́ àfìgbà tó o bá gbẹ̀sán kínú rẹ tó yẹ kínú rẹ tó yọ kí ló dé. Ìjọ ọlọ́run ọba tó dára ìjẹ́ àmọ́ ṣọ́ ọlọ́run ọba ni tá a bá ń ṣe ọlọ́run ọba tó dáwa tó pèsè ìjẹ́ àmú fún wa tó ṣe adúgbòore tó ṣe fún wa yìí kí ló wá débọ̀ nígbà tá a bá ń ṣe ọlọ́run ọba yìí máa dáàlìk yìí ń forí jì wá fámà báàlùk nígbà tó ń ṣe ọlọ́run ọba tó dáwa tó sì ń forí jì ọ́ ẹ̀dá ẹgbẹ́ rẹ wá ṣe wá ní àlàyé àfìgbà tí ń bá gbẹ̀sán nínú àwọn nǹkan tí ó fi pé self decide ti máa ń lead to destruction. Kí wá ní àwọn àlàmà tìtìbáwìl hàwà kí làwọn àmì tí èfi máa wọ̀n pé mo ti ń tẹ̀lé ìfẹ́ inú jù tẹ̀kìdí mo rà yàrá tẹ̀lé ò fẹ́ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ní tó feel like ní tó ní tí mo rò pé wà permissible ńbẹ̀ tẹ̀kìdí mo rà yàrá tẹ̀lé kí ẹ máa gbé opinion tiẹ̀ lérí ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run ní akí wọn ni mo lè kí wọn ní time tó bá wù mí. Nígbà náà ni kíyẹn kọ́ àti mọ gbóòótọ́ o òótọ́ ọkọ̀ létí rẹ lóòótọ́ ẹlẹ́mi ní kó lè lákọ̀ wà lọ́kẹ́ ànámọ̀ sọdodo fáwọn èèyàn kódà kí òdodo ń kò létí wọn gbogbo òdodo ọ̀rọ̀ ẹ máa ń kò létí tiẹ́ ni. Inú rẹ̀ náà ni ìtìbá àwa ní ṣèyítọ́ọ̀n kí ẹ máa tẹ̀lé àṣẹ ṣèyítọ́ọ̀n kí ẹ wà submissive sáṣẹ ṣèyítọ́ọ̀n gbogbo ni ó ṣe wà submissive sáṣẹ ṣèyítọ́ọ̀n. Òun náà ni pé gbogbo ọlọ́run nílá tẹ̀tẹ́bì ọ̀rọ̀ kòtò wá ti ṣèyítọ́ọ̀n kòtò tí ṣèyítọ́ọ̀n ni gbẹ́ kalẹ̀ yìí ẹmọ kù sínú ẹ̀ inú rẹ̀ náà ni kí ẹ máa ṣe àwọn love things ní tọ́lọ̀ wọn bá ò fẹ́ nínú tí o fi mọ̀ pé èyí ń tẹ̀lé ìfẹ́ nínú. Nínú àwọn kí wá ní àbúrò tìbáwìl hàwà gbogbo ẹni ó bá ní tìbáwìl hàwà tí bá ti ń tẹ̀lé ìfẹ́ nínú kí ni ó máa bí fún tọ̀hún ghuswatu al-qalb ọkọ̀ ń tọ̀hún ó lé nínú ọ̀rẹ́ ní dọ́ọ̀fù ìmán ìmánì ó lẹ kí wá ní àwọn iraj kí làwọn ọ̀nà tá a fi lè wo gbogbo àwọn pé mo fẹ́ máa tẹ̀lé ìfẹ́ nínú kí làwọn ọ̀nà tá a lè fi wẹ ní ó bá ń tẹ̀lé ìfẹ́ nínú jù kí làwọn ways tó já sí wípé yóò ọlọ́run ọba fi lè yí padà nínú ọ̀rẹ́ ní takwa allah péétì ìbẹ̀wò ọlọ́run wọ́n mú ọkọ̀ bá ti kí ẹ sì máa ṣọ́ àwọn ìwọ ọlọ́run ọba máa ṣọ́ṣẹ́ rẹ tó ń ṣe mọ̀ọ́kọ̀ bá tu amalik kí ẹ máa ṣẹ́ṣẹ́ tí ẹ̀ ń ṣe nígbà tí mo jẹ́ àdẹ́tù nafs kí ẹ máa jẹ̀mí ara yẹn lógún wọ́n bèrè láti nàbì muhammad sallam wọ́n ní máa abdul jihad jihad ìwo ló lékè nǹkan jù ìwo ló lágbára jù ẹ̀dẹ́bi ni mo jẹ́ àdẹ́tù nafs ká jẹ̀mí ara wa lógún minal maasi ila taa kúrò ń bí ẹṣẹ lọ síbi títẹ̀lé àṣẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala. Nínú ẹ̀dá ni al-ikhtharu min dhikrillah kíyẹn lékún àti máa rántí ọlọ́run ọba ọlọ́run ní wàmáyín
1: Ọlọ́run ọba sọ ń sún ọtún rad bí n bá gbà á. Ọlọ́run ní aláàbì díkiri láì tọ́pọ̀ mà inú kùlùb. Ọlọ́run ní ẹ̀rí látara pé òun rántí ọlọ́run ọba ọkàn yóò máa balẹ̀ yóò ní fọkàn balẹ̀ ó ní peace ó ní tranquility. Àyìnbó máa rántí ọlọ́run ọba lóòrèkóòrè náà ló fi já sí pé ìfẹ́ inú náà ló ń tẹ̀lé. Ọlọ́run ọba wa sọ ní sún ọtún nazihad. Ọlọ́run ní wàá máa mà nìkan fàmà kọ́ mà rọ̀bì. Ọlọ́run ní gbogbo ẹni tó bá já sí wọ́n páyà ńjọ́ tó ń wò ó dúró síwájú ọlọ́run ọba báyìí. Wà náà nafsa ni làwà. Ó wá ja ẹ̀mí ara rẹ̀ lógun. Ó kọ̀ fẹ́mi ara rẹ̀. Mìní tì báyìí làwà láti tẹ̀lé ìfẹ́nu. Ọlọ́run ní fa iná lìjẹ̀nẹ́ta iyẹ̀ máa wà. Irúfẹ́ ni bẹ́ẹ̀ àlìjánà onídẹ̀ẹ́rẹ́ láàfin ìṣẹ̀san fún. Àlìjánà onídẹ̀ẹ́ra ni ó jẹ́bùdé sí rẹ̀. Àlìjánà onídẹ̀ẹ́ra náà ni ó jẹ́bùdé sí padà sí rẹ̀. Adébọ̀ Muhammad Sallam. Nabi wa sọ nu hadithi rẹ̀. Nabi ilayu minu ahadukum hatta yakuna hawa taba'an lima jitube. Nabi ni imani yóò ti pé. Àfi tó bá já sí pé ìfẹ́ inú yín ń tọ́ka yín fẹ́ taba'an. Ó ṣe déédéé àbótẹ́lẹ́ ń tẹ̀mí Nabi Muhammad Sallam ti mú wa fún yín. Àbọ̀lọ́run bá nú àánú rẹ̀ náà ọlọ́run dákun ilé ìta gbọ́ yìí mọ́sá ṣe láǹfààní fún wa o. Ọlọ́láhùn ọlọ́kùn bọ́tẹ̀ ilà bíláhi làlúbi làdí. Àwọn tí wọ́n ṣe olùgbọ̀wọ́ ètò yìí náà Muslim Student Society of Nigeria MSSN àti èmi tí mò ń bá yín sọ̀rọ̀ náà Harun Mutawakkil Diyawul Haq. Ọlọ́run dákun mọ́ ṣe ládàá gbogbo àwọn dáadáa tá ń ṣe yìí mọ́ ṣe léwọ̀ fẹ́nu kọ̀ọ̀kan wa o. لا اله الا الله الا بالله سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك.
2: Life is exciting on Adaba FM.
3: Bẹ́ẹ̀ ni òkúrọ̀ olórin yìí ó ti dánwò ó ti dádámọ̀ ló jẹ́ kó máa fi kọrin wá jẹ́ kí n ròyìn ẹ̀ fáwọn tí kò tí ì dámọ̀. Vigo Capsule capsule tá a fi ìmọ̀ ìjìnlẹ̀ pa ewé àtẹ̀bò ilẹ̀ wa papọ̀ dódíndín ó ti dìlú mọ́ ká oògùn tó ń ṣiṣẹ́ fáwọn ọkùnrin tó ń rẹ̀pẹ̀tẹ̀ lójú iṣẹ́ èwo ni ká gbé bọ́ọ̀lù lójú ẹ̀wọ̀n a máa lè gbá wọlé bí ojúlówó ọkùnrin. Vigo Capsule capsule ọ̀nà àbáyọ ìpín kákáká ìbìtì kákáká. Èbìtì tó gbójúgbóyà nìkan ló lè dátọ́ lẹ́nu ìgbín gbogbo ọkùnrin tó lo Vigo Kababa capsule nìkan ló lè ròyìn bó ṣe jógun mọ́lá nìkan ló lè ròyìn ogún ìjà yìí gbogbo ọkùnrin tí ò fẹ́ gbóúnjẹ alẹ́ ìfẹ́ lòmíì jẹ́ ó yẹ ẹ lọ sí gbogbo ilé ìtajà oògùn tó jójúlówó chemist and pharmacy lágbègbè yín. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló fi ìmọ̀ ìjìnlẹ̀ pa ewé àti egbò ilẹ̀ wa papọ̀ fún àwọn ọkùnrin nìkan. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè sórí 003-860-6858 lẹ́ẹ̀kan sí 003-860-6858.
4: Welcome to Great Prince International School, Emurele Owo Road, where excellence knows no bounds. Our commitment to international standards shines through every classroom, and our state-of-the-art facilities create an environment for limitless learning. From day to boarding, we provide a nurturing space for growth, ensuring your child's educational journey is truly exceptional. Admissions are now open into GSS and SS classes at Great Prince. We don't just educate minds, we shape futures. Admission forms are available at the school premises and at Fingerprint Hotel and Suites or Baile Akure North. To reward excellence, scholarships are available for the best three students. First position, 100% tuition scholarship. Second position, 75% tuition scholarship. And third position, 50% tuition scholarship. Entrance examination for the 2026-2027 academic session will take place at Great Prince International School, Emurele Owo Road, beside computerized VIO office on Owo Ondo State, Nigeria. Also at Fingerprint Hotel and Suites or Baile Akure North and online. For inquiries, please call 0703-360-6184. Great Prince International School, soaring in excellence.
5: Live it, live it, my father.
6: ADABA 89 Adab.

0: iṣẹ́ ìrẹ́ nígboro lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
1: Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣara iná mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà èrò oorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú mo rọ́nà báyọ̀ oje ayé ọ̀hún ti wá sú mi.
2: Agbórí ìṣelọ́sẹ̀ jẹ́ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògò ni? Ògbólógbòó adé tó ń fi wí àtẹ̀gùn sọmọ aráyé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògò lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògò àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lorúkọ wọn. Ṣé rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn lọ́n máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
4: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tó ń kiyín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíà ìlọlé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa kó náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nù ná tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 64 60 64 19 07 64 60 64 19.
3: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣan ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
4: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì tó bá ti sùn, tó bá ti jí báyìí, láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa rohun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀ró pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfi kọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lòmíì bá ti ẹ̀gbìyànjú tó sun oorun wákàtí kan àbò oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ẹ̀ ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹ má jẹ́ adákẹ́. Tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19 07 64 60 64 19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfi kọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. agbakara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri patele se ohun be si ma ke ohun gogogogo be elomi ba sun bayi ki le o to mo elomi le se eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni mo fi so pe kagmi eju kadide nle ka wa janfani ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sayoro to wulo fokunrin to wulo fobirin ka wa janfani re nle se baba oko ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 oh samu oh 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti loyi mo ti lohun mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akura to je pe a ri anfani re je nindu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju so to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi si olohun ba ni wa ni o le janfani egbogi mo kuro yi o ri pe logo olohun o ni wa ba kan na mo gbogbo yi to ti gbianju si wa to ti gbianju sa wo yen o ri pe lagbara olohun wa ni o dupe fa olohun ni o dupe ta lo mi esoju lase o ngba to ba dodo wa agbiyanju a se be lohun fun baba je pe nkan kan wa nbe ni lagbara to lohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le se baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19
3: Eshun baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agu ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
4: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi ata won nkan ta mu ba won nkan yi se da to ti won du to be na lo nsa ko ba fun agwara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo bara adi lo be si ma ro ohun koni le soju se re to ya ko se ninu le mo tabi ko ke ma gbo gbogbo ara ni wohun bala mi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbonse se ta ba tun mi ejo sese gbonse yan bayi ko le bi tewura bayi ni o ma se ese a wa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin terin pada wale be ni won si tun ma ta kebe kebe kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta ohun ni elomi to ba ni eleyi ni yo hun lenu leni elomi ani eleyi lo tun yo hun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfani ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura baya wa fe bere one abo ni mara kan to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa janfani egbogi mo wa kuro o mo ri pe bi ewe ategbo ti wa laye atijo be na lo wa lasiko yi loto ewe ategbo ona won ti jin ko si nto si mo sugbon wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obirin nipa ti wale ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obirin mo ko wa lati ilu seyin oro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji iseju a le rin ogota iseju a le rin lataro titi dale ta ti ni ni isoro kankan ninu si ara wa be la ni ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa neje nitori e mo fini kayin ni wa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa won ta lawon ba ni ko gbeju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fakan bale lagbara olorun ti wa na ba wa o je anfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latun se yan o dupe lodo olorun ma bo wa ni le se baba oke ogun number 4 tudu yami lane opposite oyemekun grammar school nilu akura nbe lawa ani fara nira wa baya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi 07 64 60 64 19 07 64 60 64 19 be la lo mi yo ma ri pe baya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo alomi amata alomi amaro lagboro olohun won na wa ninu awon ti o ma gbegbo pe number 4 tudu yemi lane opposite oyemekun grammar school ni lu akure to ba fe bere one tabo ni mara to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi 07 64 60 64 19 07 64 60 64 19 alaafia ara wa oni di fi afia origba
5: ore a o ma ti eri eni gboro lenu ojo meta yi
1: o be la bi ni isoro isara e na mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo de bi pe mi o le bere mu nkan le ise lowo mi ma nkuriri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede ore mo ti gbiyanju gbiyanju corona bayoje ayo ohun ti e wa su mi
2: agbo ni ise lo se je lo be se wo ko ni pa baba oke ogun ni ogbulugbo ode to fi wi ategun so mo ara aye lore lori eyi ke yi isoro to yo mo eda lenu ibo na gbiyanju ko si baba oke ogun loni e ma pe 07064606419 07064606419 baba oke ogun agbalagba ode to fi wi ategun se wo san
6: libe eh o ma ti de o ti ko mo lu patapat orisirisi sola do ko de
7: Patapati to ti de pelu the best solar energy supplier 201,999 naira e wa ra solar to ma gbe gbogbo ile yin ati tv ati fan ati nota won mo ma fi ka wi pelu gbogbo eroja le to ku be be ni oni 310,999 tun be to ma dawon eroja yin fun wakati to po be si le yi tun gbe free time be pelu just 1 million naira na bo bakan na ni patapati to de pelu cctv le yi te ma fi wo ile wo office wo bi ise tabi gbogbo adugbo lori phone yin for security purpose promo lowo bayo just 53,999 foto ni 2 camera so just 32,999 foto ni camera kan e ma bo ni new office patampa to kale saarin yellow house rekabi ti weber bank lo ba dishi da road abre telephone 070 6642 3064 2 e ku dede asiko yi ibi fi o lati ba igi oganwo ibi sakata para lati ba won oro agbasanko gbogbo awon kan to se pataki to me eniyan lo ni sata waye ni pataki oro sola ati phone ati free sata won kan mi to se pataki tori e la se wa gbe part and part to je olotu fu gbogbo nkan won yi wa sori eto lati wa so awon kan ti won tun kode fara ilu
8: ele ti akode ni pe te ba se ra laptop ati phone bi Samsung bi Itel bi Tecno Infinix le o mama gba fans lo fe laptop to be lati ori bi 80,000 naira that is 79,999 si 120,999 soke soke be yen ati awon brand new phone to be lati ori 85,999 si 101,999 soke e o mama gba fans si ni ofe
9: ah obe mani ye
8: ani laptop ani printers ani gbogbo computer materials te ba fe lati accessory phones de gbogbo e lo wa e ma bon ni pattern part lako street light de lati enhance security materials laye ka ile yin awon street light yen be latori 27,999 si awon bi 30,000 40,000 gbogbo e lo wa lodo wa iyen o tun wa ton si ibe o ani solar cctv cameras latori 25,999 awon solar cctv cameras single lens, double lens, triple lens, four lens, gbogbo e lo wa. Agbe solar ice block machine wa, gbogbo package to ma lo battery, ke to ma fi so bi 1,999,000. To ma ma se bi 50 blocks, 80 blocks, other blocks to lo oorun directly. Eh, need the NEPA lori awon solar systems wa. Ani ile alabode to je fa awon student to je pe ani oni 150,000 naira. Ti won le lo fi gbe laptop won, ba fi de gbe fan won. A tun wa ni to je pe tun ni bulb ko se pe mo nlo iwe ko nina won tun le yo lo library won le gbe kiri so ko si essence pe mi e rina kawe mi iyen 150,000 naira atun wa ni ele to je pe myself and my family oni 251 oni 300,000 wa oni 500,000 wa ni solar eh ni lati do the normal part and part multipurpose multipurpose lori laptop lori solar lori phone
9: e je ki awon eyan mo ibi te kale si
8: a wa ni number 49 Obade Shida Road ni part and part complex awa laarin Wema Bank Obade Shida ati yellow upstairs to nje Rika Beam to je former Laco e ti ri wa me
9: kila won kan mi te tun ni bayi
8: photocopier machine printers freezers
9: eh o wa dabi 70s dabi Shellerance Leko ni e
8: je yen nikan o gbogbo eni ti to le late mo solar materials lati ori controller lati ori ion to je ti solar to tun do NEPA lati ori fluorescent light to ma ma lo ina kekere ele to wa yam lenu ju won lo foye bi ye gba mita ele me atun ni on lora generator nigba to ye pe
9: to je pe owo ti o fira mita tabi ma no lori e tabi re ko generator yo ju ilopo ilopo owo ti o fira solar
8: ele to wa je ba ma re pe ta ba tun wa lo ni freezer o wa o depend lori site freezer ye iyan to ba nlo freezer meji o le lo se ile ta gbe freezer kan e ri oni 1 million naira e ri oni 800,000 to ma gbe freezer yin even e ma ri oni 600,000 ta gbe freezer yin to ba dodo wa a o so fun yin better te ba ni isu pelu solar yin e le kan si wa a wa ba yin wo a mo awon ko to ye ke se a tun ma se swapping and se upgrading elomi ti le ra solar kan tele to wa nlo ti o gbe to ba pe wa a wo a o ba upgrade a do wo kekere mo a fi gbe nla gbogbo ko ta n soro yi atori laptop atori solar atori phone even te ba fe se repair phone yin laptops yin e ma bo to ara won ba yin se ni number 49 part and part complex to wa laarin Wema Bank branch ati Rikabi Mouse o je yellow upstairs Obade Shida
9: to ko ni ju bayi lo fun ti akoko ye to mogun olupomi lo ko temi e se people
10: se ngbadu
11: adava
12: Egba mi, era mi kale, oroko mi yi, ma ti su mi, ise lo pariwo, eyin didun, ara riro, e wo, mo se mo pe, ko le mu oko lo oko mo ni, o se suke suke, da towo re le ni, oda, se kan sun lo ni,
13: aba, ayo ko ti igbo ni, nipa 24/7 aba make sure, koro jogogun bile tawon okunrin bire fun gba gbogbo, akanse gogi bile, ta gbe kale lona ti gba lode, 24/7 aba make sure, ko lo ti nu rara, o ka gu eyin didun, ara riro, a fo gede gede do ti ara danu, logo lomo okunrin aba ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pe lo re ajo nada ki fun te gba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le Nigeria e ma pe 0916062653 0916062253 oruko money januomo 24/7 abamission gbogbo iga

0: ọjọ́ yìí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
1: Ètò ìgbéyàwó láyé.
2: Ẹ jọ̀wọ́, ẹ dúró ná jàre.
3: Kí ló ṣẹlẹ̀?
2: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ìlé wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
0: Ní tòótọ́.
2: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
0: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà?
3: Èwo ló tún jẹ́ CDK báyìí?
0: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
0: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
2: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
0: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
4: Ẹ pè CDK sórí 0707-454-3005.
3: CDK, sanwó díẹ̀díẹ̀, dẹ́gbẹ̀ẹ́ ayé ìrọ̀rùn.
0: Tọ́ èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
1: Ètò ìgbéyàwó láyé.
2: Ẹ jọ̀wọ́, ẹ dúró ná jàre.
3: Kí ló ṣẹlẹ̀?
2: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ìlé wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
0: Ní tòótọ́.
2: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
0: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà?
3: Èwo ló tún jẹ́ CDK ẹ̀ báyìí?
0: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
0: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
2: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
0: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
4: Ẹ pè CDK sórí 0707-454-3005.
3: CDK, sanwó díẹ̀díẹ̀, dẹ́gbẹ̀ẹ́ ayé ìrọ̀rùn.
5: On your track, set.
6: Wọ́n sáré ìje yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìje yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM ó ti gbà pò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ìtẹ̀lé lẹ́yìn.

0: Dama FM.
1: On your trap, set.
2: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, Adaba sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Adaba gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Adaba 88.9 FM, ó ti gbapò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

0: Adaba 88.9 FM.
1: On your trap, set.
2: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, Adaba sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Adaba gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Adaba 88.9 FM. O ti gba ko kini. O si waju awon egbe n tele leyin.

tó ṣe pọ̀ láàrin lọkọláya ní í ṣe pẹ̀lú àgbóyé ìfẹ́ tó nítumọ̀ eléyìí gangan ná fi ń pe ìdílé ní ìdílé ọ̀tún ìdílé aláyọ̀ kí ìdílé wa ba lè wá mọ jẹ́ ìdílé aláyọ̀ lọ títí láéláé ó ń lè tó tẹ́ fẹ́ gbọ́ yìí ìdílé ọ̀tún ń ló ṣe kalẹ̀ o eléyìí tí àjọ ìdílé ọ̀tún family and tabitha empowerment foundation iftef tó ṣagbátẹrù ẹ̀ látọwọ́ ìránṣẹ́ ọlọ́run alàyè reverend wọlé afọlábí jp tinú ìjọ biola baptist church mission road tó wà nílùú ọ̀rẹ́ ẹja má pèrè tẹ́dì ẹja kọ̀ọ̀kan tàbí omi ohun tọ́lọ́run ọba fẹ́ ká mọ̀ gẹ́gẹ́ bí ìdílé gẹ́gẹ́ bí lọ́kọ̀láya lọ́sàn yìí bàbá ti wà níkàlẹ̀ akínyin ẹ káàbọ̀ sórí ètò ìdílé ọ̀tún fún tọ̀sán yìí.

0: sí àwàjinlẹ̀ kọ̀rọ̀ ọlọ́run àti ìsìn àdúrà àárín ọ̀sẹ̀.
1: Midweek prayer service.
0: Pẹ̀lú aago márùn-ún sí aago méje ìrọ̀lẹ́.
2: Ní gbogbo ọjọ́ Ẹtì tó gbẹ̀yìn oṣooṣù.
3: Every last Friday of the month ni Evening of Greater Glory, àṣálẹ̀ ògo gíga. Bẹ̀rẹ̀ látago mẹ́rin ìrọ̀lẹ́ sí aago méje gérégé.
0: Ọjọ́ mẹ́ta àkọ́kọ́ ní gbogbo oṣù tuntun, first 3 days of every month. Ní ìsọjí olóṣooṣù, láago márùn-ún sí aago méje ìrọ̀lẹ́. Reverend Wọlé Afọlábí JP lolùsọ àgùntàn àgbà ìjọ wa. 0703 85913 03. Ní kò pè wọ́n sí bó bá nílò àlàyé sí. Wá bólúwa pàdé.

0: build your future bright, where knowledge meets purpose and dreams take flight. Come to Wesley University, Ondo, today, where excellence lead the way. We've got the right path for you. From College of Social and Management Sciences, College of Natural and Applied Sciences, College of Environmental Design and Management, College of Agriculture, Food Science and Technology, College of Medical and Allied Health Sciences, College of Community Health Sciences, College of Nursing, College of Pharmacy, College of Education, College of Art, College of Law, College of Engineering, so the College of Public Health. Building leaders for tomorrow across every profession. Undergraduate, postgraduate, sub-degree and part-time programs available. Plus, enjoy an exclusive 50% tuition fee discount on selected courses. Apply now at www.wesleyuni.edu.ng. For inquiries, please call 0807-096-2165 or 0803-482-7190. Wesley University, Ondo, knowledge and character for development. Apply now and secure your future today. Management announcer.
1: Hello, ṣé ìgbádùn ìdàbà?
2: Mo ń gbádùn àdàbà.
3: Gbogbo wa là ń gbádùn àdàbà.
4: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
5: Ètò ìgbéyàwó láyé.
6: Jọwọ, ẹ dúró náà jàre.
7: Kí ló ṣẹlẹ̀?
6: Kí wọ́n tó so wá pọ̀, ǹjọ́ rántí pé òṣèlérí tẹlifíṣàn fún mi. Fìríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìlé wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
4: Ní tòótọ́.
6: Ká ṣáà sọ pé ò tí ì rà wọ́n àbí.
4: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDCare wà.
7: Èmo ló tún jẹ́ CDCare báyìí.
4: Bẹ́ẹ̀ni o, CDCare, ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
6: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yé àbí.
4: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
6: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
4: Pẹ̀lú CDCare, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDCare lórí Play Store àti Apple Store.
8: Ẹ pè CDCare sórí 0707-454-3005.
9: CDCare, sanwó díẹ̀díẹ̀, dé ìgbé ayé ìrọ̀rùn.
10: Bàbá Kẹrẹwà dé balẹ̀ kasagua lórí ìtọ́jú ìlera àti àìlèṣedéédé ọlọ́mọkùnrin nìkan ṣoṣo. Chai chai chai, ìdùnnú ṣubú layọ̀ fọkùnrin àtobìnrin. Ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú ìlú dáadáa. Bàbá bọ̀dá ò lè tatẹ́kànlẹ̀ dò bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ débi pé ó ti wá sọ ẹ̀dákú rẹ̀ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀. Bàbá Kẹrẹwà ni ó fọ̀rọ̀ rẹ̀ lọ lórí àìlèṣedéédé tí ń bọ̀ fínra. Ìdákọ́lẹ̀ ara ẹra ti ẹ̀kọ́ sùn lọ. Ọ̀pá ẹ̀yìn dúdùn, ara títa ara gbígbóná, inú kíkùn, àyà tí ń lù pipi ìpì, má lè gbápá má lè gbẹ́sẹ̀, ọwọ́ àtẹsẹ̀ tó kúrìrì. Níwájú ta ni Bàbá Kẹrẹwà ni ó kàn sí? Pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tó máa sọ bí tí nǹkan lúgọ sí lára tiẹ̀. Oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú 24 tí ò bá ṣiṣẹ́, ò fúùtù fẹ́ tẹ̀lé. Kì í ṣe ti Bàbá Kẹrẹwà. Bàbá Kẹrẹwà wà pé mi débẹ̀.
11: Bàzó Ọlọ́run máa jáde ògùn àìsàn.
12: Mo kí onílé, mo kí àlejò, àní fàìsàn lògbà. Orúkọ ti èmi ni Bàbáńgánà, tí gbogbo ayé máa pè ní Bàbá Kẹrẹwà, aláṣẹ àti olùdarí Stand Action Koboko. Èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó wá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin ìjà kan sí mi.
13: Nílé-iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, nílùú Àkúrẹ́.
12: Fóònù nọmbà mi 08164122777.
14: Kí làá mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo, òun ni à ń pè ní Stand Action Koboko. A ní ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa, kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò, kí ẹṣin ara rẹ kó lè máa gbéra, àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá, ó máa ń fa ìtìjú fún ọlọ́mọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọkùnrin nìkan ṣoṣo. Egun jẹ egun, òòṣà jẹ òòṣà, ògùn tẹ̀mí ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri, nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni. Bàbá wa a máa dàgbà, a máa wọ 90, wọ́n máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe. Bóyá ọmọ 40 ọdún ni ẹni, 50 ọdún ni ẹni, 100 ọdún ni ẹni. Torí pé ẹṣẹ ara rẹ ò gbéra dáadáa, àgbòrè ò lè kàn bí àgbò, àbí ẹṣẹ ara ti rẹ́ kéré ju ọjọ́ orí rẹ lọ, ajá fún ọ̀rẹ́ ò lè gbéra dáadáa. Má fi dẹ́gun lá. Bàbá Kẹrẹwà,
13: kàn sí mi ní ilé-iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́
14: ibẹ̀nu wa ti ẹ bá wá sí ọ̀dọ̀ wa ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo àgbo yàtọ̀ sómi gbogbo ẹ̀yin ti ẹ bá wá sí ọ̀dọ̀ wa òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé ẹ̀yin rẹ́rìn-ín ní gbogbo ìgbà oríkèríkè aláǹrọ̀ ni aláǹjẹ ẹ̀jẹ̀ ni àbí omi jí ara rẹ tí wọ́n fi bírisọ fi rẹ̀ sí kò pọ̀ tó má fi dágun láà o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08164122777 bóyá wọ́n ṣe ẹ̀yọ ẹ̀ márùn-ún ẹ̀mẹ́fà kí lẹ̀ tó mọ bó ṣe ń ṣe ẹ̀yọ ló ṣe ń momi àbí tó bá lè rẹ̀ ṣe ẹ̀yọ tiẹ̀ a máa ta ẹ́ a máa yún ẹ́ bóyá ara ń ta ẹ́ ni àbí ara ń já ẹ́ jẹ ni àbí inú rẹ̀ ń kùn ní gbogbo ìgbà orúnkún ń ro ẹ́ ni oríkèríkè ara ń ro ẹ́ ni àbí àti rìn ibùsùn kan síbi kejì ó di ogun àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣan ara ni iye ọlọ́mọkùnrin ni pé kó o jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró déédé tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró déédé a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á ìpèníjà nínú iṣan ara ni ṣé ẹ mọ̀ pé ọ̀gọ́ kan wà nínú mọ́tò tí à ń pè ní carburetor tí carburetor yìí tó bá ti ní ìdọ̀tí ọ̀hún tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀ ló máa ń fa kí carburetor kó má lè ṣe bó ṣe ń ṣe ibi tó mi ń gbà wọlé omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́ carburetor yìí kò ní lè ṣe dáadáa ó dẹ̀ wà nínú iṣan ara ọmọ ọlọ́mọkùnrin iṣan ara kan wà tó ń ṣiṣẹ́ pàtó tí iṣan ara yìí tó bá ti ní ìpèníjà òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́ àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dì wọ́n fẹ́ ṣe gáàtì ẹ nǹkan máa jáde níbi gáàtì ẹ wọ́n máa fọwọ́ tì sínú irú nǹkan báyìí yóò dáa kàn sí mi.
8: Bàbá ń gana bàbá kéré wà.
13: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodun Street off Continental Street Àkúrẹ́.
14: Ibẹ̀ ni mo wà gbogbo nǹkan kí nǹkan tí ó bá ń ṣe wọ ọlọ́mọkùnrin nínú àgọ́ ara nínú iṣan ara ọlọ́mọkùnrin nìkan ni mò ń pè o.
8: Phone number mi 08164122777
14: àgbo marugbo takebe òun ni àgbo tí èmi ń gbé káàkiri tí ọlọ́mọkùnrin tó máa lè dángájíá tó máa lè ṣe dáadáa àbí ìpèníjà ti tiẹ ó tiẹ̀ ti fà á ẹsẹ̀ rẹ ń wú ni o ò lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo irú nǹkan báyìí kò da ẹlòmíì tó bá lóògùn lọ́wọ́ a ṣiṣẹ́ tí oògùn bá tán a tún padà sí bó ṣe ń ṣe ni irú nǹkan báyìí kò da a ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́ tí o bá wá sí ọ̀dọ̀ wa tí a bá bèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀ a mọ̀ pé nǹkan báyìí ló ṣe o ká tó mọ oògùn tá máa fún ọ àwa kì í ṣe èyí àwa kì í ṣe ọ̀hún ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi bóyá ó wá nítorí ọkọ rẹ̀
13: kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodun Street off Continental Street Àkúrẹ́.
8: Bàbá ń gana bàbá kéré wà. Phone number mi 08164122777 08164122777

0: ọdún yìí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
1: Ètò ìgbéyàwó láyé.
2: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
3: Kí ló ṣẹlẹ̀?
2: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìlé wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
0: Ní tòótọ́.
2: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
0: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
3: Èmo ló tún jẹ́ CDK báyìí?
0: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
0: Láti oṣù tó kọjá ni mo ti rà wọn.
2: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
0: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
4: Ẹ pè CDK sórí 0707-454-3005.
3: CDK, san díẹ̀díẹ̀, gbé ìgbé ayé rọrùn.
5: Mo ń gbádùn àdàbà.
6: Mo ń gbádùn àdàbà.
7: Mo ń gbádùn àdàbà.
8: Mo ń gbádùn àdàbà.

0: Adaba 88.9 FM. Awolu solu dero pese.
1: Ekale, won yin akojopo iroyin asale oni bi o se ma dete ti gboyin lati le se radio Adaba 88.9 FM Akure. Ilaramo kin lati royin lati nu Adeyemi Lawal saju koko nu royin na. APC ati gbe PDP na ti gbe oruko awon odibo won jade lori ero amayelujara ti ajo eto idibo. Ijoba apapo lo ti fowo si alekun owo idanwo ni iwe mewa neko ati waik. Minister Anaka ni o farahan ni waju ile ejo lori erun pe o yi iwe eri re lojo aje. Eroyin na re lekunrere. Ẹgbẹ́ òṣèlú Progressive Congress ló ti kéde pé wọ́n ti gbé orúkọ àwọn bíi ọ̀rìnlélógún ó dín mẹ́sàn-án àwọn olùdíje rẹ̀ fún sípò ààrẹ àti ilé-ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè yìí sójú òpó ẹ̀rọ amáyélujára àjọ ètò ìdìbò. Ẹgbẹ́ náà sọ pé gbígbé kalẹ̀ náà ni ó ṣàfihàn pé ààrẹ Bọ́lá Tinubu àti igbákejì rẹ̀ Kashim Shettima ni ó jẹ́ olùdíje sí ipò ààrẹ àti igbákejì ààrẹ nínú ètò ìdìbò ọdún 2027. Gbígbé orúkọ náà kalẹ̀ lójú òpó ẹ̀rọ amáyélujára àjọ ètò ìdìbò ni àwọn orúkọ àwọn olùdíje fẹ́gbẹ́ òṣèlú APC sílé-ìgbìmọ̀ aṣòfin àgbà àti ilé-ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ jákèjádò orílẹ̀-èdè ńbẹ lára wọn. Èyí ló jẹ́ ìgbésẹ̀ pàtàkì nínú ìgbáradì ẹgbẹ́ náà fẹ́tọ̀ ìdìbò gbogbogbò ọdún 2027 gẹ́gẹ́ bí àwọn ẹgbẹ́ òṣèlú ṣe ń tẹ̀síwájú láti tẹ̀lé ìlànà èyí tí àjọ ètò ìdìbò gbé kalẹ̀ fẹ́tọ̀ ìdìbò náà. Nínú ìròyìn tó jẹ mọ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party èyí tó jẹ́ ti ẹ̀ka ti mínísítà agbègbè olú ìlú orílẹ̀-èdè Yẹsẹ̀ Wike ni ló ti kéde pé wọ́n ti gbé orúkọ àwọn olùdíje sípò ààrẹ àti ti gbákejì rẹ̀ pẹ̀lú ti ilé-ìgbìmọ̀ àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ sí ojúpọ̀ ẹ̀rọ amáyélujára ti àjọ ètò ìdìbò fẹ́tọ̀ ìdìbò ọdún 2027. Alága ẹgbẹ́ náà lórílẹ̀-èdè yìí Abdulrahman Mohammed ló sọ̀rọ̀ yìí nínú ọ̀rọ̀ rẹ̀ lónìí. Mohammed ṣàlàyé pé gbékalẹ̀ náà yóò ṣàfihàn pé ẹgbẹ́ náà ni ó kópa nínú ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Àtẹ̀jáde kan láti inú ojúpọ̀ ẹ̀rọ amáyélujára náà èyí tí ó tẹ̀lé ìkéde náà ṣàfihàn pé ẹgbẹ́ òṣèlú PDP ló gbé orúkọ bí 340 àwọn olùdíje rẹ̀ tí wọ́n forúkọ sílẹ̀ kalẹ̀ tó sì jẹ́ pé 32 èyí tí ó kù tí wọ́n ó gbé sórí ẹ̀rọ amáyélujára náà. Alága ẹgbẹ́ òṣèlú PDP náà sọ pé ẹgbẹ́ òun ló ń dúró de píparí ọ̀rọ̀ gbígbé orúkọ àwọn olùdíje ipò gómìnà rẹ̀ àti ti ilé-ìgbìmọ̀ aṣòfin jáde kí wọ́n tó ṣèlé yìí. Ní báyìí àjọ ètò ìdìbò orílẹ̀-èdè yìí ni ó ti san ètò ọjọ́ èyí tí wọ́n ó gbé orúkọ àwọn olùdíje fẹ́gbẹ́ òṣèlú kalẹ̀ sójúpọ̀ ẹ̀rọ amáyélujára rẹ̀ fẹ́tọ̀ ìdìbò gbogbogbò ti ọdún 2027 fúnpọ̀ ààrẹ àti ti ilé-ìgbìmọ̀ aṣòfin àpapọ̀. Àjọ náà ló kéde pé àwọn ẹgbẹ́ ni wọ́n ó ní títí di ọjọ́ 14 oṣù kejì ọdún yìí ọjọ́ ìṣẹ́gun láti parí ìlànà náà èyí tí wọ́n fi kún láti ọjọ́ Sátidé ọjọ́ 11 oṣù kejì tó yẹ kó jẹ́ tẹ́lẹ̀. Ìlànà àjọ ètò ìdìbò fún ètò ìdìbò gbogbogbò ọdún 2027 náà ni ló fún àwọn ẹgbẹ́ òṣèlú ni wọ́n retí pé kí wọ́n gbé orúkọ àwọn olùdíje wọn kalẹ̀ sójúpọ̀ ẹ̀rọ amáyélujára àjọ ètò ìdìbò náà. Àjọ ètò ìdìbò sọ pé fífikún àsìkò ọ̀hún ló wáyé nítorí àrọwà látọ̀dọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú èyí tó ní ìṣòro lórí ọ̀rọ̀ àti lè ṣe èyí lásìkò tí wọ́n kéde tẹ́lẹ̀. Nínú ọ̀rọ̀ tí ń gbéjàlé lọ́jọ́ ọ̀sìnmi alákòóso fún ètò ìròyìn àti ètò ẹ̀kọ́ nínú àjọ ètò ìdìbò náà ìyẹn Mohammed Haruna ṣàlàyé pé ìbéèrè náà ni wọ́n gbé gba ọ̀dọ̀ àjọ olùdámọ̀ràn fọ́nrán àwọn ẹgbẹ́ òṣèlú. Ilé-iṣẹ́ ààrẹ ló ti ṣàlàyé pé àwọn ọmọ iléèwé àtolùkọ́ èyí tí wọ́n gbà lọ́wọ́ àwọn ajínigbé ní oríire nílùú ògbómọ̀ṣọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ ni ó wà lábẹ́ àkóso àti mójútó wọn fún ètò ìlera wọn fún wákàtí 48 kó tó di pé wọ́n ó gbé wọn kalẹ̀ fún gómìnà fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. Olùdámọ̀ràn fún ààrẹ lórí ètò ìròyìn ìyẹn Báyọ̀ Ọ̀nànúgà ṣàlàyé yìí lásìkò tí ń fèsì àwọn ìbéèrè lórí bóyá àbí àsìkò wo ni àwọn ọmọ tí wọ́n gbà sílẹ̀ náà tí wọ́n ó gbé wọn kalẹ̀ fún ààrẹ Bọ́lá Tinubu. Ọ̀nànúgà sọ pé ìròyìn láti ọ́fíìsì olùdámọ̀ràn pàtàkì fọ́rọ̀ ààbò lórílẹ̀-èdè yìí ṣàlàyé pé àwọn ọ̀hún ni wọ́n tọ́jú lọ́wọ́ báyìí tó sì jẹ́ pé wọ́n ó gbé wọn kalẹ̀ fún gómìnà Ṣèyí Mákindé lẹ́yìn tí wọ́n bá ti ṣe àyẹ̀wò ara wọn tán Gomina Makinde ni o ṣalaye yi lasiko abewo re si awon omo eti won jigbe ti won gba sile na atawon oluko won ni oriko owo keji ajo logo orilede Nigeria eti nbe ni Ibadan debi ti won tin gba wosan bayi ne bayi Olubadan ti le Ibadan Oba Rashid Ladoja lo ti ro ijoba apapo ati ijoba ipinle Oyo lati pakun abo lawon ilu eti nbe ni eti awon igbo oba ti Oyo eti lati ba le dina iru isele jije awon magbe ati oluko be lagbegbe ijoba abile orire Ladoja ni lo paro ana lasiko tin so lori oro gbigba awon iyan na sile eti ti lo don ojo 64 lahama awon ajinigbe ninu oro eti ose eto iroyin re Adeola Oloko ti o fowo si oba na salaye ije igbala awon omo na gege bi aseyori to si yun ba kitiyan ijoba ati awon alabo fun gbigba ominira fawon omo un o wa tenuma bo se wulo o wa tenuma pe awon ti won gba sile na lo ye ko je ibere ilana ati pakun awon abo lawon ilu eto ni enubode pelu igbo oba eti nbe ni Oyo na ti o ti je pe won ti ka si ibi ti je pe isoro oro abo le wa ni pele ohun ijoba apapo lo ti fo si alekun owo idanwo oniwe mewa waik ati tineko fun ati fun awon omo ile iwe grammar eti won fe se dawo na ti o si ti je pe won ti gbe owo na si bi 1,000 naira fun akeko kokan lati odun 2027 ifo si na eti ile ise eto eko ijoba apapo gbe jade ni o mu ki owo idanwo neko iyen ti iwe mewa neko ki o di ki o kuro ni 1,000 naira si 1,050 naira titi idanwo oniwe mewa waik yo si lekun lati 1,730 si iye kan na iye 1,050 naira ero na nbe ninu iwe itan gbe jale lojo 18 osu kefa odun yi eti oludari agba fun eko ileiwe girama nile ise eto eko ijoba apapo Adeniji Ibrahim ti o gbe jade loruko minister eto eko Minister fun Imo Science ati gbogbo nse tele o se naje ni yo fara han ni waju ile ejo giga ijoba apapo kan lojo aje ojo keta la osu kejo odun yi ogbeni naje ni won fe ni yo fara han ni waju ile ejo ni wejo adajo Abdul Malik Joyce ti ile ejo ijoba apapo tin be Labuja irun fiye ni gbe ogbeni naje ni won gbe lo si waju ile ejo na latodo ajo etin gbogun ti wa je gojera icpc iroyin fiye ni pe iwadi fiye ni pe ogbeni naje ni won gbe lo si waju elejo na leyin ti won pari iwadi re lori yiyi iwe eri eti olo ogbeni naje ni won mu lojo kini osu keje ni papa asere ni papa idiko Nnamdi Azikiwe etin be Labuja nigba to de lati Enugu ninu oko ofurufu kan ilaramokela ti nroyin lati le ise radio adaba ninu royin le ti gbo iroyin le oke ati ti are idaraya

0: tí ẹ rí ẹ nígboro lẹnu ọjọ mẹta yìí.
1: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣara ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó kódà èrò oorun sùn déédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú kó rọ́nà báyọ̀ oje ayé ọ̀hún tiẹ̀ wá sú mi.
2: Agbóhin ìṣelóṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wo kọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúnlùgbọ̀n ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣọmọ ara yé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460649 0706460619. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣe ìwòsàn.
3: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school ní ìlú àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè oní ìmọ̀rẹ̀ka tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064606419 07064606419. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn tiẹ̀ ń gbà àwọn èèyàn nímọ̀ràn lórí? Àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà tiẹ̀ ń rí? Ẹlòmíràn a máa rí pé tóun bá sùn báyìí tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ọ̀jẹ̀ fóun torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíràn máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀. Ẹlòmíràn ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíràn ò lè dúró pé. Ẹlòmíràn máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíràn máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíràn bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sun rẹ̀ ìṣòro ni. Ẹlòmíràn bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ bá ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jà wo ra wa nírẹ̀. Ìwọ náà gbìyànjú kọ wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ tàbí kó o pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064606419 07064606419. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò lè dágbé. Bẹ́ẹ̀ lẹlòmíì ọba fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde àfikọ́ mọ́ fọ̀ jáde tàbí kẹlòmíì máa fi ọ̀pá sí kẹtẹ ẹsẹ̀. Bẹ́lòmíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tì wọ́n síwájú ni gègègè bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹwà àwọn bàbá wa ẹlòmíì wọn á lọ́gọ́rùn-ún ọdún wọn á lọ́gọ́fà ọdún pẹ̀lú sí àṣekára ẹlòmíì ṣiṣẹ́ àgbẹ̀ ẹlòmíì ṣiṣẹ́ ọdẹ. Bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé ṣé bí ewé àtegbò yìí náà lè wọ́n náà lò. Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àtegbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú ìsẹ́yìn ọ̀rọ̀ àwọn ewé ajíṣẹ́ dáadáa àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa tá a bá ń lò táwọn náà máa rí ta máa máa ta kébékébé náà mo máa fi sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi. Ẹ̀yin náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìn ní 30 ìṣẹ́jú a lè rìn ní wákàtí kan a lè rìn ní 40 ìṣẹ́jú tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa. Ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò ìwọ náà wá já àǹfààní ewé àtegbò lọ́dún èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school ní ìlú àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 07064606419 àlàáfíà ara wo ní bí fíabẹ́ ojúbọ.

0: bàbá òkè ògùn ògbólògbó àgbà ọdẹ abàgọ tí ẹmí lọ wá dàgọ jìnnì oníṣègùn ìbílẹ̀ tó ń lo ewé àtẹgbò fi sọ ọmọ adarí hurun lóore fi tú wọn kalẹ̀ kúrò nínú ogun ayé gbogbo bí kẹdọ máa mú àmúgbó rere kábàánì bẹlọn lórí àwọn ojú ọlọrun ni ayé pọn omi burúkú sí nínú kókó ẹlẹ́nà máa kọ́ni lójú bàbá òkè ògùn àgbọ̀jẹ oníṣègùn ìbílẹ̀ yìí ni ọkàn sí pẹ̀lú àlàáfíà pípé látara ewé àtẹgbò bàbá òkè ògùn lẹni náà àgọ́ ọdẹ ni bàbá tó dẹ gbó títí sawo bólú gbóṣe ọdẹ ìjùsà pàdé olúbíkè ìjọsí ló fi ń sí gbẹ́rí oríire fún tẹrú tọmọ wọn náà gbéra ńlẹ̀ mọ́tàgúlú túkú bàbá òkè ògùn àgbọ̀jẹ oníṣègùn ìbílẹ̀ ni ọmọ tọ́lọ́ àǹfààní wà fẹ́yìn tẹ bá fẹ́ fojú rinjú pẹ̀lú wọn nílùú Àkúrẹ́
1: tẹlifóònù 08 24 91 36 69
0: bàbá òkè ògùn àgbàlagbọ ọdẹ oníṣègùn ìbílẹ̀ tó gbóná jajaja.
2: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi gbogbo ọ̀wọ́ tó o bá fẹ́ rí mi gbogbo ọ̀nà tó o bá gbà wọ ìlú Àkúrẹ́ máa bọ̀ wá sí nọmba 4 Dúdú Yẹmi Lane opposite Oyèmẹ́kun Grammar School ní ìlú Àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 08 24 91 36 69 08 24 91 36 69 Àlàáfíà ara wo ni di.

Nàìjíríà ìṣẹ̀lẹ̀ ta lé òní torí ìjọba àkó ẹ̀jẹ̀ mú wa lóní kankankan torí pé èní kúrò ọ̀la jìnà orí òsì gbantá fẹ́ ṣe á gé gbogbo ẹ̀ pépèpé bí a wọ bàbá àsọnù arákùnrin kan ń bẹ àbíbù lórúkọ ẹ̀ bàbá tó bí ní ìyàwó méjì sùmẹ́yẹ ẹ̀ làkọ́fẹ́ ìyàwó lọ́dọ̀ bàbá ẹ̀ kí ni tó ṣẹlẹ̀ tẹ̀fí láǹfààní àti gbọ́ ìṣẹ̀lẹ̀ lórí àtẹ́gùn gbogbo títí ń gbọ́mi gbé tò lálẹ́ òní láàbí òní sálẹ̀ sẹ́nìkọ̀ọ̀kan yìí ò lágbára láwùrà bí wọ́n tán àbíbù ọlọ́ọ̀lẹ́ẹ̀wé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ó lọ ti girama ṣùgbọ́n láti iléèwé girama mu ó kù dẹ̀dẹ̀ kó parí ni wọ́n ti rí wípé ìrìn àbíbù ọ̀fẹ́ mọ́ ò àwọn tí ń bá rìn bíi kán mo gbáná kán mo pààyà ó ti bẹ̀rẹ̀ sí mú mú kùmù ọmọ nàìjíríà kódà gbòóyá lóde pé àbíbù fẹ́ mọ́ ṣe bíi ẹni tí ó ní skánskán ọyọ kó ti yé yín bàbá ẹ wò yí pé ìṣòro ti dé o bàbá ẹ bẹ̀rẹ̀ sí í mójútó ó bẹ̀rẹ̀ sí í náwó lé lórí ńgbọ̀ yá làbíbù sá lọ sílùú ìbàdàn lọ́dọ̀ àbúrò ìyá ẹ̀ tẹ̀ni mo rí lónìí kó ní òótọ́ má fọjọ́ kejì rí ẹsẹ̀ mọ̀nàmọ̀nà bíi iná àwọn nepa ọmọ nàìjíríà

0: bóyá bàbá ẹ gbìyànjú wọn wárí ọmọ bíbù ọ bẹrẹ sí ń ṣètọjú ẹ ó wò ó pé olè ò ní dàgbà kọmọ sí lójú fìrí sọ wá ṣeéṣe kó jẹ́ pé ọmọ tí mi ò bí báyìí kí ni tó ṣubú tẹun o bó ṣe jáde sọ̀rọ̀ eré o ọmọ nàìjíríà kí ni wọ́n sọ fún un bàbá òkè ogun àgbàlagbà ọdẹ oníṣègùn òbílẹ̀ lágbára aláwùrabí èyí tẹ́ ẹ dè tó dè elédùmarè tí ń bá yín dè èyí tẹ́ ẹ tú tó sì tú elédùmarè ò ní kọ̀ fún yín o ọmọ nàìjíríà wọ́n jọ yẹ àwọn wípé kòkòrò tí ń tẹ̀ fọ́ àbíbù ara ẹ̀fọ́ lọ́wọ́ o ìyàwó mélòó lẹni wọ́n ń bi bàbá àbíbù onímúyàwó méjì ìyàwó yìí kékeré hun ẹ lọ pè wá ọmọ nàìjíríà la fi sọ pé ìṣòro tí ń ṣẹlẹ̀ sọ́pẹ̀lọpẹ̀ ẹ̀dá kì í ṣojú lásán o ṣùgbọ́n torí ipò ọ̀yà múgùn ló fi ń wò pé bọ́yọ́ wà ordinary bíbélì ni gbogbo tẹ́lẹ̀dùnmọ̀rẹ̀ dáadáa ni ayé ní ṣe bí èèyàn ní ṣe ká ókè àpẹẹrẹ rè sọ ò lè bímọ kọ wá wò pọmọ tó bí ọ̀fẹ́ kó ní láárí ókè kò ṣeé ṣe bẹ́lẹ̀dùnmọ̀rẹ̀ náà ṣe rínú elédùnmọ̀rẹ̀ gbogbo wa ló nífẹ̀ẹ́ sí kẹ bára burú tó ṣẹlẹ̀ sí yẹn ẹ lọ sì wádìí ẹ wò èèyàn náà lẹ́ẹ̀bà ń díẹ̀ èèyàn náà ní kó pàṣán ti ọmọ èèyàn bí rọ wọn o ọmọ nàìjíríà nọ́ḿbà tẹ́ ẹ lè pe bàbá òkè ogun àgbàlagbà ọdẹ oníṣègùn òbílẹ̀ sí ọdẹ ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tóó di wípé ọwọ́ adò oníṣègùn òbílẹ̀ sẹ́ mọ̀ páwọn ọdẹ nílẹ̀ yorùbá àwọn ọdẹ a máa gbówó gan tààrà nọmba wọn rè 08024 91 36 69 08024 91 36 69 08024 91 36 69 nọmba tẹle pe bàbá òkè ogun àgbàlagbà ọdẹ oníṣègùn òbílẹ̀ sínú wọ́n jáde sọ́rọ̀ àbíbù wọ́n jẹ́ oyin àwọn wípé ìyàwó bàbá ẹ̀ lọ́wọ́ ń dé ọ̀rọ̀ ẹ̀ wọ́n pe ìyàwó bàbá ẹ̀ bàbá fi gbólóhùn yorùbá bá sọ̀rọ̀ kí ló dé lóòótọ́ yorùbá a máa sọ pé ilé olórogún ilé ogun ni ṣé dandan ni kó lórogún ọ̀ṣọ́gun ni ìyàwó bàbá ẹ̀ jẹ́wọ́ wípé òótọ́ ni bọ̀dọ̀ àbíbù ṣàgbà ọmọ òun ọkùnrin kò sọ tó ń bí náà làbí káyìn ọmọ nàìjíríà ọwọ́ afẹ́ bá ń ràwọ̀ jẹ́ torí pọ́ jẹ́ àkọ́bí lọ́kùnrin fún ọkọ rẹ̀ ọ̀ṣọ́dẹ̀ tí mo gbá náà kiri ẹ̀jẹ̀ ìdókè lọ́hùn kí n gbọ́ ìpolongo mò ń padà bọ̀ ẹ̀ kú kalẹ̀.
1: àwọn bá ṣe fà ìsọmọ gbà ní ẹyẹ wa àwọn aláàfíà ìyẹn ló dára jù.
2: ó dé bàbá òkè ogun ògbólógbó àgbà ọdẹ abàgọ tiẹ̀ mi. lọ́wọ́ adágọ̀ ọ̀jẹ̀ mi oníṣègùn ìbílẹ̀. tó ń lo ewé àtegbò fi sọ ọmọ adarí hunun lóore fi tú wọn kalẹ̀ kúrò nínú ogun ayé gbogbo. bí ìkẹ́dọ̀ máa mú àmúgbó rere. kábàánì bẹ̀lọ̀ lórí àwọn ojú ọlọ́run ni ayé pọn omi burúkú sí nínú. kókò ẹlẹ́nà máa ń kọ́ni lójú. bàbá òkè ogun àgbà ọdẹ oníṣègùn ìbílẹ̀ yìí ni ọkàn sí pẹ̀lú àlàáfíà pípé látara ewé àtegbò. bàbá òkè ogun lẹni náà. àgọ́ ọdẹ ni bàbá tó dẹ gbó títí sawo bólú gbóṣe. ọdẹ ìjùsà pàdé olúbíkè ìjọsí ló fi ń sígbẹ́rì oríire fún tẹrú tọmọ. wọn náà gbéra ńlẹ̀ mọ́tàgúlú túkú. bàbá òkè ogun àgbà ọdẹ oníṣègùn ìbílẹ̀ ni ọmọ tọ̀lọ̀. àǹfààní wà fẹ́yìn tẹ́ ẹ bá fẹ́ fojú rinjú pẹ̀lú wọn nílùú Àkúrẹ́.
3: 08024 91 36 69
2: bàbá òkè ogun àgbàlagbà ọdẹ oníṣègùn ìbílẹ̀ tó gbóná jajaja.
4: mo kí gbogbo etí tó ń gbọ́ mi gbogbo ọ̀wọ́ tó o bá fẹ́ rí mi gbogbo ọ̀nà tó o bá gbà wọ ìlú Àkúrẹ́ máa bọ̀ wá sí nọmba 4 dúdú yẹmi lane opposite Oyèmẹ́kun grammar school ní ìlú Àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 08024 91 36 69 08024 91 36 69 àlàáfíà ara wo ni di fíafíà.
0: ọmọ nàìjíríà bá a ti ṣètò ẹ ọlọ́run ti ń dá ògo padà torí pé àbíbù kọ́dà ó ti padà sílé kéwú ti lọ kéwú kárẹ́kẹ́kì bá ṣe pé bàbá rẹ̀ náà dọmọ ìbílẹ̀ tó wò pé olè ò ní dàgbà kọ́mọ ṣe lójú fìrí ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ àánú ìdààmú tọ́mọ ń jẹ́ ìbànújẹ́ fún esi ko e gbe se am baba wa le do won ana won pe kini kan ni ese tayi tan ba bi mo won lo bere bo mo se rin ti o fi ni nisoro gbogbo e la ko la si mo laye se di juju la ko yin o won so fo ngba na pe omo yin oba ilu ni o je to ba dagba o won wa mu ku won o se to pe e mu ku labe ota won so fo lo me wi pe awon kolo bayi awo bayi mama wo nu aso mama lo nkan bayi koda mama je nkan bayi gbogbo e ni o si ma o ti da mu fu wa duri agba wa kodo won se to ntani ku won se tai o gba wa lori ategun lati so oje bureni awon olugbebe won pa oro wa si ni titi bele abi ibu ti pada bo opo opolopo lo wa wa nu ru soro bayi to je pe won o le gbegbese ni won se pe nu soro kanrin kese mo fi so fun pe le aye ta wa e awa sare je nbe ni aye kala se ti ku se awon to ti wa loke gan fe kelomi ojo e awon mo iwo lo la kakalo gbe yan du lo wo pe o gbodo deru eyin awon kan be odu adegun ni won o won o sun lo waju won o sun lo eyin mo gesin ri aye yi yago fun won o iwo lo pe opo la isele ta le o ni ri omo Nigeria number ta fi daseto leyin eto 07039582607 07039582607 07039582607 isele a kan mi o le kin ka lo ko mi kan la yo ka pade ni re ka ma do lodi leyin ara wa a pade to ba dojo mejo eyin o ni ku emi no ni ku a jo fa iku de gbera ni lagbara laura bi o dojo mejo
2: Babo ki ogun ogologo agba ode abago ti emi to wa dago jimi onisegun ibile to lo iwe ategbo fi so ma dari hunu lore fi tu won kale kuro ninu ogun aye gbogbo bi kedo ma mu abugo rere ka ba ni belon lori awon oju olorun ni aye pon omi buruku si ninu koko elena ma ko ni loju babo ki ogun agbojo onisegun ibile yi ni okan si pelu alaafia pipe latare iwe ategbo babo ki ogun leni na agode ni baba to degbo titi sawo bolu gbose ode ijusa pade olubike ijosi lo fi nsin gbari orire fun teru tomo won na gbera nle Kagulutuku, Aboki Ogun, Agbode Onisegun Ibile ni omo Tolo. Anfani wa feyin te ba fe foju riju pelu won nilu Akure
3: telephone. 08 24 91 36 69
2: Aboki Ogun, agbalagbo Ade Onisegun Ibile to gbona jajaja.
4: Mo ki gbogbo ti to gbo mi. Gbogbo wo to ba fe ri mi. Gbogbo ona to ba gba wo ilu Akure. Ma bo wa si number 4. Dudu Yami Lane, opposite Oyemekun Grammar School, ni ilu Akura, ero bani soro mi re, 08 24 91 36 69 08 24 91 36 69 Alafia ara wo ni di fiafia.
5: Mo ngbadun adaba.
6: Gbogbo wa la ngbadun adaba.
7: Baba kere wa de balẹ̀ kasagua lórí ìtọ́jú ìlera àti àìlèṣedéédé ọlọ́mọkùnrin nìkan ṣoṣo jai ìdùnnú ṣubú layọ̀ fọkùnrin àtobìnrin ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú ìlú dáadáa bàbá bọ̀dá ò lè tatẹ́kán lẹ̀ dò bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ débi pé ó ti wá sọ ẹ̀dákú rẹ̀ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀ bàbá kere wa ni ó fọ̀rọ̀ rẹ̀ lọ lórí àìlèṣedéédé tí ń bọ̀ fínra ìdákọ́lẹ̀ ara ẹra tiẹ̀ kọ́ sùn lọ ọ̀pẹ́ ẹ̀yìn dúdùn ara títa ara gbígbóná inú kíkùn àyà tí ń lù pipi Má le gbẹ́pẹ́ má le gbẹ́sẹ̀ ọwọ́ àtẹsẹ̀ tó kúrìrì níwájú ta ni bàbá kere wa ni ó kàn sí pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tí wọ́n sọ bí tí nǹkan lúgọ sí lára tiẹ̀ oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú 24 tí ò bá ṣiṣẹ́ ò fúùtù fẹ́ tẹ̀lé kì í ṣe ti bàbá kere wa wà pé mi débẹ̀.
8: Bàzó ọlọ́run máa jáde ogun àìsàn.
9: Mo kí onílé, mo kí àlejò. Ànífàìsàn ló gbà. Orúkọ ti èmi ni Babangana, tí gbogbo ayé máa pè ní Bàbá Kere wa. Aláṣẹ àti olùdarí Stand Action Koboko. Èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó bá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin jà, kàn sí mi.
10: Nílé iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, nílùú Àkúrẹ́.
9: Fóònù nọmba mi 08164 12 27777
11: Kí la mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbògi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Òun ni a pè ní Stand Action Koboko. A ní ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa. Kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò. Kí ẹṣẹ́ ara rẹ kó lè máa gbéra. Àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́. Níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá ó máa ń fa ìtìjú fún ọlọ́mọ ọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbògi Stand Action Koboko wá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Egun jẹ egun, òòṣà jẹ òòṣà, ògùn tẹ̀mí ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbògi tí èmi ń gbé káàkiri, nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni. Bàbá wa, a máa dàgbà, a máa wọ 90, wọ́n máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa capable láti máa bá wọn ṣe. Bóyá ọmọ 40 ọdún ni ẹni, 50 ọdún ni ẹni, 100 ọdún ni ẹni. Torí pé ẹṣẹ̀ ara rẹ ò gbéra dáadáa, àgbò rẹ ò lè kàn bí àgbò, àbí ẹṣẹ̀ ara tirẹ̀ kéré ju ọjọ́ orí rẹ lọ. Ajá fún rẹ ò lè gbéra dáadáa. Má fi dẹ́gula. Bàbá kéré wà.
10: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelotu Street, Off Continental Street, Àkúrẹ́.
11: Ibẹ̀ ló wà. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin rẹ́rìn ní gbogbo ìgbà. Oríkèríkè aláǹrọ̀ ni, aláǹjẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi bírí sọ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dágúnlá, o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. 08164122777 Bóyá wọ́n ṣe ẹ̀yọ́ ẹ̀ márùn-ún ẹ̀mẹ́fà kí lẹ̀ tó mọ́ bó ṣe ṣe ẹ̀yọ́ ló ṣe mú mi. Àbí tó bá yẹ̀ rẹ̀ ṣe ẹ̀yọ́ tiẹ̀ a máa ta ẹ́ a máa yún ẹ. Bóyá ara ń ta ẹ́ ni àbí ara ń já ẹ̀jẹ̀ ni àbí inú rẹ̀ ń kùn ní gbogbo ìgbà. Orúkún ń ro ẹ ni oríkèríkè ara ń ro ẹ ni àbí àti rìn ibùsùn ọ̀kan síbi kejì ó di ogun. Àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣan ara ni. Iye ọlọ́mọkùnrin ni pé kó o jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró déédé. Tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró déédé a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á. Àìpèníjà nínú iṣan ara ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀gán kan wà nínú mọ́tò tí à ń pè ní carburetor. Tí carburetor yìí tó bá ti ní ìdọ̀tí or tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀ ó ló máa ń fa kí carburetor kó má lè ṣe bó ṣe ń ṣe. Ibi tó mi ń gbà wọlé omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́. Carburetor yìí kò ní lè ṣe dáadáa. Ó dẹ̀ wà nínú iṣan ara ọmọ ọlọ́mọkùnrin. Iṣan ara kan wà tó ń ṣiṣẹ́ pàtó. Tí iṣan ara yìí tó bá ti ní ìpèníjà òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́. Àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dì. Wọ́n fẹ́ ṣe gáàtì ẹ, nǹkan máa jáde níbi gáàtì ẹ, wọ́n máa fọ ọ́ọ̀tì sínú. Irú nǹkan báyìí yóò dáa. Kàn sí mi.
9: Bàbá ń gana, bàbá kéré wà.
10: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelotu Street, Off Continental Street, Àkúrẹ́.
11: Ibẹ̀ ni mo wà. Gbogbo nǹkan kí nǹkan tí ò bá ń ṣe ìwọ ọlọ́mọkùnrin nínú àgọ́ ara nínú iṣan ara ọlọ́mọkùnrin nìkan ni mò ń pè o.
9: Fóòn nọmbà mi 08164122777
11: Àgbo márúgbó takébé òun ni àgbo tí èmi ń gbé káàkiri. Tí ọlọ́mọkùnrin tó máa lè dángájá tó máa lè ṣe dáadáa àbí ìpèníjà ti tiẹ̀ ó tiẹ̀ ti fà á ẹsẹ̀ rẹ ń wú ni o ò lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀. Gbogbo irú nǹkan báyìí kò dáa. Ẹlòmíì tó bá lóògùn lọ́wọ́ a ṣiṣẹ́ tí oògùn bá tán a tún padà sí bó ṣe ń ṣe ni. Irú nǹkan báyìí kò dáa. A ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́. Tí o bá wá sí ọ̀dọ̀ wa tí a bá béèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀ a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o ká tó mọ oògùn tá máa fún ọ. Àwa kì í ṣe èyí, àwa kì í ṣe ọ̀hún. Ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni. Tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi bóyá ó wá nítorí ọkọ rẹ̀.
10: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelotu Street, Off Continental Street, Àkúrẹ́.
9: Bàbá ń gana, bàbá kéré wà. Fóòn nọmbà mi 08164122777 08164122777.

0: starting off with the message on the end time warnings.
1: Àmú iṣẹ́ ìránṣẹ́ èyí tó ní ṣe pẹ̀lú àwọn ìkìlọ̀ fún ìkẹyìn ọjọ́ àmú wá sópin lónìí.
0: This is the fifth series of this message.
1: Eléyìí ló jẹ́ ẹlẹ́ẹ̀karùn-ún iṣẹ́ ìránṣẹ́ náà.
0: And we are looking at the divine charge to keep in the last days by God's children.
1: À ń gbéyẹ̀wò àwọn nǹkan èyí tó ṣe pàtàkì tí àwọn ọmọ Ọlọ́run ta gbọ́dọ̀ pamọ́ ní ìkẹyìn ọjọ́ yìí.
0: That is divine commandment, divine instruction to keep in the last days by God's children.
1: Àwọn ìtọ́ni àtòkè wá tí a gbọ́dọ̀ pamọ́ ní àkókò ìkẹyìn ọjọ́ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run.
0: Having understood what the last days means.
1: Nígbà tí a ti ní òye ohun tí a pè ní ìkẹyìn ọjọ́.
0: And we have looked at different way Bible describe the last days.
1: A sì ti wo oríṣiríṣi ọ̀nà tí Bẹ́ẹ̀lì ṣe àkàwé ìkẹyìn ọjọ́.
0: And we also have examined the evidences or signs of the last days.
1: A tún wá ti gbéyẹ̀wò kí ni àwọn àmì ìkẹyìn ọjọ́.
0: So what should be our attitude?
1: Kí ló wá jẹ kó jẹ́ ìhà tí a máa kọ sí?
0: Our attitude is to obey the commandments, the instruction that God has given to us on the last day.
1: Ohun tó yẹ kó jẹ́ ìhà tí a máa kọ ni pé a gbọ́dọ̀ gbọ́ràn sí àwọn ìtọ́ni tí Ọlọ́run fún wa ní ìkẹyìn ọjọ́.
0: As a child of God.
1: Gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run.
0: So let us read our first reading from 1 Timothy chapter 4, verse 1 to 2, then verse 12 to 16.
1: Ṣùgbọ́n èmi ń tẹnu mọ́ pé ní ìgbà ìkẹyìn àwọn mìíràn yóò kúrò nínú ìgbàgbọ́, wọ́n máa fiyèsí àwọn ẹ̀mí tí ń tanni jẹ àti ẹ̀kọ́ àwọn ẹ̀mí èṣù nípa àgàbàgebè, àwọn tí ń ṣèké, àwọn tí ẹ̀rí ọkàn àwọn tìkára wọn ó dàbí èyí tí à ń fi ìrìn gbígbóná jó. Ẹsẹ̀ ìkeje, ṣùgbọ́n kọ́ ọ̀rọ̀ asán àti ìtàn àwọn àgbà obìnrin sì máa tọ́ ara rẹ sí ìwà bí Ọlọ́run. Ẹsẹ̀ kejìlá sí ìkẹrìndínlógún, jẹ́ kí ẹnikẹ́ni kí ó gan ewé rẹ, ṣùgbọ́n kí ìwọ kí ó jẹ́ àpẹẹrẹ fún àwọn tí ó gbàgbọ́ nínú ọ̀rọ̀ sísọ, nínú ìfẹ́, nínú ẹ̀mí, nínú ìgbàgbọ́, nínú ìwà àìlábàwọ́n, títí èmi ó fi dé máa tọ́jú ìwé kíkà àti ìgbaniníyànjú àti ìkọ́ni. Má ṣe àìnáání ẹ̀bùn tí ń bẹ lára rẹ èyí tí a fi fún ọ nípa ìsọtẹ́lẹ̀ pẹ̀lú ìfọwọ́lé àwọn àgbà. Máa fiyèsí nǹkan wọ̀nyí fi ara rẹ fún ọ pátápátá kí èrè rẹ kí ó lè hàn gbangba fún gbogbo ènìyàn. Máa ṣe ìtọ́jú ara rẹ àti ẹ̀kọ́ rẹ. Máa dúró láìyẹsẹ̀ nínú nǹkan wọ̀nyí nítorí níṣe ní ṣíṣe èyí ìwọ ó gba ara rẹ àti àwọn tí ń gbọ́ ọ̀rọ̀ rẹ là.
0: Hallelujah.
1: Amen.
0: Of the passage we have read.
1: Ní ibi tí a ti kà yìí.
0: We have four charge to emphasize.
1: A fẹ́ mẹ́nu ba ìtọ́ni bí mẹ́rin.
0: That having understood that in the last day there will be departing from faith.
1: Nígbà tí a ti ní òye wípé ní ìkẹyìn ọjọ́ àwọn mìíràn wọ́n kúrò nínú ìgbàgbọ́.
0: Because they give it to the seducing spirits.
1: Torí pé wọ́n fi ààyè sílẹ̀ fún àwọn ẹ̀mí tí ń tanni jẹ.
0: And doctrines of devils.
1: Àti ẹ̀kọ́ àwọn ẹ̀mí èṣù.
0: And speaking lies in hypocrisy.
1: Wọ́n dẹ̀ ń pa irọ́ nínú
0: wọn. And that their conscience has been seared with iron.
1: Àwọn tìkára wọn èyí tó dàbí ẹni pé a ti fi irin gbígbóná a ti fi jó ọkàn
0: wọn. So when all of these things is happening by the unbelievers, ungodly people.
1: Àwọn nǹkan wọ̀nyí bá ń ṣẹlẹ̀ látọ̀dọ̀ àwọn aláìgbàgbọ́.
0: Even though some of them may be inside the church.
1: Bó tilẹ̀ jẹ́ pé àwọn mìíràn wọ́n lè wà nínú ìjọ Ọlọ́run.
0: Who are first prophets.
1: Èyí tí wọ́n jẹ́ wòlíì èké.
0: First teachers.
1: Wọ́n jẹ́ olùkọ́ èké.
0: First ministers.
1: Wọ́n jẹ́ olùkọ́ èké.
0: And first Christians.
1: Àti àkristẹ́nì èké.
0: What should be our response?
1: Kí ló yẹ kí ìhà tó yẹ ká kọ sí wọn?
0: Verse 7.
1: Ẹsẹ̀ ìkeje.
0: Told us to do what?
1: Ó sọ fún wa wípé.
0: We are to refuse profane and old wife fables.
1: Ó ní kí a kọ ọ̀rọ̀ asán àti ìtàn
0: thyself rather unto godliness.
1: Ó ní ká máa tó ara wa ní ìwà bí Ọlọ́run.
0: We must refuse and reject profane old wife fables.
1: A gbọ́dọ̀ kọ ọ̀rọ̀ asán àti ìtàn àwọn àgbà obìnrin.
0: By listening to the sound teachings.
1: Ká tẹ́tí sí ẹ̀kọ́ tó yè kooro.
0: By following the sound teachings that is being preached in some churches.
1: Ká tẹ̀lé àwọn ẹ̀kọ́ tó yè kooro tí à ń wàásù rẹ̀ ní àwọn ìjọ
0: kan. Where you are attending.
1: Bí ìjọ tó o bá ń lọ.
0: It's a fake church.
1: Ó jẹ́ ìjọ èké.
0: It's a deceiving church.
1: Ó jẹ́ ìjọ tó ti ń tan ni jẹ.
0: It's a church where they prepare candidates for hell.
1: Èyí tó yẹ pé ó jẹ́ ìjọ tó ń múra àwọn èèyàn sílẹ̀ fún àwọn àpárá.
0: You get that, you better run for your life.
1: Ó pe kò sá àsálà fún ẹ̀mí rẹ̀ kó o wá ìjọ aláàbí lọ.
0: You hear the sound word of God.
1: Ibi tí ó ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó yè kooro.
0: Don't follow multitude to do evil.
1: Má tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ láti máa ṣe ibi.
0: So you must reject evil ministers and evil messages.
1: O gbọ́dọ̀ kọ àwọn ìránṣẹ́ ìṣù àti ọ̀rọ̀ iṣẹ́ ìránṣẹ́ ìṣù.
0: Another thing we are to obey.
1: Ohun mìíràn tí a tún gbọ́dọ̀ ṣe.
0: As a divine charge.
1: Gẹ́gẹ́ bí ìtọ́ni àtòkè wá.
0: Be a model of believer to others.
1: Jẹ́ àpẹẹrẹ onígbàgbọ́ fún àwọn ẹlòmíràn.
0: Verse 12.
1: Ní ẹsẹ̀ ìkejìlá. Má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí ó gan ewé rẹ̀. Ṣùgbọ́n kí ìwọ kí ó jẹ́ àpẹẹrẹ fún àwọn tí ó gbàgbọ́ nínú ọ̀rọ̀ sísọ, nínú ìfẹ́, nínú ẹ̀mí, nínú ìgbàgbọ́, nínú ìwà àìlábàwọ́n.
0: Be a model of believer to others.
1: O gbọ́dọ̀ jẹ́ àpẹẹrẹ rere fún àwọn tó gbàgbọ́.
0: Show that you are an example of a child of God.
1: Fi hàn pé o jẹ́ àpẹẹrẹ ọmọ Ọlọ́run.
0: How do you do that?
1: Báwo lo ṣe lè ṣe eléyìí?
0: In the word of God.
1: Nínú ọ̀rọ̀ Ọlọ́run.
0: By holding to the word of God.
1: Nípa dídúró nínú ọ̀rọ̀ Ọlọ́run.
0: By obeying the word of God.
1: Nípa gbígbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run.
0: Be an example of believer by obeying the word of God.
1: O gbọ́dọ̀ jẹ́ àpẹẹrẹ onígbàgbọ́ nípa gbígbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run.
0: Number 2, by your conduct.
1: Nípa ìṣe rẹ.
0: By your behavior.
1: Nípa ìwà rẹ.
0: The way you relate with people.
1: Bí o ṣe ń bá àwọn ènìyàn ṣe.
0: Your yes must be yes.
1: Àbẹ́ẹ̀ni rẹ gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ni rẹ.
0: Your no must be no.
1: Rárá rẹ gbọ́dọ̀ jẹ́ rárá rẹ.
0: You mustn't be a false person.
1: O gbọ́dọ̀ jẹ́ ẹni tó ń parọ́.
0: Or a fake person.
1: Àbí ẹni tó jẹ́ ẹni tó ń ṣe
0: é. You must be truthful. You must be truthful.
1: O gbọ́dọ̀ jẹ́ ẹni tó ń sọ òtítọ́.
0: In all that you do.
1: Nínú gbogbo tí o ń ṣe.
0: And by so doing you are an example of believers.
1: Bípa ṣíṣe bẹ́ẹ̀ o jẹ́ àpẹẹrẹ rẹ.
0: You also be an example of believers in love.
1: O tún gbọ́dọ̀ jẹ́ àpẹẹrẹ onígbàgbọ́ nínú ìfẹ́.
0: Bible call it charity.
1: Bíbélì pè ní ìfẹ́.
0: Be an example of believer in love.
1: O gbọ́dọ̀ jẹ́ àpẹẹrẹ onígbàgbọ́ nínú ìfẹ́.
0: Let love radiate in your life.
1: Jẹ́ kí ìfẹ́ kó farahàn nínú ayé rẹ.
0: Our love is to have compassion for other people.
1: Ìfẹ́ sì ni wípé o ń tàánú fún àwọn ìdòmíràn.
0: Love is to forgive other people.
1: Ìfẹ́ ó pè pé o dáríji àwọn tó ṣẹ̀ ọ́.
0: Love is to always want to do good.
1: Ìfẹ́ ò ní pé ó máa ń wù ẹ́ láti ṣe rere.
0: So you must be an example of charity.
1: O gbọ́dọ̀ jẹ́ àpẹẹrẹ ìfẹ́.
0: Another way of showing example is to be an example in spirit.
1: Bí àpẹẹrẹ nínú ẹ̀mí.
0: By showing the fruit of the spirit.
1: Nípa ṣíṣe àwọn ẹ̀bùn ẹ̀mí hàn.
0: This be ready to serve in the church of God.
1: O nílò láti gbáradì láti ṣiṣẹ́ nínú ilé ìjọsìn.
0: Be a messenger of God.
1: Jẹ́ ẹni tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run.
0: Another way of being an example of believer is in purity.
1: Àpẹẹrẹ mìíràn ni pé láti jẹ́ ti ọmọ Ọlọ́run òní nínú ìwà mímọ́.
0: By living holy life.
1: Nípa gbígbègbè ayé ìwà mímọ́.
0: By living holy life.
1: Gbígbègbè ayé ìwà mímọ́.
0: By not living a corruptive life.
1: Láì o gbọ́dọ̀ gbé ìgbé ayé àìmọ́.
0: And by so doing be an example of believers.
1: Wà wá jẹ́ àpẹẹrẹ fún onígbàgbọ́.
0: Another thing we are to keep is be devoted to the spiritual matters.
1: Ohun kan mìíràn ni wípé a gbọ́dọ̀ ní ìfarajì fún ohun tí ṣe ti ẹ̀mí.
0: Like reading your Bible.
1: Kíka Bíbélì rẹ.
0: Meditating in the word of God.
1: Ṣíṣe àṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run.
0: Exhorting one another.
1: Gbígbani níyànjú.
0: Teaching the word of God.
1: Àti kíkọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run.
0: Come to flame the gift of God inside of you.
1: Àwọn ẹ̀bùn Ọlọ́run tó wà lára rẹ wàá máa jẹ́ kí wọ́n máa jò.
0: Gather together with the children of God in fellowship.
1: Máa péjọpọ̀ pẹ̀lú àwọn Ọlọ́run nínú ìdàpọ̀ ti ẹ̀mí.
0: As a child of God.
1: Gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run.
0: How will you say you will not go to church and you stay at home, you are watching television?
1: Báwo ni wàá sọ pé o lọ sí ilé ìjọsìn, ò ń wo television?
0: When God said that you should not neglect the gathering of God's people.
1: Nígbà tí bẹ́ẹ̀ sọ pé ẹ má ṣe kọ ìpéjọpọ̀ àwọn ará sílẹ̀.
0: You are disobeying the word of God.
1: Ó ń ṣe lòdì sí ọ̀rọ̀ Ọlọ́run.
0: So to be devoted to the spiritual matter.
1: Láti ṣe ẹni tó ní ìfarajì fún ohun tí ṣe ti ẹ̀mí.
0: You must learn to gather together with the people of God.
1: O gbọ́dọ̀ kọ́ láti pàjọpọ̀ pẹ̀lú àwọn ọmọ Ọlọ́run.
0: You must not be ashamed to identify with the children of God.
1: Ojú ò gbọ́dọ̀ tì ọ́ láti darapọ̀ mọ́ àwọn ọmọ Ọlọ́run.
0: No matter the situation, no matter the circumstance.
1: Kò sí ohunkóhun tó lè ṣẹlẹ̀.
0: The last thing that I will bring out from the passage you have read.
1: Ohun tó parí tí màá mú jáde níbi tí a ti kà ó ní
0: ẹlẹ́gẹ̀ẹ́. Be a practicing Christian.
1: Jẹ́ Kristẹni ẹni tó ń fi nǹkan sínú ìṣe.
0: See what that verse 16 says.
1: Ẹsẹ̀ ìkẹrìndínlógún yẹn.
0: Take it unto thyself.
1: Máa ṣe ìtọ́jú ara rẹ.
0: And unto the doctrine.
1: Àti ẹ̀kọ́ rẹ.
0: Continue in them.
1: Máa dúró.
0: For in doing this.
1: Láì yẹsẹ̀ nínú nǹkan wọ̀nyí.
0: Thou shalt both save thyself.
1: Nítorí ní ṣíṣe èyí.
0: And them that hear thee.
1: Wọ́n gba ara rẹ là àti àwọn tí ń gbọ́ ọ̀rọ̀ rẹ là.
0: Be a practicing Christian.
1: O gbọ́dọ̀ jẹ́ Kristẹni tó fi sínú ìṣe.
0: You must take care of yourself.
1: O gbọ́dọ̀ tọ́jú ara rẹ.
0: Like what Apostle Paul said in 1 Corinthians chapter 9.
1: Apostle Paul sọ nínú Kọ́ríntì kíní.
0: He said, I prepare my body.
1: Ó ní mò ń mú ara mi wá sí ìtẹríba.
0: I suppress my body.
1: Mò ń mú ara mi wá sí ìtẹríba.
0: So that after I preach the gospel.
1: Nígbà tí mo bá ti wá wàásù ìrere tán.
0: I myself will not be a caster.
1: Kí èmi fúnra mi má ṣe jẹ ẹni ìtanù.
0: So as a child of God.
1: Gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run.
0: You must take it at yourself.
1: O gbọ́dọ̀ rí pé o bójútó ara rẹ.
0: Make sure that you are on track.
1: Rí pé o ṣì wà lójú ọ̀nà náà.
0: So that you do not deceive yourself.
1: Kó má ba ta ara rẹ jẹ.
0: What kind of teaching are you teaching?
1: Irú ẹ̀kọ́ wo ló ń kọ́?
0: What kind of message are you preaching?
1: Irú ọ̀rẹ́rẹ́ wo ló ń ìwásù wo ni tiẹ̀?
0: Is it the teaching of God?
1: Ṣé ẹ̀kọ́ ti Ọlọ́run ni?
0: Or the teaching of the devil?
1: Àbí ẹ̀kọ́ ti èṣù?
0: You must check it.
1: O gbọ́dọ̀ rí pé o gbé yẹ̀wò.
0: Because we have many in the world today.
1: Torí a ní ọ̀pọ̀lọpọ̀ nínú ayé lónìí.
0: Called ministers of God.
1: A pè ní ìránṣẹ́ Ọlọ́run.
0: But they are messengers of the devil.
1: Ṣùgbọ́n wọ́n jẹ́ ìránṣẹ́ èṣù.
0: They preach heresy.
1: Wọ́n máa ń kó àwọn ẹ̀kọ́ òdì.
0: They take care of your doctrine.
1: O ní mójútó ẹ̀kọ́ rẹ.
0: So that you don't become fake minister of God.
1: Kó má baà di ìránṣẹ́ èké.
0: And then lastly, you should do what you teach and teach what you do.
1: Ní ìparí, ohun tí o ń kọ́ ni o gbọ́dọ̀ rí pé o mú wá sínú ìṣe.
0: As a practicing Christian.
1: Gẹ́gẹ́ bí Kristẹni tó ń fi sínú ìṣe.
0: You don't only teach.
1: O ní máa kọ́ àwọn èèyàn nìkan.
0: But you must do what you teach.
1: Ṣùgbọ́n ohun tí o ń kọ́ yẹn, ìwọ náà gbọ́dọ̀ ṣe.
0: If you are not doing that.
1: Tó o bá ṣe nǹkan wọ̀nyí.
0: You are a fake minister.
1: O jẹ́ ìránṣẹ́ ètò jẹ́ èké.
0: You are a liar.
1: O jẹ́ òkùrọ́.
0: You are an hypocrite.
1: O jẹ́ ẹni alágàbàgebè.
0: The God help us.
1: Kí Olúwa kí ó ràn wá lọ́wọ́.
0: Let's take another reading.
1: Ẹ jẹ́ ká ka Bíbélì mìíràn.
0: To see some other charges to keep.
1: Ká wo àwọn nǹkan mìíràn tí a gbọ́dọ̀ pamọ́.
0: 2 Timothy chapter 3.
1: Ìwé Timothy kejì orí kẹta.
0: Verse 10-17.
1: Ẹsẹ̀ ìkẹwàá sí ìkẹtàdínlógún. Ṣùgbọ́n ìwọ ti mọ ẹ̀kọ́ mi, ìgbésí ayé mi, ìpinnu, ìgbàgbọ́, ìpamọ́ra, ìfẹ́ ni, sùúrù, inú ni, bí ni, ìyà, àwọn ohun tí ó dé bá mi ní Antioku, ní Iconioni, àti ní Lystra, àwọn inú níbí ni tí mo farada, Olúwa sì gbà mí kúrò nínú gbogbo wọn. Nítòótọ́, gbogbo àwọn tí ó fẹ́ máa gbé ìgbé ayé ìwà bí Ọlọ́run nínú Kristi Jésù yóò farada inú níbí ni. Ṣùgbọ́n àwọn ènìyàn búburú àti àwọn ẹlẹ́tàn yóò máa gbilẹ̀ síwájú sí i, wọ́n máa tan ènìyàn jẹ, ènìyàn ó sì máa tàn wọ́n jẹ. Ṣùgbọ́n ìwọ dúró nínú nǹkan wọ̀nyí tí ìwọ ti kọ́, tí a sì ti jẹ́ kí ojú rẹ dá ṣáṣá sí, kí ìwọ kí ó sì mọ ọ̀dọ̀ ẹni tí ìwọ gbé kọ́ wọn, àti pé láti ìgbà ọmọdé ni ìwọ ti mọ ìwé mímọ́ tí ó lè sọ ọ́ di ọlọgbọ́n sí ìgbàlà nípasẹ̀ ìgbàgbọ́ nínú Kristi Jésù. Gbogbo ìwé mímọ́ tí ó ní ìmísí Ọlọ́run ni ó sì ní èrè fún ẹ̀kọ́, fún ìbániwí, fún ìtọ́ni, fún ìkọ́ni tí ó wà nínú òdodo, kí ènìyàn Ọlọ́run kí ó lè pé tí a ti múra sílẹ̀ pátápátá fún iṣẹ́ rere gbogbo.
0: In verse 10-12, Apostle Paul call our attention to what you must do as in the last day as children of God.
1: Ọ̀sẹ̀ kẹwàá sí ìkejìlá, ó pe àkíyèsí ohun tí a gbọ́dọ̀ ṣe gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run.
0: He said we should be ready for persecution.
1: Ó ní a gbọ́dọ̀ múra sílẹ̀ fún inú ni bí ní
0: ẹ̀yà. Every child of God in this end time.
1: Ọmọ Ọlọ́run kan ní àkókò.
0: Who do not want to be persecuted?
1: Yẹ̀yẹ́ tí ò fẹ́ kọjú, tí ò fẹ́ da farada
0: nínú bí ní. Who do not want to suffer?
1: Tí ò fẹ́ jìyà.
0: Then you are not ready for the last day.
1: O múra tán fún àkókò ìgbà ìkẹyìn.
0: Apostle Paul said.
1: Paul Apostle ni pé.
0: In that verse 12.
1: Ní ẹsẹ̀ kejìlá yẹn.
0: Yea, and all that we live godly in Christ Jesus shall suffer persecution.
1: Nítòótọ́, gbogbo àwọn tí ó fẹ́ máa gbé ìgbé ayé ìwà bí Ọlọ́run nínú Kristi Jésù yóò farada inú níbí ni.
0: That is the truth.
1: Eléyìí jẹ́ òtítọ́.
0: When people clap for you.
1: Tí àwọn èèyàn bá ń pàtẹ́wọ́ fún ọ.
0: Or even as a minister.
1: Gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run.
0: After you preach.
1: Lẹ́yìn ìgbà tó bá ti wàásù tán.
0: People were clapping for you.
1: Àwọn èèyàn pàtẹ́wọ́ fún ọ.
0: And you too, you say, yeah, I'm
1: a believer. Mo ti ṣe tó yẹ kí n ṣe.
0: Message that's supposed to make people cry.
1: Àwọn iṣẹ́ àwọn tó yẹ kó mú káwọn èèyàn kó sun
0: kán. Message that should make people to repent for their sin.
1: Àwọn iṣẹ́ àwọn tó yẹ kó mú káwọn èèyàn kó ronúkú àwọn
0: iṣẹ́ wọn. Sinners are clapping for your message.
1: Àwọn ẹlẹ́ṣẹ̀ inú wọn dùn sí iṣẹ́
0: àwọn iṣẹ́ rẹ. It does not lead them to repentance.
1: Kò darí wọn sí ìrònú pìwàdà.
0: But it's making them to be happy in their sin.
1: Mò ń jẹ́ kí wọ́n kí inú wọn dùn sí ẹ̀ṣẹ̀ wọn.
0: Such minister, hey, you are a goner.
1: Irú ìránṣẹ́ bẹ́ẹ̀ kò ṣọ ara rẹ̀.
0: You are your path to hell.
1: Ó wà nípa ọ̀nà rẹ̀ lọ sí ọ̀run àpáàdì.
0: Because you are leading the people to hell fire.
1: Torí òun darí àwọn èèyàn lọ sí ọ̀run àpáàdì.
0: Another charge to keep.
1: Àwọn nǹkan mìíràn tí a tún gbọ́dọ̀ mọ.
0: Have a mentor and ready to lis ten to them.
1: Ní ẹni tí ó mọ tọ́ sọ́nà kò sì ṣetán láti gbọ́ràn sí wọn lẹ́nu.
0: Like Timothy.
1: Fún Timothy.
0: His own fairy mother.
1: Ìyá rẹ̀.
0: Was his tutor.
1: Olo tọ.
0: His grandmother.
1: Àyá àgbà rẹ̀.
0: Was also his tutor.
1: Olo tún kọ ilé ẹ̀kọ́.
0: They were his mentor.
1: Àwọn yẹn ló jẹ́ àwòkọ́ṣe fún ọ.
0: And that was what Apostle Paul is saying here.
1: Eléyìí ni Paul Apostle ṣì ń sọ níbí.
0: Remember those who you learn the scripture.
1: Ó ní kó rántí àwọn ẹni tó ti kọ́ ọ̀rọ̀ Ọlọ́run lọ́dọ̀
0: wọn. Continue in what he has learned.
1: Kó sì máa tẹ̀síwájú ní ti a ti kọ́ ọ.
0: Because you have been exposed to the scripture right from your youth.
1: Nítorí pé láti ìgbà ìwé rẹ láti fi ọ̀rọ̀ Ọlọ́run kọ́ ọ.
0: So children of these days.
1: Àwọn ọmọ ti òde òní.
0: Those of you that are young in faith.
1: Àwọn tó jẹ́ pé wọ́n ṣì jẹ́ ọ̀dọ́ nínú ìgbàgbọ́.
0: Have elderly or believers who are mentor who will guide you in your Christian journey.
1: Ẹ ní àwọn tó jẹ́ onígbàgbọ́ tó jẹ́ àgbàlagbà tí wọ́n ràn yín lọ́wọ́ nínú ìrìn àjò ìgbàgbọ́ yẹn.
0: People who you can lis ten to and they can correct you when you go wrong.
1: Àwọn tí ẹ lè tẹ́tí sí tí wọ́n sì tún tọ yín sọ́nà.
0: Another thing that we can also see in 2 Timothy.
1: Nǹkan mìíràn tí a rí nínú Timothy kejì.
0: Chapter 3:5.
1: Àwọn tí wọ́n ní àfarawé ìwà bí Ọlọ́run ṣùgbọ́n tí wọ́n ti ṣẹ́ agbára rẹ̀. Yẹra kúrò lọ́dọ̀ àwọn wọ̀nyí pẹ̀lú.
0: Separate yourself from them.
1: Yẹra kúrò lọ́dọ̀ àwọn wọ̀nyí pẹ̀lú.
0: When you read 2 Corinthians 6:14.
1: Ta bá ka ìwé Kọ́rìntì kejì orí kẹfà ẹsẹ̀ kẹrìnlá.
0: And 5:17.
1: Ẹsẹ̀ kẹtàdínlógún.
0: Bible says.
1: Bíbélì wípé.
0: Do not be unequally yoked with unbelievers.
1: O ní má ṣe fi àìdọ́gba dàpọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́.
0: And 5:17 says that be ye separate from them.
1: O wá ní ẹsẹ̀ kẹtàdínlógún pé yẹra kúrò lọ́dọ̀ wọn.
0: Be ye separate from the ungodly people.
1: Yẹra kúrò lọ́dọ̀ àwọn aláìwà bí
0: ọlọ́run. Don't mingle with them.
1: Má ṣe ní nǹkan bá wọn ṣe papọ̀.
0: Because bad company will corrupt good manners.
1: Torí pé ẹgbẹ́ búburú yóò ba ìwà
0: rere jẹ́. So in these last days.
1: Ní ìkẹyìn ọjọ́ yìí.
0: Don't join them o.
1: Má darapọ̀ mọ́ wọn.
0: We take the last reading. Okay, we take the next reading.
1: Eléyìí tó tẹ̀lé.
0: 2 Timothy 4:1-5.
1: Nítorí náà mo pàṣẹ fún ọ níwájú Ọlọ́run àti Kristi Jésù ẹni tí yóò ṣe ìdájọ́ alààyè àti òkú àti nítorí ìfarahàn rẹ̀ àti ìjọba rẹ̀ wàásù ọ̀rọ̀ náà ṣe àìsinmi ní àkókò tí ó wọ̀ àti àkókò tí kò wọ̀ bani wí ṣe ìtọ́ni gbani níyànjú pẹ̀lú ìpamọ́ra àti ẹ̀kọ́ gbogbo nítorí pé ìgbà yóò dé tí wọn kì yóò lè kọ́ ẹ̀kọ́ tí ó yè kooro ṣùgbọ́n bí wọ́n ti jẹ́ ẹni tí etí ń rìn wọ́n lè kó olùkọ́jọ fún ara wọn nínú ìfẹ́kùfẹ́ ara wọn wọ́n sì yí etí wọn padà kúrò nínú òtítọ́ wọ́n sì máa yí padà sí ìtàn asán ṣùgbọ́n máa ṣe pẹ̀lẹ́ nínú gbogbo máa farada ìpọ́njú ṣe iṣẹ́ evangelist ṣe iṣẹ́ ìránṣẹ́ rẹ láṣẹ pé.
0: Hallelujah.
1: Amen.
0: So we see here the divine charge to keep.
1: A rí níbí yìí ohun tí Ọlọ́run fẹ́ ká pamọ́.
0: That one, that you should preach the word.
1: Àkọ́kọ́ ká wàásù ìrere náà.
0: That is must be a true evangelist.
1: A gbọ́dọ̀ jẹ́ ajínrere tó jẹ́
0: olóòtú. The word in season.
1: A gbọ́dọ̀ wàásù ìrere náà.
0: And out of season.
1: Ní ìgbà tó wọ̀ àti ìgbà tí kò wọ̀.
0: When you preach the word.
1: Nígbà tó bá wàásù ìrere.
0: Your message should rebuke sin.
1: Iṣẹ́ ìránṣẹ́ rẹ yóò ṣe lòdì sí ẹ̀ṣẹ̀.
0: Today.
1: Lónìí.
0: We hardly see people who are doing money crime.
1: A ò rí àwọn tó yẹ pé wọ́n á máa ṣe iṣẹ́ ìwàásù ní àfẹ̀júmọ́mọ́.
0: It is no longer common for to see people in the commercial vehicle preaching Jesus.
1: A rí i pé kò tún wá jẹyọ mọ́ pé àwọn èèyàn máa wàásù nínú mọ́tò wọn bá ń rìnrìn àjò.
0: It is not common again to see people going house to house for evangelism.
1: Lónìí, a rí i pé ó nira láti rí àwọn èèyàn tó ń lọ láti ojúlé di ojúlé
0: fún iṣẹ́ ìránṣẹ́. Street evangelism is becoming old fashion. Ìjìnlẹ̀ ọkàn,
1: ìwàásù ní ojú òpópónà ó jẹ́ nǹkan tó ti ń di
0: ohun àtijọ́. The spirit of tract is no longer in vogue.
1: Pínpín ìwé pélébé tó ń wàásù Jésù Kristì a ò ṣe àmúlò
0: wọn. Churches that are having evangelism bus are using it for funerals.
1: Ìjọ tó ní àwọn mọ́tò tá à ń pè ní mọ́tò ìrere ìsìnkú òní wọ́n lò ó fún.
0: And for marriages.
1: Àti fún ìgbéyàwó.
0: Why that is not bad.
1: Nígbà tí àwọn kan wọ̀nyí ò burú.
0: The purpose of evangelism bus is to proclaim the gospel.
1: Èrèdí mọ́tò tara fún ìrere ni láti máa polongo ìrere.
0: Another thing we see from the passage we read.
1: Ohun mìíràn tá a rí níbi tí a kà ni pé.
0: In 5 of that passage.
1: Ẹsẹ̀ ìkarùn-ún ibi tí a kà yẹn.
0: Says but watch thou in all things.
1: Ṣùgbọ́n máa ṣe pẹ̀lẹ́ nínú gbogbo.
0: Endure afflictions.
1: Máa farada ìpọ́njú.
0: Do the work of evangelists.
1: Ṣe iṣẹ́ evangelist.
0: Make full proof of their ministry.
1: Ṣe iṣẹ́ ìránṣẹ́ rẹ láṣẹ pé.
0: So you must be watchful.
1: O gbọ́dọ̀ máa ṣọ́ra.
0: You must be watchful.
1: O gbọ́dọ̀ máa ṣe pẹ̀lẹ́.
0: So that you do not miss it.
1: So kó má bàa pàdánù rẹ̀ ní òpin gbogbo.
0: prepare for the second coming of Christ.
1: Mo ra sile de bibo Jesu le
0: keji. See that in verse 11 to 12.
1: Ese kokanla si keji la e ori nibe.
0: Then seek after new heaven and new hearts.
1: E ma wa orun tuntun ati o aye tuntun.
0: You see that in verse 13 to 14.
1: Ese ketala si kerinla.
0: Then beware of the spirit of error.
1: Ah ma sha ma kiyesara kuro ninu emi isubu.
0: The spirit of error.
1: Emi isubu.
0: There are spirit of error all over the places.
1: Emi isubu wa kaakiri.
0: The spirit that is not of God.
1: Awon emi ti ki se ti Olorun.
0: You must be sensitive to them.
1: O gbodo ri wipe o ko bi ara si won.
0: In fact, Apostle Paul in the book of Corinthians, he said that we should examine every spirit if it is of God.
1: Ola apostle ni e ma wa di gbogbo emi wo boya ti Olorun ni.
0: So it's not every spirit that prophesies it's of God.
1: Ni se gbogbo emi to so tele ni emi Olorun.
0: Some of them are spirit of error.
1: Awon mi won je emi asise.
0: They are spirit of Satan.
1: Won je emi aimo.
0: But beware.
1: E gbodo sora.
0: Don't be misled.
1: Ma je ki won tan je.
0: And lastly,
1: la ni ipare.
0: Verse 18, be mature.
1: Ese kejidilogun je ni to dagba.
0: Be mature.
1: Eni to dagba.
0: Be a mature Christian.
1: Je Christian to dagba.
0: People of God.
1: Eyin ni Olorun.
0: These are the charges.
1: Eleyin ni awon ti agbodo mu lo.
0: That you must keep.
1: Ta agbodo pamo.
0: If you want to make it at last.
1: Ta ba fe
0: in the last
1: day. Ni

0: ìgbà lọ́wọ́ Elédùmarè alápánlá tó sòlẹ̀ ayérò ọlọ́run ọba mi àlèwílẹ̀ṣẹ̀ àlèṣẹlẹ̀wì ọba lánà ọba lónìí ọba títí ayá ìnípẹ̀kún ìwọ ló dá tewétegbò fún ìlú ọmọ ènìyàn ìwọ ló dá òkè ìwọ ló dá ilẹ̀ ìwọ ló dá àpáta ìwọ ló dá ohun gbogbo tí ń bẹ nínú ayé kò wá sílẹ̀ tó dá nínú ohun gbogbo wọn tí ò ní ìdí kan pàtàkì tó fi dá wọn kábíyèsí ọlọ́run ọ̀run mo yàn ọ́ mo gbé ọ̀gá.
1: Ogun bílíọ̀nù afúnni ni wọ́n sọ, olóyún abẹ́, láì ṣiṣẹ́ abẹ́, ewé ń jẹ, ogun jẹ.
0: Tọ́ ẹ kú wulẹ̀ làkàrà alẹ́ ẹ mọ́ rọra báyìí là kẹ́rọ tọ̀nà ẹ̀yìn èèyàn tí ń gbọ́ mi káàkiri lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé lónìí mo ní ìròyìn ayọ̀ ńlá kan fún yín lónìí nítorí wípé ẹja ńlá ni wọ́n wá gbé orí ètò tá a wà náà la pè ní lágbo ewé àtegbò lágbo ewé àtegbò kò sọmọ yorùbá tàbí ọmọ orílẹ̀-èdè áfíríkà kan tí ò mọ tó ń pè ní ewé àtegbò àwọn tọ́lọ́run ọba mi fi fún gangan lọ́lọ́run ọba mi sọ ìmọ̀ yìí kalẹ̀ fún ìdí nìyí tí mo fi wá ṣe àwárí onímọ̀ ìjìnlẹ̀ àgbà òjèmí nínú lílo ewé àtegbò fún ìtọ́jú ọmọ ènìyàn mo gbé àgbà òjèmí ẹni tó mọ ti fún tẹ̀dé ewé àtegbò bí a ṣe fi ṣe ìwòsàn wá sórí ètò lénìí olùsèyí àsàfẹ́ bàbá yorùbá lorúkọ tèmi o ẹni tí mo gbé wá lónìí ẹnu oníkan láti gbọ́pọ̀n bàbá ẹ bá mi dárúkọ yín fún gbogbo ọmọ nàìjíríà.
2: Mo kí gbogbo àwọn ará inú ilé tí wọ́n ń gbọ́ wa ní àkókò yìí níbikíbi tí ẹ ti ń láǹfààní láti gbọ́ wa. Orúkọ tèmi ni gbajúgbajà oníṣègùn ìbílẹ̀ tí gbogbo yín mà sí bàbá Èkìtì.
0: Bàbá Èkìtì látún bàbá Èkìtì ló sì onírúurú àwọn sẹ́tọ́lọ́run ọba ti tọwọ́ yín ṣe nípa lílo ewé àtegbò bàbá bó lorúkọ yẹn ṣe jẹ́ o bàbá Èkìtì ṣé ọmọ Èkìtì ni yín ni tán fi ń pè ní bàbá Èkìtì àbẹ́yìn lẹ bí gbogbo ẹni tó wà lẹ́kìtì.
2: Àwọn akọ́la bí gbogbo ẹni tó wà lẹ́kìtì ṣùgbọ́n ọmọ Èkìtì ẹ mọ̀ pé okùn ò ní gùn kó mọ̀ níbi tó ti fà wá ibi tí ìran tiwa ti wá nìyẹn
0: Èkìtì ni ìdí nìyí tán fi ń pè ní
2: bàbá Èkìtì. Ẹyẹ méjì ò kì í jẹ́ di
0: ẹyẹ méjì ò kì í jẹ́ di
2: bẹ́ẹ̀ni
0: ẹ ṣe kò ní bàjẹ́ fún yín bàbá. Bàbá Bókìkì ṣe ń kàn káàkiri àgbáyé ẹyin bàbá Èkìtì ni o bàbá rẹ ni tó jẹ́ pé ó ní àìsílera alágọ̀ ara rẹ̀ wọ́n sàn sọ pé bàbá Èkìtì bàbá Èkìtì bàbá bó lẹ ṣe ń ṣe ọgbọ́n wo lẹ̀ ń dá sí.
2: Ẹ ṣe olóòtú olúwa ló ń ṣe o kì í ṣe mọ ènìyàn bẹ́ẹ̀ ni sà.
0: Bàbá bó lẹ ṣe bẹ̀rẹ̀ ṣe ìṣègùn yìí.
2: Ẹ ṣe olóòtú tí n bá fẹ́ sọ màá ní ìpele méjì ló pín sí. Àjogúnbá wà nbẹ.
0: Àjogúnbá wà nbẹ.
2: Àbẹ́ ni àjẹmógún wà nbẹ. Àjogúnbá ni wípé abanilé lọ́wọ́ àwọn bàbá wa tí wọ́n ń ṣe tábà náà sì fojú sí láti kékeré ni bíi ẹgbẹ́ egbò kẹ lọ sí ẹ lọ gún eléyìí ẹ lọ lọ eléyìí làwa náà fi mọ̀ kàlà fi mọ̀ méjì títí tó fi di bárakú. Ṣùgbọ́n níbi tí àjẹmógún bẹ̀ ni wípé akàwé kun yàtọ̀ sí normal circular education pé bóyá èèyàn ń lọ higher institution a tún lọ sí college of natural medicine tó wà ní kòfó àbáyọmí lẹkọọ láti lè ní ìmọ̀ kún ìmọ̀ nípa iṣẹ́ ìdí tí bàbá Èkìtì fi yàtọ̀ díẹ̀
0: ni. Bàbá Èkìtì fi yàtọ̀
2: bẹ́ẹ̀ni
0: inú mi dùn níbi tẹ́ ẹ fà á lọ yìí èmi náà ti ní wọ́n bí lè rè béèrè lórí ẹ̀ wọ́n jẹ́ kóyẹ wà wípé láwọn universities wà pé wọ́n ti ń kọ́ ìmọ̀ ìjìnlẹ̀ nípa lílo ewé àtegbò bẹ́ẹ̀ni àbí bẹ́ẹ̀ kọ́.
2: Bẹ́ẹ̀ni ó tiẹ̀ tayọ pé wọ́n ń kọ nìkan àwọn ọmọ míì gan tí wọ́n bá ṣetán ní school wọn á ní kán lọ ṣe research nípa ewé kan nípa egbò kan irú wọn náà máa ń padà wá sọ̀dọ̀ wa pé wọ́n fẹ́ research wọ́n fẹ́ torí òun ni wọ́n fẹ́ fi ṣe project tí wọ́n fẹ́ submit.
0: Bàbá kí ni ìyàtọ̀ tó wà láàrin practical àti theory aspect lórí ìlò ewé àtegbò torí ẹ̀yìn practical láìsí ẹni báyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń rí ìdáǹdè.
2: Ẹ ṣe olóòtú ṣe mọ̀ pé practical ó rọ̀ mọ́ nǹkan àfojúrí ṣe mọ̀ pé nípa practical yìí ó jẹ́ nǹkan tó fojúrí tó farahàn gẹ́gẹ́ bí ẹni tó bá ní skin problem ẹlòmíì báyìí tó bá ṣe gbogbo ara kò lè ṣí ara lẹ̀ torí pé bí àwọ̀ ara ẹ̀ ṣe rí ẹlòmíì ó dàbí pé ó wọ ọ̀rá sínú ara ni so àwọn practical tó jẹ́ pé ó fojú hàn nìyẹn ṣùgbọ́n ìgbà tẹ́niyẹn bá wá tá a bá fún lóògùn orí para wà òkè ṣe ti rí i pé ó ti fi hàn wípé oògùn tó lò ó ba lára mu. Nígbà tí ènìyàn bá ní àìsàn kan tàbí míì tó bá dé nígbà tí a bá ní òkè báyìí nìkan tí wà á lò lélẹ̀ tó sì lò tó rí bẹ́ẹ̀ ìyẹn ni practical aspect òun náà ti rí i pé kinní tó ń lò yìí ó mú ìlera bá ara òun.
0: Táwọn èèyàn bá fẹ́ pè yín ẹ bá ń ju nọ́mbà yín fún ọmọ nàìjíríà.
2: Nọ́mbà tí ẹ lè pè mí sí ni
3: 08155787027 08155787027. 78 7027 08155 787027.
2: Gbogbo ẹni tó bá ń gbọ́ wa ní Àkúrẹ́ àti agbègbè ẹ máa bọ̀ ní Ade Super Hotel along Oyemekun Road after Ilesha Garage. Ibẹ̀ la wà ní Àkúrẹ́, ibi tẹ́ ti máa rí bàbá Èkìtì nìyẹn. Then gbogbo ẹni tó bá ń gbọ́ wa ní Ondo àti agbègbè a wà ní House 8 Road 7 Pele Ondo City.
4: Gbogbo ẹni tó bá ń gbọ́ wa ní Òkìtì púpà àti agbègbè ẹ̀ ká máa bọ̀ ní Maryland Hotel. Ibẹ̀ ni ọ́fíìsì wa wà.
5: Ibẹ̀ lọ́fíìsì yín wà.
4: Bẹ́ẹ̀ni gbogbo ẹni tó bá ń gbọ́ wa ní Ọ̀rẹ́ àti agbègbè ẹ̀ wọ́n lè kàn sí wa ní Mandarin Resort ní òpópónà Òkìtì púpà Road ní ìdojúkọ Mega School ní Ọ̀rẹ́. Ibẹ̀ ni ọ́fíìsì wa wà. Màá tún pe nọ́mbà yẹn lẹ́ẹ̀kan
3: sí 08155 787027 08155 787027 08155 787027.
5: Bàbá kó tó di pé n ó tẹ̀síwájú, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló jẹ́ wípé wọ́n ti ń lo ewé àtegbò tẹ́lẹ̀tẹ́lẹ̀ lómìnà ní mo lò ó kò ṣiṣẹ́, kí ló lè fà á?
4: Ẹ ṣe olóòtú ṣẹ́rí tí a bá ní ká wò ó níbi ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí, àwọn oríṣiríṣi nǹkan ló ń fà á ló lè fa kí ènìyàn ó máa lo oògùn yàtọ̀ sí pé ewé àtegbò even conventional drugs tó jẹ́ pé ó lè fa. Ṣùgbọ́n torí àkókò wa lórí ètò màá fẹnubà díẹ̀ díẹ̀ díẹ̀. Nǹkan àkọ́kọ́ ni wípé ọ̀tọ̀ ni kéèyàn ó ní ìmọ̀ nípa oògùn pé egbògi báyìí ó lè worú àìsàn báyìí. Ọ̀tọ̀ wá ni pé kéèyàn ó tún ní ìmọ̀ nípa àìsàn tí egbògi yẹn ń wò. Ìkan méjì ni tí èèyàn bá ní ìmọ̀ nípa oògùn yẹn nìkan tí ò ní ìmọ̀ nípa àìsàn, tẹ́ bá ń fún ẹni tí irú àìsàn yẹn ń ṣe tó ń lò ó, á dàbí pé ó fẹ́ lọ àìsàn yìí, ó tún fẹ́ padà wá, ó fẹ́ lọ, á wá wà lójú kan bẹ́ẹ̀. Ìkan nìyẹn. Àwọn àìsàn kan wà tó jẹ́ wípé communicable disease, àwọn kan wà tó jẹ́ pé non communicable disease. Àwọn non communicable disease yẹn máa ń wá láti ibi oúnjẹ tá a máa ń jẹ. So tó bá jẹ́ pé irú àìsàn bẹ́ẹ̀ ni tí a wá ń tọ́jú ẹ̀ bóyá yálà rheumatism ni arthritis ni tó jẹ́ pé kò wà communicable tí èèyàn wá ń lo oògùn fún irú àìsàn yẹn, ó yẹ kí ẹni tó bá ń fún yàn ní oògùn fún irú àìsàn yẹn kó lè sọ fún wí pé nǹkan báyìí má jẹ́, nǹkan báyìí má jẹ́, nǹkan. Ṣùgbọ́n tí ò bá wá mọ nǹkan tẹ́niyàn ò ní jẹ tó kàn gbójúlé oògùn nìkan á wá di pé o àbíkú ó fẹ́ sọ lóògùn dèké. Nǹkan nìyẹn. Ṣé rí èkejì ni wípé ìgbà míì ó lè má jẹ́ pé problem láti ọ̀dọ̀ ẹni tó ń fún ẹni yẹn lóògùn. Àwọn gangan aláìsàn yẹn ó lè má jẹ́ ẹni tó lóòótọ́, ó lè má sòótọ́ nípa nǹkan tó ń ṣe. Bẹ́ẹ̀ ni sà. So àwọn míì tó tún máa ń fa tí èèyàn máa ń lòògùn tó máa ń lòògùn tó jẹ́ wípé kò ní sí result specifically ni wípé ṣé máa ń sìn wọ́n ní ọbẹ̀ tó dùn owó ló pa bí Yorùbá ṣe sọ nìyẹn. Ṣé wá rí bóyá ẹni tó wá tó máa wípé irú nǹkan tó ń da òun láàmú yìí, fún àpẹẹrẹ wọ́n máa ra àdín, wọ́n máa ra oyin, wọ́n máa rọsàn wẹ́wẹ́, ó níye tó jẹ́ lọ́jà tẹ bá fẹ́ lọ rà. Ok, ẹ wá ti sọ fẹ́ nìyẹn pé ẹgbẹ̀rún mẹ́ta ni ó máa ná ẹ̀ o, nígbà tá a máa ra àdí tá a máa ra gbogbo ẹ̀, òun wá fọkàn sí ẹgbẹ̀rún kan. Ṣé mọ̀ wípé dájú ṣáká ẹni yẹn gan náà kò lóòótọ́ pẹ̀lú ara ẹ̀ pẹ̀lú àìsàn tó ń dà á láàmú. So oríṣiríṣi nǹkan ló ń fà á. Ẹlòmíì náà tán bá ní kó má jelé kó má jelé, nígbà tí ẹni tó fún lóògùn bá ti sí ńbẹ̀ gbogbo ẹ̀ lábẹ̀rẹ̀ sí máa jẹ lásán wà.
5: Ẹ ṣé bàbá, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ wípé èmi fúnra mi mo ti mọ̀ ń gbọ́ tẹ̀wé àtegbò lọ́tùn-ún lọ́sì mẹ́lẹ̀ bá máa sọ á ní ẹgbẹ́ àìṣedédé yín wá, rítọ̀n bá máa sọ ẹgbẹ́ àìsàn yín wá, oríṣiríṣi gbogbo wọn ló pọ̀ níta. Ẹ̀rọ a máa ti ẹ̀bà mí láti gbé anybody anyhow wá sórí afẹ́fẹ́ báyìí, ṣùgbọ́n torí bá a ṣe ń gbórúkọ yín àti báwọn èèyàn ṣe ń sọ̀rọ̀ tán ń jẹ́rìí nípa yín la ṣe gbé yín wá. Kí ló ṣẹlẹ̀ nípa pé àwọn oníṣègùn ìbílẹ̀ tán wá ń pọ̀ sí?
4: Ẹ ṣe olóòtú, ṣé rí kò sí nǹkan tó burú níbẹ̀ o. Torí wípé tí ẹni tí ò bá kọ́ṣẹ́ carpenter ẹ lè rí kó lóde lọ sí ṣọ́ọ̀bù kó sọ pé òun fẹ́ máa ṣe carpentry, ẹni tí ò bá dẹ̀ kọ́ṣẹ́ tailor bákan náà kò lè déédé lọ sí ṣọ́ọ̀bù pé òun fẹ́ máa ṣe iṣẹ́ tailor, bákan náà ni ẹni tí ò bá kọ́ṣẹ́ mẹkáníìkì ẹ lè rí wípé kó déédé sí ṣọ́ọ̀bù pé òun fẹ́ máa ṣe mẹkáníìkì. So gbogbo àwọn èèyàn tí ẹni tó jáde tẹ ẹ ń gbọ́ lọ́tún tẹ ń gbọ́ lọ́sì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ yìí, torí pé wọ́n ní ìmọ̀ nípa ẹ̀ ni, kì í ṣe pé bóyá àfojúdi àbí àsáwọ̀ àbí wọ́n kàn déédé gbégbá ẹ̀, ìmọ̀ kan wà nípa ẹ̀ tí wọ́n ní ni. Àti pé tẹ bá wo gbogbo oníṣègùn ìbílẹ̀ to wa lorilede ba se nsoro lowo yi won o ti to iye ti university kan produce ni eyi e ni department tabi faculty kan so ko kankan o mu o da be iyen ni iyen fi han wi pe awon eniyan pada si orisun
5: ni si orisun
4: be ni aye le ma gba wa ni ta ba lo nu iwe mima ari awon won na tu quotations te je pe o point tori pe ewe atebo yi
5: o da
4: ni ni lo be ni sa
5: be ni baba kini ti yin fi yato ninu gbogbo awon to mo ti fun tedo ewe atego
4: e se olotu se re gege bi mo se so lekan yato si pe ajogun e nile atun ko eko kun se ri lara awon eko ta ko oni awon impartation that is oni awon ima to fun wa nipa aisan nipa ewe atego se ri eyan oni dodo ti wa ka dede ma kogun fun a ma ko sayewo fun ka le ma iroyin kan to fa elomi gan o le ma je pe ogun loro e need o le je pe ko kan ni time ati simi ni ko kan le je pe majele na ni ara won fi ma wa okay iyen lo be se wa ri ni some of the Africa country ani awon affiliated that is awon olubasepo ti won awon na nse ise abai to je pe a ma consult to je pe lawon igba mi ti a ba ri awon nkan mi ta le ba won so to ba je kan send awon nkan mi si wa boya ni yala iwe kan ti won ri lohun ti o si nbi ni abi formation ta ba n so pe formation apapo nkan ti eyan le lo fun aisan kan so gbogbo awon wonyen ni o je ki our stand out o je ki ti baba ekiti ko yato so a ni dede fun yan ni ogun laije pa asayewo fun de atun lawon ti atun foro lo kin se imawa nikan atun lawon ta jo to je pe even outside Nigeria even within Nigeria to je pe atun jo un ko debate lori issue ti yaba ni lowo
5: to baba mo ki yin eku atotonu late kan opopolopo omo Nigeria na na tin gbo wa bayi a le wa nile aye nbi keyin o mo ni orisidisi awon idojuko tawon eyan ba fe pe yin e ba nju number yin fun omo Nigeria
4: se olotu
3: 08155787027 08155787027 08155787027 gbogbo eni to ba n gbo wa ni Akure ati agbegbe e ma bo ni Ade Super Hotel along Oyemekun Road after Ilesha Garage ibe la wa ni Akure bi te ti ma ri baba Ekiti niyan then gbogbo eni to ba n gbo wa ni Ondo ati agbegbe a wa ni House 8 Road 7 Pele Ondo City
4: gbogbo eni to ba n gbo wa ni Okiti Pupa ati agbegbe

0: 7027027.
1: Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan táwọn sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, mo ti bí ń lèrè lẹ́ẹ̀kan kí ló ń fa ìdákọ́lẹ̀ ẹ̀ sì ti dá wa lóhùn. Bàbá, ǹjẹ́ ní o lè wá látinú ẹ̀mí tá ń pè ní spiritual problem? Kí ni ìgbàgbọ́ yín gan nípa ẹni tí ń kọ́ spiritual problem?
2: Ẹ ṣe olóòtú, ọjọ́ ti pẹ́ díẹ̀, wọn gẹ́gẹ́ bí Yorùbá ṣe máa ń sọ, wọ́n ní ọjọ́ àbókí ti pẹ́ ní sábó. Nínú ìṣègùn ìbílẹ̀ yìí a ti rìn díẹ̀. Èmi ò ní sọ fún yín lórí ètò bá ṣe ń sọ àti bí wọn èèyàn ṣe ń gbọ́ wa pé kò sí spiritual problem. Ó wà. Bọ̀ kínní kan tí mo mà ní tí mo fẹ́ jẹ́ kó dá àwọn èèyàn wa lójú bá ṣe ń gbọ́ wa lórí ètò ni wípé gbogbo nǹkan lágbára Ọlọ́run kápá. There are spiritual oriented disease. Tó jẹ́ pé wọ́n á fi ṣe ẹnìyẹn kó lè máa náwó sí, but agbára Ọlọ́run kápá gbogbo nǹkan.
1: Agbára Ọlọ́run ká.
2: Bẹ́ẹ̀ni.
1: Ó dáa. Adúpẹ́ lọ́pọ̀lọpọ̀. Bàbá Èkìtì lẹ ti ń gbòn lórí afẹ́fẹ́ látẹ̀ẹ̀kan nípa orí ọ̀fẹ́ Ọlọ́run. Mo wá bàbá kan, mo gbé wọn wá sórí ètò lẹ́ni. Bàbá, infertility, báwo nìyẹn ṣe jẹ́?
2: That is àìrọ́mọbí. Ṣé olóòtú
1: ẹ mọ bínú ẹmọ ọtọ ní kọkùnrin ọmọ lè takútú ọtọ ní kó takútú ọmọ lè di ọmọ.
2: Bẹ́ẹ̀ni, ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ṣé rí infertility yẹn ni inability of couple to have a child after a voluntary affairs between them for period of a year or more. Tí wọ́n ò dẹ̀ lo any contraceptives tó jẹ́ pé ó lè dá oyún dúró. Tó bá ti wá rí bẹ̀ tẹ́ pé láàrin ọdún kan ẹjọ́ wà papọ̀ ọkọ àti ìyàwó, ẹ rí pé ẹ dẹ̀ ń ṣe bí ó ṣe yẹ kẹ́ ẹ ṣe, ṣùgbọ́n kò soyún kò sọmọ, infertility nìyẹn. Ṣé wá rí olóòtú ó pín sí méjì. Primary infertility wà, secondary infertility wà. Bẹ́ẹ̀ni, ṣé rí primary yẹn ni pé wọ́n fẹ́ra ọdún kan, ọdún méjì, ọdún mẹ́ta, kò tí ì sọmọ. Primary nìyẹn. Secondary ni wípé wọ́n ti lọ́mọ kan àbí méjì, ìdádúró wá wà. Fún ọjọ́ gbọ́rọ̀. Ṣé rí ó tún wá pín níbi secondary yẹn, ó tún pín sóríṣi méjì bákan náà. Ẹ rí ìyàwó tó ti bímọ méjì síbì kan. A wá fẹ́ ọkùnrin míì. A wá di pé wọ́n wọ́mọ wọ́mọ títí wọn ò rọ́mọ. Ẹ rọ́kùnrin míì tó jẹ́ pé ó ti bímọ méjì tẹ́lẹ̀ kó tó pàdé obìnrin kan. A wá di pé ó pàdé obìnrin míì wọn. So gbogbo àwọn wọ̀nyí under infertility ni. So tó bá ti wá rí bẹ́ẹ̀, a máa ń rọ tọkọtìyàwó yẹn kan jọ jáde. Because when you talk of infertility pe or àìrọ́mọbí is 50-50 case. Ọkùnrin le responsible, obìnrin dia le responsible. So a good of peg here, because àwọn èèyàn sábà máa ń wo pé láti gbà tí ìyá yìí ti dé, láti gbà tí àǹtí yìí ti dé kò lóyún. No, ó lè jẹ́ wípé nǹkan ọmọkùnrin gan ni ò lágbára ló lẹ láti lè di ọmọ.
1: Bàbá ẹ tún máa ń pè nọ́mbà yín lẹ́ẹ̀kan sí.
2: Ẹ ṣe nọ́mbà tẹ lè pè wá sí 08 1 5 5 7 8 7 0 2 7 0 8 1 5 5 7 8 7 0 2 7 0 8 1 5 5 7 8 7 0 2 7.
1: Bàbá, ẹ jẹ́ kí n béèrè kankan nípa infertility yìí. Ẹ sọ lẹ́ẹ̀kan, ẹ láwọn kan wà tó jẹ́ pé yàtọ̀ sí àwọn tó ti gba bíi ìfètò sọmọ bíbí.
2: Bẹ́ẹ̀ni.
1: Tá a bá wá rẹ̀ tó gba fètò sọmọ bíbí, ṣùgbọ́n tó jẹ́ pé fètò sọmọ bíbí yẹn àkókò rẹ̀ ti kọjá, ó ti díù. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, òun ò ròyún ní fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. Ṣé a lè sọ wípé infertility ó ti wọlé láti bẹ̀?
2: Bẹ́ẹ̀ni. O possible torí tí over time yẹn bá expire, ó yẹ kí wọ́n ṣe normal kan ṣe bó ṣe yẹ kan ṣe, ṣùgbọ́n tí ó bá ti wá rí pé kò ṣe bó ṣe yẹ kó ṣe, a jẹ́ pé nǹkan kan ti wà ń bẹ̀ nìyẹn. Nǹkan kan ti wà ń bẹ̀.
1: Bàbá, kí ló wá ń fa infertility yìí gangan?
2: Ẹ ṣe olóòtú, àwọn nǹkan tó ń fà á pọ̀, ṣùgbọ́n kákan mẹ́nuba díẹ̀ torí àkókò wa lórí ètò. Ṣé rí tí obìnrin bá ní fibroid, eléyìí tí Yorùbá ń pè ní oyún ìjú, ó lè jẹ́ kí irú obìnrin bẹ́ẹ̀ kó má lè lóyún, kó má lè bímọ. Kí náà ń pè ní fibroid yẹn ni pé a rí pé ikùn ń wú, kí obìnrin má rọmọ bí, or kó máa kinní yẹn máa yí kiri inú ẹ̀. So ìyẹn nìyẹn. Then bákan náà obìnrin tó bá ní infection, tó jẹ́ pé one of the bacterial infection tó ti pẹ́ lára, a discover wípé tó bá ní àjọṣepọ̀ pẹ̀lú ọkọ ẹ̀ kò ní di oyún. Ṣùgbọ́n ìyẹn wà contagious. Tó bá ti ṣe obìnrin yẹn, ó máa ṣe ọkùnrin yẹn náà. So ìyẹn lọ bẹ́ẹ̀. Mo ti sọ lẹ́ẹ̀kan tí nǹkan ọmọkùnrin yẹn náà tó bá lẹ, tó jẹ́ pé ó lẹ lé tí olóyìnbó ń sọ pé wà watery, a rí pé kò ní lè dọmọ. So ó tún yàtọ̀ sí yẹn sà, ṣé rí tí obìnrin bá ní ẹ̀dà, ẹ̀dà yẹn wá póríṣi méjì, tó jẹ́ pé tó bá ìkíní tó bá ní àjọṣepọ̀ pẹ̀lú ọkọ ẹ̀ tó bá dìde, a rí pé gbogbo àwọn nǹkan tó yẹ kó dúró sínú kó dọmọ, gbogbo àwa lẹ̀. Irú obìnrin bẹ́ẹ̀ kò lè bímọ, kò lè lóyún. Or tó bá rí pé ordinarily ó kàn rí pé nǹkan funfun funfun jáde lójú ara as a result of infection yẹn, kò á difficult fún obìnrin bẹ́ẹ̀ láti lè lóyún. So many many things ni a wá rí pé inú ń kùn, inú ń gbóná. So ngbà tó bá yẹ kí nǹkan wá kò ní wá, tó bá wá a change date, tó bá wá kọ́lọ̀ tó máa mú wá kò ní da, or ìbá wá a máa wá bí ìgbà tá a bá po ògì a máa dì, a máa dì. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ó lè jẹ́ kí obìnrin ó wà ní ipò àìrọ́mọbí.
1: baba ki lo mo nfa to ja yi pe elomiran yo lo ogun ibile bayi fun awon orisiri sugbon sibe sibe leyin ojo die igba die aisan yan tun wa nibe ki lo le fa
2: e se olotu seri to ba je pe o ni se pelu infection mo ti kokko so saaju fun boye boye awon tan se join wa lori eto se to ba je pe bacterial infection ni for instance seri teni e ba lo ogun to pa living organism then awon bacteria awon eyin ti bacteria yen le ogudo take measures lati take care won so ti o ba je o dabi igba te yan ba ni fish pond ni to ba da gamaline eja yen le ku but later to ba keep omi yen wa tun discover pe awon eja tun bere si se yo ninu e so awon procedure ni procedure o ye tayo pe kakan logun nikan mo so saju lekan ti eyan ba logun o ma lawon measures to ye ke eyan o keep in place de o ma lawon steps to ye ke eyan o tun gbe tele ogun yen ti o ma fi sise papo ta fun wa ni good result
1: adupe o gbogbo omo Nigeria baba Ekiti le ngba lori eto yi baba ege nbere bere yi ka lawon eyan tori ki se ilu bini kan na tin gbo wa lowo lowo bayi won gbo wa lori gun merin agbaye bawo na o se rin ona won na gba ti won fi kan yin lara gan
2: o nkan to kere pupo ni ki won pe wa ni ori number ti a fi sita 081 55 78 7027 081 55 78 7027 081 55 78 7027
1: Baba se number yi se o valid
2: nipa
1: gbogbo
2: ben
1: ko si gba tan pe yi be ni gbe
2: ben
1: eyin fun ra yin na le
2: fura number to dodo temi gangan ni
1: yen o de eyan mo Nigeria mo fa wo so ya fun yin pe te ba ti pe number yi yo wole e ba mi pe le kan si
2: 081 55 78 7027 081 55 78 7027 081 55 78 7027
1: E ba mi daruko yin lekan sun gbogbo
2: gbaju gbaju ani segun ibile awon ilu ma ka ta awon eyan ti ma ni baba Ekiti eye meji o kin je die
1: eye meji o kin je die baba Ekiti o de ba mi ki gbogbo omo Nigeria
2: to ni bi ki bi te ti lanfani lati gbadun eto wa adupe lowo yin o lagbara olohun olohun ni fa isan se yin gbogbo number ta ti visitor ta ba ni ibere kan abi meji te fe bere te ba de ni imaran te fe je ka gba yin e pe number ta visitor a ma da yin lohun e se o a tun ma rira
1: to oluseya safe baba yo ba loruko temi mo ki gbogbo yin o eti te fi ngba wa oni di ni agbara olorun e ni lugbadi aisan eyin pe baba Ekiti lori gbogbo bo ba se nlo gbogbo e patapata olorun oba mi ni o si gba asakoso ko ni baje fun yin o igba miran latun mo pade nje ni loruko gbogbo awon alase ikanni ta wa yi ni emi oluseye asafe ti gbogbo eyan pe ni alasafe baba yo ba nkin yin wipe o dojo mi ojo re o da bo

0: yìí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
1: Ètò ìgbéyàwó láyé.
2: Ẹ jọ̀wọ́, ẹ dúró ná jàre.
3: Kí ló ṣẹlẹ̀?
2: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìlé wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
0: Ní tòótọ́.
2: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
0: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
3: Èwo ló tún jẹ́ CDK báyìí?
0: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
0: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
2: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
0: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
4: Ẹ pè CDK sórí 0707-454-3005.
3: CDK, sanwó díẹ̀díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.
5: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà ṣe kan sùn lọ ni.
6: Abà aṣọ òkú ti ìbọn ni nípa 24/7 Abà Mixo. Kọ̀rọ̀jọ́ gbọ̀ngàn ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abà Mixo kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlú rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 Abà Mixo láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 0916062 6253 0916062 6253. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abà Mixo. Gbogbo ìgbà ìjàwá ìjà òsì always guide me.
7: Padà má lọ síbẹ̀ yẹn o. Marketing Office Àdàbẹ́ FM ni wọ́n wá. Number one lawa ilé gogoro tó wà lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station, Ọba Adéṣidà Road nílùú Àkúrẹ́. O dẹ̀ tún lè pe marketing manager sórí 0803-041-4344. Ronke sórí 0703-529-5755. Tàbí Grace sórí 0803-247-4686. Ibẹ̀ gangan ló wà yẹn.

0: Marupi Nadaleka.
1: Yes, sir.
0: Mogbo won Oluwa Jehova.
1: Yes, yes, yes.
0: Mo fe wole to iya lawo yi lo. Iya lawo yi. Mo fe wole to lo.
1: Yes.
0: Mama eli ka parubi niya. Mama. Mama. E wo bi. Ojo Monday. Lomo yin sese kekere kan. Ti iya yen daseria fun ni ojo Tuesday. Ti oro yen de down la romo yin lojo Wednesday. Mo bi Olorun lere. Kini ese to mo kekere yo ba se. Mama se bi beji ni. Idowu lomo yin. Mai kadaya nasa. Mama. Gbogbo ìjọ Ọlọ́run ti bá sọ ẹ̀ṣẹ̀ tí mo rí tọmọ iṣẹ́ lọ́jọ́ Monday. Gbogbo yín máa gbé mọ̀mọ́ ìṣẹ́pẹ̀. Gbogbo yín máa gbé ìyá ìṣẹ́pẹ̀. Àtálí kẹrúbì náà. Ayabadalu alẹ́kẹ́ bí arábànájà. Mo mọ sunkún mọ́. Ṣé ti gbọ́ mọ̀? Ẹ mọ sunkún mọ́. Nítorí pé ẹ̀ṣẹ̀ tó mọ yín ṣẹ̀ kò tó nǹkan tó yẹ kí ìyá ìṣẹ́ fún. Inú ń bí mi nínú ẹ̀mí ń gbà mo rí ẹ̀ṣẹ̀ yẹn. Ní ọjọ́ Monday, ó mú igi dání, ó dẹ̀ gbá adìyẹ lẹ́sẹ̀. Ní ọjọ́ Monday, bó ti fi igi yẹn gba lẹ́sẹ̀, ẹ̀sìn adìyẹ yẹn kan.
2: Bẹ́ẹ̀ni sà.
0: Èèyàn kan ẹlẹ́dìyẹ lẹ́sẹ̀.
3: Somebody break the legs of your fowl.
0: Mama.
2: Mo bẹ́ẹ̀.
0: Ẹ?
2: Mo bẹ́ẹ̀.
0: Ẹ bẹ́ẹ̀. Ẹ lọ bẹ.
2: Mo lọ bẹ, wọn wá pè mí nínú ilé. Pé kí wá wo ń tọmọ mi ṣe fẹ́ dìyẹ. O dẹ̀ lọ bẹ, mo lọ bẹ.
0: Ẹ lọ bẹ. Nítorí adìyẹ. Ẹ dẹ̀ dá ògùn ọmọ ọlọ́mọ dúró.
3: And they stagnate the glory of that child.
0: Ẹ dẹ̀ ń jẹ́ kó ọmọ ọlọ́mọ mọ̀ fẹsẹ̀ wọ́.
3: And you make him to walk crippled.
4: Àṣẹ ọjọ́ ìbí ni.
5: Oh yes sir.
4: Hey.
5: Kábíyèsí o.
4: Mo gbọ́ wọlúwo.
5: Oh yes sir.
4: Ìbọn lọ ti gbọ́ wọ̀lì.
5: Ó jẹ́ máa bọ̀.
4: Hello.
5: Hi sir.
4: Oh yes sir.
5: Kábíyèsí o.
4: Ọrẹ ọjọ́ ìbí.
5: Ọrẹ ọjọ́ ìbí wòlíì.
4: Olúwa ní ẹ̀yìn kan ti sẹ́ni.
5: Ẹ o.
4: Ṣùgbọ́n mo gbọ́ kankan.
5: Oh yes sir.
4: Àṣẹ tó ti ẹnu mi jáde lẹ́nu.
5: Kábíyèsí o.
4: Bàbá mi wí pé.
5: Oh yes sir.
4: Ẹ jẹ́ kí wọ́n rú ẹ bọ.
5: Yes sir.
4: Àtinúwá.
5: Kábíyèsí o.
4: Wí pé wòlíì.
5: Ọba àtinúwá.
4: Èmi lọ́jọ́ ìbí yín gẹ́gẹ́gẹ́.
5: Èmi ò bẹ́ẹ̀ ni o.
4: Mo ti san ọrẹ kan.
5: Oh yes sir.
4: Ṣùgbọ́n.
5: Ẹ o.
4: Èmi tó jẹ́ ọjọ́ ìbí yín.
5: Jẹ́ ọjọ́ ìyá jẹ́ ọjọ́ ìbí.
4: Mo wọnú ọjọ́ tá a bí yín.
5: Kábíyèsí o.
4: Sí orí pápá.
5: Ó wọnú májàmú náà lọ.
4: Ìsọjí bàbá ọ̀bádà rẹ̀.
5: Oh yes sir.
4: Ní kò sẹ́hun tì.
5: Kábíyèsí o.
4: Ọmọ wọnú àyájọ́ yẹn lọ.
5: Ẹ o.
4: Mo fi wọnú ẹ̀dìdì lọ. Mo fi tọrọ àánú. Àánú àbí wẹ́rẹ́.
5: Kábíyèsí o.
4: Ti mú ní bí àrà rere wẹ́rẹ́. Ṣọgbọ́n tí mo wí.
5: Àánú àbí àrà rere wẹ́rẹ́. Kábíyèsí Ọlọ́run.
4: Àánú àbí àrà rere wẹ́rẹ́.
5: Kábíyèsí Ọlọ́run.
4: Ẹyọ.
5: Ó yẹ sà.
4: Tó fi bí ibi gíga inú rẹ wẹ́rẹ́.
5: Ẹ o.
4: Wà á ní mo wọnú rẹ lọ.
5: Ní wọnú rẹ lọ.
4: Àánú àbí wẹ́rẹ́.
5: Àánú àbí wẹ́rẹ́.
4: Tí mú ní bí ibi gíga ní wẹ́rẹ́.
5: Tí mú ní bí ibi gíga ní wẹ́rẹ́.
4: Tí mú ní bí àánú ní wẹ́rẹ́. Lásán.
5: Ogúdọ̀ lọ lásán.
4: Lẹ́ṣẹ̀ gbọ́ orú ẹbọ yẹn.
5: Yes sir.
4: Olúwa wípé.
5: Bẹ́ẹ̀ni o.
4: Orú ẹbọ kan.
5: O jẹ́ lọ ṣẹ́ o.
4: Ẹni ni sà.
5: Ẹni ni o.
4: Ìyá mi.
5: Yes sir.
4: Mo mọ̀ pé o ti ṣẹ̀kan.
5: Bó ṣe ń gbọ̀ yìí.
4: Ṣùgbọ́n.
5: Yes sir.
4: Kí ilé ò tó ṣú.
5: Ẹ o.
4: Ọjọ́ kẹtàlá.
5: Kábíyèsí o.
4: Oṣù kẹjẹ.
5: Oh yes sir.
4: Ẹ sà.
5: Oh yes sir.
4: Mi ò mọ̀ kú mọ̀.
5: Ẹ o.
4: Lẹ́mi tán ni mo máa kú.
5: Kábíyèsí o.
4: Mi ò mọ̀ kú mọ̀. Ilé bàbá mi. Ológun ọmọkùnrin. Wọn kì í dàgbà mẹ́. Mo máa ń kú ní wẹ́rẹ́. Èwe náà máa ń kú. Èmi ò mọ̀ kú. Ọmọ òní kú mẹ́ lọ́wọ́. Wọ́n ti wù kó o pẹ́ láyé tó. Ọmọ òní kú lọ́wọ́ rẹ̀. Gbogbo etí tó gbọ́.
5: Gbogbo èèyàn tó gbọ́.
4: Ní àgbáyé.
5: Níbi tó bá ti gbọ́.
4: GTV. 05 2 5 2 8 2 8 7 5 1 8 1 8 GTV 05 2 5 2 5 2 8 7 5 7 5 1 8 1 8 Tó máa ti ṣe. Sẹ́ndì orúkọ ẹ o. A máa mẹ́sù ọ̀ pé a dá àwọn orúkọ yẹn. Àwọn orúkọ tó bá ti wọlé. A máa dá orúkọ yẹn ní ọjọ́ birthday. Yóò sì dára fún ẹ. Nọ́mbà tẹ máa sẹ́ndì ẹ sí.
6: Nọ́mbà yìí sẹ́ndì 2.
4: O ti ní lọ́wọ́.
6: Wọ́n á bí tọ́lẹ́dì.
4: Wọ́n máa bẹ̀rẹ̀ sí ni pé nọ́mbà.

0: 0800 990 0993
1: bọ́jọ́ ìbí wòlíì
0: tó
1: o bá ti rú tiẹ̀ ẹ̀kọ́rúkọ yìí ẹ̀sẹ̀ndì ẹ̀sìn mẹ́sẹ̀ ìyá kẹ́ ń sọ pé ẹ wo ẹ̀fín mi lẹ̀ ṣùgbẹ́ wà á kọjú ẹ̀ nílẹ̀
2: kábíyèsí o
1: o ti ń lé irọ́ tipẹ́ ìyá pàdé ọ̀tọ́ lọ́jọ́ kẹ́
2: lọ́tọ́ ṣoṣo lẹ̀
1: ó bọ̀ ń wù kí irọ́ lọ fógun ọdún kí o irọ́ lọ fún ẹgbẹ̀rún ọdún ọjọ́ kan lò tó
2: ọba
1: mẹ́mẹ́
2: mi
1: sọ pé tí mò ń sọ òótọ́ ni
2: o
1: mi sọ pé tó o bá ṣe lẹ́nu pé wàrà àánú kan gbà lẹ́nu ṣùgbọ́n mo mọ ọlọ́run mi ó máa ń fún àwọn èèyàn ní nkankan lọ́jọ́ bẹ́ẹ̀dẹ̀
2: mi
1: ọjọ́ ìbí mi gẹ́gẹ́ ọjọ́ bẹ́ẹ̀dẹ̀ mi ó máa ń fún àwọn èèyàn ní nkankan ẹ wo ọdún mẹ́ta sẹ́yìn ẹ wo àwọn tó fún ní ire ńlá mò ń jẹ àǹfààní wọn dọ̀la ẹ wo ọdún méjì sẹ́yìn àwọn tó fún ẹ wo àánú ńlá ní ọdún méjì sẹ́yìn ṣebú ni ti dogu ọmọ ọdún márùn-ún àmì ọmọ ọdún méjìlá wọn yà láàrọ fún odidi ọdún márùn-ún ó gbá bọ́ọ̀lù ìyá ọ̀ṣun ni o àmì ìyá ọ̀ṣun olúwẹ̀dìyẹ ìyá ọ̀ṣun wọn dẹ̀ kan lẹ́sẹ̀ wọn yà láàrọ fún odidi ọdún márùn-ún ọmọ yẹn ń fà yà ń fà ó fi ẹnu gbé oúnjẹ lórí tábìlì
2: ọrin
1: mo mọ̀ pé ò ní gbàgbọ́ nítorí pé o mọ̀ pé ọlọ́run wà gbogbo nǹkan nàláì nàláì ẹ sà ṣé kò sí tọ́lọ̀ ò lè ṣe mọ́ ni agbára wà bíi ti gbàdùn àdàbí tí n bá dalẹ̀ má jẹ̀mú olúwa tí n bá ti dalẹ̀ má jẹ̀mú rẹ olúwa òní ni kò pa mí ọjọ́ ìbí mi ni kí n ráyé mọ ọjọ́ ìbí mi ni kí n ráyé mọ ọjọ́ ìbí mi ni kí n jáde láyé ṣùgbọ́n tí mi ò bá dalẹ̀ má jẹ̀mú rẹ àwọn tó ló fẹ́ sàánú nínú ọjọ́ ìbí mi lẹ́nu ó yá bá sàánú wa àwọn tó fẹ́ gbé ẹ̀bùn ńlá fún àwọn tó fẹ́ fún ní mọ́tò àwọn tó fẹ́ fún ní fisa àwọn tó fẹ́ fún lọ́mọ àwọn tó fẹ́ fún ní ìgbéyàwó àwọn tó fẹ́ fún ní ibi jíjà àwọn tó fẹ́ wò sàn àrọ tó fẹ́ wò sàn àfojú tó fẹ́ lajú mi ò mọ̀ àwọn tí mẹ nínú ìdè ọjọ́ pípẹ́ tó fẹ́ tú sílẹ̀ ní ọjọ́ ìbí mi yìí olúwa bá ń fún wọn tí n bá ti dalẹ̀ rẹ bá mi tú wọlé ẹ̀ló o dẹ̀rú ẹ̀ bọ̀
2: yìí
1: lọ ṣe wọ́n fún yín lákàlẹ̀ mọ́ gbogbo etí tó gbọ́
2: gbogbo èèyàn tó gbọ́
1: ní àgbáyé
2: ibi tó bá ti ń gbọ́
1: gtb 0525258 tó o bá ti ṣe sẹ́ẹ̀dì orúkọ ẹ o a máa mẹ́sù ọ̀ pé a dá àwọn orúkọ yẹn àwọn orúkọ tó bá ti wọlé a máa dá orúkọ yẹn ní ọjọ́ bẹ́tìdé yóò sì dára fún ẹ. Nọ́mbà tẹ máa sẹ́ẹ̀dì ẹ sí o ti ni lọ́wọ́ wọ́n máa bẹ̀rẹ̀ sí ni pé nọ́mbà yẹn 0800 990 0993 MTN number 0800 990 0993 ẹ̀bọ́jọ́ ìbí wòlíì tó o bá ti rú tiẹ̀ ẹ̀kọ́rúkọ yìí ẹ̀sẹ̀ndì ẹ̀sìn mẹ́sẹ̀ sẹ́ndì ẹ̀ bọ̀yẹ̀
2: ó jẹ́ lọ sẹ́ndì ẹ̀
1: kí n rí wípé o sẹ́ndì ẹ̀bọ̀ kan lọ́jọ́ tá a bí mi ilé ọjọ́ ìbí mi kó tó ṣú a máa ṣe bẹ́ẹ̀dẹ̀ títí wọ̀n ní tààtì
2: ni
1: torí wípé sẹ́ndì ti ń bọ̀ lálọ́ ṣe bẹ́ẹ̀dẹ̀ ní sẹ́ngun ọ̀tà sẹ́ngun ọ̀tà sẹ́ndì ti ń bọ̀ là ń bọ̀ lọ́dọ̀ yín sẹ́ndì tó tẹ̀lé
2: ó
1: ní ti lọ́rin
2: ilé
1: tó tẹ̀lé ní ti ọ̀fà. ase.
2: Oh yes sir.
1: Titi jule o fere yi.
2: Hallelujah.
1: Mo kene.
2: Oruko Jesu.
1: Anu de.
2: Amen.
1: 1300.
2: 1300 ni
1: o. Ore ma jemu.
2: Ore ma jemu re ni.
1: On the 13.
2: On the 13.
1: 1300.
2: Bene sir.
1: Mama.
2: O wo Oluwa ni.
1: Kwanyo ni ola.
2: Bene o.
1: Oni mo ti se tele. O ya ba ntu se.
2: Ba tu se ba yo.
1: Mo fe wo ma jemu.
2: Oh yes sir.
1: Mo fe wo bo ti gbagbo si.
2: Afiesi o.
1: Won ti o sele.
2: Yes Lord.
1: Iwo Olorun na mi si.
2: Amen.
1: Gbogbo ti to go. Send your request.
2: I'm a mess up, and now we're looking here. I want to go to Batty Waller. I'm a mad look on your job, Betty. You see that for
1: number them. I said yes,
3: you send it to
1: 14 in lower.
3: I have it already.
1: One my best. You need my number here.
3: Tacola's number
1: is 081 081 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991 0991
4: 0990 31 43 43.
2: Ẹ bọjọ́ ìbí wòlíì
4: tó
2: o bá ti rúùtì ẹ̀ ẹ̀kọ́rúkọ yìí
4: ẹsẹ̀
2: ni ẹ̀sìn mẹ́sẹ̀ ìpàdé ń lọ lọ́wọ́ lórí òkè Sioni Àrèmọ̀lẹ́kún aago
4: méje
2: àárọ̀ yìí máa bọ̀
4: wọ́n
2: gbàṣẹ sórí ó máa lágbára ní ìlú Lẹ́sà máa bọ̀
4: aago
2: méje
4: àárọ̀
2: 7-7 ó máa lágbára
4: God
2: bless you all.
4: Ọlọ́mọ àbúkọ wọ́n yóò
2: yóò dára fún ọ.
4: Iwọ́
2: gángá.
4: Lẹ́yìn.

0: ẹ̀yin ìjọba wa jọ ẹ torí ọlọ́run òkú èèyàn máa ń pọ̀ jù báyìí. Ẹkún pọ̀ jù, ẹkún pọ̀ jù. Ilé tó bá kàn ló mọ̀, ilé tó bá kàn ló mọ̀ o. Ìgbà tó kan Kwara ń jò nìyí tó wọlé wẹ́rẹ́ sẹ́rí òkú. Ní Èkìtì local government ní ìpínlẹ̀ Kwara.
1: Ṣé máa ń lọ mọ́? Ọmọ lọ.
0: Ó wọlé síbẹ̀, ó kò ń bẹ̀, ó lọ sí ìlú kan náà tá à ń pè ní.
1: Lọ́dẹ. Ọ̀pọ̀lọpọ̀.
0: Ó wọ ìlú kan tá à ń pè ní Koro. Koro yẹn ò jìnnà sẹ́rù kú, bàbá ń lọ sẹ́gbẹ̀.
1: Ọ̀pọ̀lọ wa.
0: Ọba Aládé ibẹ̀ náà ti ẹ̀ kọ́kọ́ pa. Retire Major General tiẹ̀ ni bàbá ọ̀hún.
1: Tó o já wá sí.
0: Retire Major General ó ní bàbá tí wọ́n pa ń bẹ̀.
1: Já wá sí kò fòṣì.
0: Bàbá tó ṣiṣẹ́ ogun fún ọdún bíi 30 years tó ti gba gbogbo ìràwọ̀ tán, ó sì wá jọba sórí àpèrè ìlú ẹ̀ pé kò mọ̀ tú lòun ṣe lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ní ìlú kan tá ń pè ní Koro. Àwọn sì wá bóyá àwọn ò rí bàbá ń pa nínú ilé torí àwọn sáàdì ibẹ̀ wọ́n máa ń sábà le díẹ̀. Wọ́n pa pápá wọn ò rí pa, wọ́n sì gbé bàbá kú ònílé, wọ́n gbé lọ sọ́nà inú igbó, wọ́n lọ rí pa kábíyèsí sẹ́yìn odi.
1: Ìwàmọ̀dé làwọ̀.
0: Ọ̀rọ̀ ń tèpò kú ò lérù kú, ó wọ ìsàpà.
1: Agbẹ́tó kalẹ̀ ó dọ́mọ rẹ.
0: Ìsàpà rúbà ó máa fò bẹ́ẹ̀ yẹ. Ẹ̀ní sọ pé bóo ni mo ṣe mọ gbogbo ìlú òun, ẹ̀yẹ mọ̀ wò ó ti yín, akọ̀ròyìn mọ̀ ni mí.
2: Iṣẹ́ kò pọ̀ ṣe ni.
0: Ó kò lérù kú, ó wọ ìlú kan tá à ń pè ní, ó wọ ìlú kan tá à ń pè ní Ìdọ̀fin.
1: Àkájẹ́ wọn gbá.
2: Iṣẹ́ kò pọ̀ ṣe ni.
1: Ó ṣe wọn mọ́re.
0: Ó kò ń dọ̀fin, ó wọ ìlú kan tá à ń pè ní Ìsánlúìsìn.
1: Adarí ètò níbi ayẹyẹ.
2: Iṣẹ́ kò pọ̀ ṣe.
0: Ẹ wàhálà sì ráàdì local government bíi mẹ́rin pọ̀.
1: Bámẹ́lódì àjàjà kátúgbó.
0: Láti Koro. Ó wọ ìrùkú, ó wọ ìsàpà, ó kò ń sàpà, ó wọ Ìdọ̀fin. Ìdọ̀fin òkè ẹ̀rọ local government ni. Àwọn ìlú mẹ́tẹ̀ẹ̀ta Koro ìrùkú Èkìtì local government ní Kwara State. Ó kò ń bẹ̀, ó wọ ìsìn local government, ìyẹn ní Ìsánlúìsìn. Ó wá tèpò kò nínú Ìsánlúìsìn. Ó wá lọ sí àwọn ọba ńlá. Ó ti dé ìfẹ́ lódò ìrẹ́pọ̀ nù báhun. Ó lọ sí ọba ńlá, bàbá ńlá lọ báhun òkè ọdẹ. Ó ti lé gbogbo ìlú bí mẹ́wàá kò lórí ilé.
1: Lábala lábala ni.
0: Àwọn aráabí wọ́n gba ti Koro ohun, wọ́n jáde sẹ́kìtì. Láti Èkìtì wọ́n wọ ẹ̀dá oníyọ̀, wọ́n páàkì èèyàn bíi 50 nínú ìlú ẹ̀dá. Wọ́n sì ń bèrè fún billions of naira.
1: Bọ́láwọn ọ̀rọ̀jà ká jẹ́ wọ̀ gba olọ.
0: Àwọn ará òbọ̀ ayé gúnlẹ̀ eré wọn pé tiwọn, wọ́n yá ní kọ́ àwọn ọmọ wọn mọ́ lọ sùkú mọ́. Ọdẹ ẹ̀tán, ọdẹ ìrìkú, ọdẹ gbogbo wọn, wọ́n wá lọ dó sẹ́nu bodè, wọ́n wo ibi tó gun ó gbà wọ̀lú. Mo ń lọ, mo ń bọ̀ látòde ìjálá ni mo débẹ̀, wọn ò kúkú mọ̀ mí, èmi náà ò sì mọ̀ wọ́n. Àmọ́ mo ti mọ̀ pé àwọn ọdẹ ni wọ́n ṣe kíná ọkọ̀ mi, wọ́n ṣe kí ẹ̀tán, wọ́n ní pẹ̀lẹ́ o láti bo. Mo ní láti Èkìtì la ti ń bọ̀, a fẹ́ gba ti bí wọlé ni. Wọ́n ní ṣé àmọ́ bó ojú ọ̀nà ṣe rí, àmọ́ o, ẹ mọ̀ rọra o, ojú ọ̀nà. Ọdẹ wà lójú ọ̀nà ẹ mọ̀ sáré wò mọ̀dá yín dúró tẹ́ ẹ bá ti dúró wọn ò ju yín bọ̀ o àní ẹ mọ̀ wọ́ọ́rí àti ẹ̀ dúró èmi náà kí wọ́n sápò mo tọmọlúàbí mi ṣe ìgbà tí wọ́n á rí nǹkan tí mo mú kalẹ̀ pé ó wúra díẹ̀ wọ́n bá ní pé ẹ jẹ́ kéèyàn méjì kó wà nú ọkọ̀ yín kó lè escort yín dọ̀ nígbà tí wọ́n kúkú wojú gbogbo wa gbogbo alápupa tá a ṣe mìnímìní bí ọmọ èèbó wọ́n bá tẹ̀lé wa dé junction. Ìgbà tán dé junction tán wọ́n ní ṣe ẹ̀tán lẹ́ ń lọ ni mo ní ẹ̀tán là ń lọ wọ́n bá ní pé ó dà kò sí problem mọ́ láti bí ìdí ìlú yẹn. Nínú àwọn ọ̀rọ̀ tí mo fi bá wọn sọ̀rọ̀ ni wípé àwọn fúnra wọn ni wọ́n ń rọta àwọn ọdẹ fúnra wọn ni wọ́n ń nìbọn ara wọn kódà wọ́n ní bí àwọn agbófinró bá ń bọ̀ àwọn máa ń gbèbọn táwọn fi ń ṣe kinní àwọn á gbé pamọ́ ìbọn ṣakabùlà làwọn máa ń gbé dání mọ́nádà táwọn bọ̀dá àwọn bá ń bọ̀ ńkọ́ kẹ́ tó débi tẹ́tì lọ rèé gbèbọn òríjìnà ńkọ́ torí kọ́ mọ̀ bá a mú yín ó ní ẹ̀yẹn sàmọ́ wọ̀ọ́rí oní bá a ṣe ń ṣe àwọn yúùtì tó àwọn ògùn ọ̀la àwọn náà tún dúró sójú ọ̀nà torí pé kí ogun mọ́ wọ̀lú wọn.
1: Ẹ tó já wá sí ọmọ olóde.
0: Ọ ode etan ode obo aye gunle mo ri yin edu ore
1: adupe so ja si ko foshi omo lo
0: ode obo aye gunle ode etan mo ri yin edu ope
2: omo lo ode
1: irekini ju omo lo ode o
2: irekini
0: mo kiyan o to fi de awon ode ekun ajere rin eke ore mi daada olu ode ekun mo ri yin won duro daada awon ode un lo ye ki ijoba pe mi ta ko won lo ba won ton yonda nkan ja ogun fun won kan duro si gbogbo awon bode un kiri e ri wi pe e mo gbo iroyin ayo latenu won
1: olomo iba me lo ti mi ti re bo
2: agbe to kale odomo ra
1: ise epo
0: awon kini yi won ti wo eda oniyo lati ekiti lati beba won ti tepose ekiti won ti nda mu won were were lekiti kolo mo jan ju ba se gbo lo won ti ko eyan ni eda oniyo o se maduru ilu e maduru awon eyan ton ko local government secretary ti si wa ni eda oniyo yi ba se nsoro yi se awon to ba fe lo si local government lo se se ojo won se won le lo bayi lori elo gbogbo owo ta lo mi n gba ti o gba lo didi 35 years atowo pension won le so pe keyan lo ri oko wa lojo kan soso nibi tan ba mu yan si eyan si ni mu won eni to tin jeun gidi wa wa mo bi on ti e se na yan elomi won o na ri ah eyin ijoba e tori olohun
2: erido gbogbo lode
0: e wo awon ti badan na won ti wo ti badan won ti wo nu badan bayi won ti wo nu ekiri won ti wo e wa awon tan ni won ko won si geri eyan awon ileri bu won wa geri eyan won si ma feri eyan se video won ge apa eyan won wa fi senu won ma fi se video ah iwo olohun ni Nigeria
1: labala labala
0: omo odun me lo ni mi temi na n pa tan yi
1: labala labala ni alomo mo ni labala
0: nigba ta wa labule oko nibi tan ti to mi dagba ni oko ofe lohun a n pa baye ni aba eyin oke ta ba n se pati ni aba eyin bo ataba eyin oke lati feserin lo si aba eyin bo o to 10 miles sira won o irole ta ba de si jan ale tan lago bi meje la feserin lo a si wo elere tan la si tun pada saba ile o ti fe mo a tun wa mura suku a tun wa feserin bi 3 miles lo si bolondu egbe joda nibi ta tin lo primary school ngba na ko si kan tan pe ni kidnapper ko si kan tan pe ni gbomo gbomo ngba na amọ ogbon wo la wa nda si bayi
2: amọ lode
1: amọ lode
0: olopa ipinle teni yo de ati ri o baba
1: wole were
2: ko ko si se itan
1: ode
0: igba ti olopa ipinle o si de e ma won ti won o ko si o te ba so pe oni bairo ni o yanju oro yi awon oni bairo ti gbiyanju titi won o e je ka won alakori e ko won sibe wo na ka ti e wo
1: ajo to o se ni o
0: aka iwe kan gba ta wa nle iwe giga lohun won ni alakori ki se gbe alakowe se lo to ni abiro abiro ni igba ti eyin olomo we te po loke na ni gbogbo nkan daru o
2: se la ojo tede yoruba
0: e mo binu o eyin olomo we
2: ojo tede
0: tori gba ti o eyin bo nla nla nla nla ti won o ti debe nigba ti awon baba aja si sejoba londo state ile won o koja office kan tan ko se gbe ona ni akungba amobe ile wo ile office kan na ko tori pe won lo kawe ni won o ka ogbon ti won fi nkowo je
2: lode
0: bi ta ti rile councilor to je pe yo jule baba aja si lo
1: o tun da si oye pa o
0: baba tan pe ni lati wo lofa baba gomina kan lo maran amole won o nigba tan se gomina ari nkan tan da se o ti baba gbangboye igba tan se gomina e lo wole baba un ile te aburo mi kan ko lenu ojo meta o daju le baba un lo so wo owo si wa ngba na ama won lo sinlu ni won o ko bon se nkowo je owo to ye ke na sori awon ilu e na seri ara yin so si da be to eyin nu olohun nu mo kan ni kin so fun yin ni boya e ti gbo pe awon eyan n ku lopo ninu igboro
1: agbale ti
0: wa mo won si awon eyan po awon to wa nu ngbo won ti awon ti kidnapper ti ko bayi o ti fe ju awa ta wa nu igboro lo
2: odomore ise ko fo se ni
0: awon kidnapper tan gbegbegbe ton tun gbolu ode ore mi
2: awara ise ko kwase
0: igba tan gbolu ode mo ni e wahala de igba ti sango fe tile o to tile osan yin jaba yi mo lati lo ri mo ogun sa
2: ise ko kwase ni
0: ojo keta lo re mi de
2: adari eto ni bi ayeye ise ko kwase
1: awon tun bo lorin ja
0: olode bo le se rin bo le se ri bo lo se bobe oni to oni ba se rinu
2: ka tun bo lorin ja
0: oni yawo un wa nu oko omo un wa nu oko aburo un wa nu oko oni ogbun olo un fe da elo na gba oni won o gba wo nera oni ojo ti o ku die kan gbowo dabi tan fe pa won o na ni ohun de ogbun wo le wa lo iye olode igbede ile ogbun wo le lo oni kin sa mo worry wa ni ogbon bayi na la lu awon un wa laye o ijoba o ye ke lo re gbe won ki e ba won soro ogbon tan nlo ti won nlo ka da gbogbo ogbon ka bere ise bi agbara lako we o ba ka e pe awon alakori awa ro boya pe gbogbo nkan kon ni technology kanu o o la fi so ta so won o
2: awara ko ta le wa
0: binu ba bi yin e mo binu binu ba si bi yin a ku ti e bu yin asalaye oro ni pe wala ti n poju awon to wa nu gbo won ti fe ju awa ta wa nu gboro lo eyin na la si mo kesi te ba si mo na abayo awa mo na abayo e kesi a ka kesi awon lord awon de kan wa hey, awon de kan wa Sunday ire wole olode general ni gbogbo olukosi mo fowo esoya awon kan tun wa labe won lo awon kan tun wa labe awon lo comrade ori mi san olode gbogbo okuti pupa awon kan wa hey ah arike usola agba ode ni awon ode wa o be ba mo bi ti ode wa awa mo bi ti ode wa oni jala ode ni mi oni jala ode ni mi o eyin ijoba ba gbara awon alakowe o ba ka e pe awon alakori e wa mo pe alakori ki se gbe alakowe e wa gba pe alakori ni baba alakowe nkan ta eyin nko ti yin sinu iwe ni tori ke mo ba gbagbe ama awon nko ti won sinu opolo won o si ni gbagbe tori da ba so pe alakori nile yoruba eebu lawon nkan uro pe alakori alakori ni baba alakowe
2: olode
0: alakori lojogbon ojelu na npe ni alakowe
2: opolopo
0: gbogbo nkan ti won o se laye inu iwe ni won ti mo wo awon mechanic alakori ni won won ki se gbe engineering tin gba billion office
2: omo olode
0: won wo nu iwe kan to ko ni omo me kan wa taye ni gbogbo tin fun tedo nu eun moto yo si tukale ko si ni wo nu iwe yo si tun to pada e wa so pe nu ki salakori salakori enu ki se nse gbe awon tin ma wo iwe kan to se ti won
2: kini ju omo olode
0: e mo binu oro yi je nlogun pupo ju ni mo fi soro nipa eto abo yi eh ejo e ba wa fojuto e je ka mo lo tun kegan kin sare mu iteran ko kekere kan wa fun teni saran ko ni abeye e je ka jodo kegan

bàmí ẹranko gbà lẹ́ran tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí abàmí ni ẹ jẹ́ pápẹ́ ní kí n dákọ̀ ẹranko yìí là ń pè ní ẹ̀tà ẹ rí i pé a ní ẹ̀tà kan nílé a ní ẹ̀tà kan nígboro ẹ̀tà oko gangan ni àwọ̀ ẹ̀ kàlákìní ni oríṣi àwọ̀ kan ni gbogbo wọn máa ń ní kàlákìní ọrùn ẹ̀ a máa gùn ju ọrùn ajá alé lọ òun náà a máa gùn ju ajá alé lọ ní bọ̀ǹkùà ẹ̀ a máa tóbi dáadáa bí a bá pàdé léyìí tó tóbi nínú ẹ̀ ó ṣòro súnmọ́ torí ẹ̀hànà ni ẹranko tí à ń sọ̀rọ̀ ẹ̀ tá ń pè ní ẹ̀tà bó bá ku ẹ̀gbẹ́ sí ẹ tó ń wò nínú igbó yẹ́rẹ́yẹ́rẹ́ èèyàn lè sọ pé ẹkùn dàbí àmọ̀tẹ́kùn tá a mútan ẹ̀ wá níjó nìyí òun náà a máa pẹran jẹ òun náà a sì máa jẹ ẹyìn ó fẹ́ràn ẹyìn dáadáa a máa gungi o ẹ̀tà a máa gungi ṣùgbọ́n kò lè gungi tó ga dáadáa àmọ́ òun náà a máa gungi ní ẹranko yìí àmọ́ ilẹ̀ẹ́lẹ̀ ni tàkúté ti sábà máa ń pa dáadáa ṣùgbọ́n tàkúté tí ò pẹta ẹni kò múra dáadáa o torí akínkanjú alágbára ẹran lẹ́ta torí bí tàkúté ò bá tóbi dáadáa tó bá mú ẹ̀tà ó lè gbé tàkúté jà níbi kìlómẹ́ta sí mẹ́rin ní ẹranko tí a pè ní ẹ̀tà ó lè gbé tàkúté jà ní kìlómẹ́ta sí mẹ́rin kó tó dàbí pé yóò dúró ní ẹranko ẹ̀tà ẹranko ẹ̀tà ó jẹ́ ẹranko alágbára débi wípé kódà béèyàn ò bá ṣọ́ra dáadáa ó lè dá ọdẹ pa níwọ̀n ìgbà tí nǹkan bá ti bà á ní ojú ara tó nǹkan ti bà á tó ti wà ní ojú iná ó lè dá ọdẹ pa o ó lè pọdẹ o bí ọdẹ bá rẹ́ta kó mọ̀ fi jáfara o bí tàkúté bá wà ní ẹsẹ̀ ẹ mọ̀ súnmọ́ ẹ rí wípé gbogbo eyín ẹnu ẹ̀ kò mọ̀ bàjẹ́ tán á ti yọ eyín ẹ̀ tán sára tàkúté ojú ẹ̀ á sì mọ̀ pọ́n ka irun eyín á dìde ró gangan bíi tẹkùn nígbà tó bá fẹ́ jà ẹranko ẹ̀tà ẹranko abàmì ni o ẹ lè dé tàkúté kó pa àfi tẹ bá gbìyànjú ajé sára tàkúté ẹranko tí a pè ní ẹ̀tà yìí níbi tó ní agbára dé kódà bẹ bá ń dẹ tàkúté a máa wò yín rororo àwọn àgbà wọn a máa sọ wípé ikú kìí pẹ̀tà lójú ìran yes bí ẹ̀tà bá sì kọjá nbì kan yóò máa rùn kí ló ń rùn lára ẹ̀tà kínní kan wà nídìí ẹ̀tà tá ń pè ní àbọ̀n àbọ̀n yìí oògùn oṣólẹ̀ tó lágbára jáàn ní oògùn ní àbọ̀n yìí àwọn àgbà wọn a máa sọ wípé ọ̀tàtà ní kọ́kọ́ tà kí ẹyẹ oko tó tà ọ̀tà náà ní kọ́kọ́ tà bẹ́ẹ̀ ni a mú ẹyẹ ọ̀tàtà wá láìpẹ́ ọjọ́ mo fi dá yín lójú ìtumọ̀ tán fi ń sọ wípé ọ̀tàtà ní kọ́kọ́ tà kí ẹyẹ oko tó tà ta ni ọ̀tàtà ń ta tiẹ̀ fún àbọ̀n ní tà á fún bí àbọ̀ ò bá ta ọ̀tàtà ò lè tà àbọ̀n yìí ó wà nídìí ìdí ẹran tá a ń pè ní ẹ̀tà ńbo ni ẹ̀tà ti rí àbọ̀n ó rí àbọ̀n ní ìdí igi kan tá a ń pè ní àbọ̀n igi àbọ̀n yìí ó máa ń wà nú oko ó máa ń wọ̀ kalẹ̀ bàǹtùbàǹtù báyìí ẹ lọ wo iye àbọ̀n tó rẹ̀ kalẹ̀ nídìí igi ẹ lọ wo ìdí ẹ̀tà ẹ rí pé àwọn méjèèjì jọra wọn dáadáa àṣírí tó tóbi dáadáa tó ni kódà bí ẹ lọ rè kó àbọ̀n yìí tẹ ko nídìí ẹ tẹ lọ rè kó síbì kan ìgbà tó ti tóbi ọjọ́ méjì sí ọjọ́ mẹ́ta nínú igbó pé ẹ débẹ̀ ẹ mọ̀ bá ìgbín àwọn ìgbín a máa lọ síbẹ̀ ẹ o kí ni ìgbín lọ ń ṣe ní ọ̀dọ̀ àbọ̀n àwọn àṣírí ni yorùbá pẹ̀lú àṣírí di mímọ̀ fún gbogbo ẹni tó bá ní ìdí àṣírí o mo ń kí gbogbo ẹ̀yin afinimọ̀nà àtẹ̀yìn tá a lọ rè bá lójú ọ̀nà náà ìmọ̀ tá à ń lò yẹ jẹ́ ká rí lò pẹ́ o kó sì wúlò fún wa bí èèyàn kan bá gbógun sí wa nítorí ìmọ̀ yìí ẹ jẹ́ kó fọwọ́ ara ẹ̀ ṣera ẹ̀
tori Yoruba so pe owo kete ko goyen sa o kete o si ni gbodo o were ko gerun ori e ko si ni saye fun were ati gerun ori e tori o weru ko se bi oba ayan ma da ntan ma awon asiri to ro mo po e je ka ma mu teran ta nso lo lo tori to lowo ba tin mi ba tin sun ago nsun monu die die anso ni peran ko ti a pe ni eta o na ma n bimo to po daada o ma bimo meta o ma bi merin o ma bi marun o ma bi mefa nbo lo ma n se gasi o ma n se gasi nu adakureku igi ta pe ni okiti ogan lo ma n se gasi lo ma n yagbe si a baba fe pa ogbon wo la n data fi n pa asirila fi n pa o ino okiti ogan nikan ni ma n se gasi e leri yagbe ni bikibi du ino okiti ogan lo dabi ile to ba daru to daru ti nkan kan o ko fa ori e o a ma se gasi lunu e boya ile ijalo tibi ti ijalo ti koku o a ma se gasi nu e o fi ki gbogbo eyin te n gbo mi lohun laroye lafose late kan itan eran ti a mu wa le ni la n pe ni eta awo eta a mo n lo fun ogun ijaya awon egun lo mo n lo yen fun iberu a mo n lo fun ogun itaja a mo n lo nkan die fun itaja leyin igba na a mo n lo fun iyonu a mo n lo fun awon ebe agba to lagbara daada nitori pe o n pelu awon iya won jijo ni adehun la fi n lo fun ebe agba ese o elembe nwo eto irikerindo omo babolu ode e fe se ngbowo e fe gbe ijala ode fun mi ni reception 081 6 meta 5 kan 8 meta 5 kan 081 6 5 8 5 bo de je pe 091 52 45 24 22 091 52 45 24 22 le man pe mi si o lori gbogbo nkan ti a ti so late kan bo je pe lori teran ko ta so bo je pe lori ti awon ode ti a so pe nkan ti n baje awon to wa nu gbo ta awon kidnapper ti ko won ti poju awa ti a wa nu gboro lo e ba wa wogbon da si o e se o e ni ku mi o ni ku a ni jodo lodi leyin ara wa mo ki kabiyesi mi daada oba onisere onikore oba tile ofosun lohun mo ki baba o oba ofosun mo ki baba o ke pe lori apere o dojo mejo ka totun pade ori

0: Olorun lo nba gbogbo igi ajara je.
1: That's what destroys it.
0: Nigba teyan sun.
1: When man slept.
0: Àwọn àjálù ogun
1: evil battles
0: tó tún jogun lé baba lọ́wọ́ ẹlòmíì a máa gbógun ilé tí wọ́n bá
1: ó
0: dẹ̀ wo ojú ti ẹ lọ á dẹ̀ dápọ̀ mọ́ ti
1: ẹ
0: wọ́n á dẹ̀ wá sọ́jú ayẹyẹ dọjọ́ wàhálà
1: ẹgbàdúrà
0: kẹta gbogbo tí wọ́n gbé sára tí ò jẹ́ kí ayẹyẹ ṣẹlẹ̀ iná gbé jáde ọfà jáde.
1: Oh!

0: Ọlọ́run àṣe ìyanu rẹ̀ ṣẹ́ o.
1: Ó tó dọ̀la
0: ooo.
1: Ọlọ́run àṣe ìyanu.
0: Ó ṣe mí bí orin.
1: Àbílẹ̀ sí kí.
0: Tẹ orí ẹ̀ sí
1: bí.
0: Báyìí ni Olúwa Jehova
1: wí.
0: Kó tó dọ̀la.
1: Before tomorrow.
0: Ó gbọ́rọ̀ yin ayọ̀.
1: Ìyá Gúsù.
0: Wà gbọ́rọ̀ yin ayọ̀.
1: Ìyá Gúsù.
0: Wà gbọ́rọ̀ yin ayọ̀.
1: Ìyá Gúsù.
0: Ẹ gbàdúà.
1: Pray.
0: Ẹlẹ́ẹ̀kẹrin.
1: Prayer number four.
0: Olúwa dádúó.
1: Oh no, stop there.
0: Constant disappointment.
1: Ìjákulẹ̀ lemọ́lemọ́.
0: Ìjákulẹ̀ ojoojúmọ́.
1: Daily disappointment.
0: Ẹ bá ń dádúó.
1: Oh no, put a stop to it.
0: Ó ní àwọn ogun mi tí mo rán sí.
1: It's not my host that I
0: sent you. Àwọn kòkòrò jẹ́wé jẹ́wé. Constant disappointment.
1: Tó máa ń fún mi ní ìjákulẹ̀ lemọ́lemọ́.
0: John chapter 5. Ọmọkùnrin yẹn ló ti mo ti wà ń bí tipẹ́.
1: John 5
0: Disappointment. Disappointment.
1: Ìjákulẹ̀.
0: Ohun tí ò jẹ́ lomi ìṣayẹyẹ
1: nìyẹn. Pastor Manos Elibeke.
0: Kì í ṣe pé kò gbọ́ lè
1: rí.
0: It has become constant.
1: Ó ti wá di lemọ́lemọ́.
0: Failure has become constant.
1: Ìjákulẹ̀ di lemọ́lemọ́.
0: Ẹlòmí gan ti ri bí nọ́mà ti.
1: Sọ ibú sí that normal.
0: Ẹ gbé ẹsẹ̀.
1: Lift your legs.
0: Olúwa dádúó.
1: Ẹ lọ kú tẹ stop to
0: it. Ìjákulẹ̀ ojoojúmọ́.
1: Constant disappointment.
0: Bó o bá lè gbé ara ẹ gbé ara ẹ. Ẹ dádúó láyé mi.
1: Stop it in my life.
0: Ìjákulẹ̀ ojoojúmọ́. Olúwa wa gbé òróró ẹ sọdọ̀ gbé omi ẹ sọdọ̀ ẹ jẹ́ ń gbọ́ àwọn tó bọ́ lọ́wọ́ ìjákulẹ̀
1: ọmọ.
2: Pray that Lord. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Nígbà tí mo wá sórí òkè yìí, mo ń bá wọn gbàdúrà ọjọ́ tí mo wá láàsì. Wọ́n ní ká kánlẹ̀ ká béèrè gbogbo nǹkan tá a bá fẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Mo ti ń lọ USA. Ṣùgbọ́n mo wá sọ pé ìgbà tí mo lọ láàsì, ìyàwó ọmọ mi ọkùnrin ló ń bí. Ó lóun fẹ́ obìnrin. Ó ní mọ́mì kí mi bá òun gbàdúrà kó òun náà robìnrin. Mo ní kò sí wàhálà. Mo lémi kọ́ ló ń sọ ọmọ mi ní Ọlọ́run ni. Mo ní tí mo bá bẹ̀rẹ̀ gbàdúrà kí ìwọ náà máa gbà. Mo ní máa gbàdúrà ní ṣọ́ọ̀ṣì bàbá mi ọtọ́rítì. Mo ló dẹ̀ máa gbà tí mo bá dé Nàìjíríà. Ó ní kò burú bí mo ṣe wá síbí nìyẹn. Ìgbà tán ní kán béèrè nǹkan tí èèyàn fẹ́. Mo béèrè mo kánlẹ̀. Mo ní ọmọ yẹ. Ó gbẹ́kẹ̀lé Ọlọ́run ó dẹ̀ gbẹ́kẹ̀lé mi. Ọlọ́run má dojú tì mí. Kó o jẹ́ kí ọmọ yìí bí obìnrin. Mo ló ń ṣe dáadáa pẹ̀lú mi. So bí mo ti kúrò ń bí. Bẹ́ẹ̀ ni ọmọ mi àbígbẹ̀yìn pè mí. Ó ní mọ́mì máa múra USA. Mo ní USA lọ́wọ́ tí mo wà yìí. Mo nígbà tí mo lọ yẹ. Mo ní ibi tí mo jókòó sí mi ò fẹ́ o. Mo ní lẹ́tẹ̀ mi wú mi ò rí bí náà sẹ̀. Mo ní tẹ́lẹ̀ bá lè gbé mi sí fourth class. Mo ní màá wá. Ó ní ó ní nǹkan tí mo bá béèrè náà ni wọ́n máa ṣe fún mi. Mo ní sókè. Wọ́n dẹ̀ ra tíkẹ́ẹ̀tì. Ìgbà tó ra tíkẹ́ẹ̀tì tí mo dé nínú plane, mo lọ sí second class àti kìíní. Ibẹ̀ lóyìnbó ti wá mú mi ó ní kí n máa bọ̀. Kí n máa bọ̀ níbo kí n máa bọ̀ níwájú. Wọ́n jẹ́ mú mi lọ síwájú. Ọmọ kan tí mo pàdé ó ní mọ́mì ẹ soríire. Kí mi gbàdúrà fún òun kóun náà soríire. Mo ní ọmọ wàá soríire o. Wọ́n jẹ́ mú mi lọ síbẹ̀ yẹn. Mo jókòó mo fẹ̀. Mo náà sẹ̀. Mo jẹun tó já.
0: First class ni mama wọ̀ ọ̀dà Amẹ́ríkà. Gbogbo ẹ̀yin abiyamọ ẹ̀ ṣe bó ṣe wù yìí. Sẹ́mi ò máa sọ lẹ́ẹ̀kan.
2: Ìgbà tí mo jẹ ìdọ́hun, mo wá ń wo ọmọ mi ní yàrá tó mú mi sí tẹlifíṣàn wà bẹ́ẹ̀. Mo ní ẹ bá mi gbé bàbá ọtọ́rítì sí. Mo lóhùn ni mo fẹ́ máa wò. Wọ́n jẹ́ ìgbé bàbá ọtọ́rítì sí. Ṣé o nígbà yẹn mo wá ń wò wọ́n? Ọjọ́ tó ń ṣe bá ti dé mo rí wọn kéréje báyìí lórí òkè.
0: Lẹ̀ ń wò mí kedere.
2: Mo ní mo dún bá dẹ̀ wà ń dé nígbà tí bàbá yìí ṣe bá ti dé o. mo wa pe omo mi ye ti mo wa lodo e mo ni baba ti mo gbadura lodo e fun yin mo lo n se ba ti de o ni ti mo ba je Nigeria o ni ma lo ki won mo ni fun mi lowo mi o le lo ki won lowo fifo na wa fun mi le $100 ye so omo mi ti o so pe ohun bi obirin ye gba ti mo dohun o wa said photo e oni ki mi wo oni oyun ni oni e mo ni ran oko e wa ko wa gbororo authority so on fun ni mo fun won ni ororo authority won ni ko lo ko la o fi panu e o lo birin lo ma bi
0: Stand up and shout hallelujah!